Chevy.

0: aṣojú rẹ́díò afẹ́dẹ́fẹ́yọ. Àpàtẹ èdè ó kún fọ́fọ́ agbẹ́dẹ àmọ́ wí ohun tó bá jọra wọn làwọn á fi níwọ̀n ara wọn nílé iṣẹ́ rédíò ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèlè. Ìfẹ́sọ̀wọ́pọ̀ ọmọ èdèdè 92.9 àwọn àpèdè kínú elédè ó dùn tó bá gbọ́ bó ṣe Hausa la bá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ká sọ dídùn lédè Igbo. Ọ̀gá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde Yorùbá pọ́nbélé níbi ká má fepo pọyọ̀ nínú èdè gbogbo la fi já síwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló já tó gbangba lé sùn lọ́yẹ́ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹ́sọ̀wọ́pọ̀ rédíò àmì ìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ. Ìfẹ́sọ̀wọ́pọ̀ àmẹ̀lẹ̀ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.
1: Band FM.
2: Band FM.
3: Ẹ̀káàárọ̀ o, a kú ojúmọ́ rẹ.
4: Ìbọn Ọlachi, onye ọma na-ege ntị. Ụbọchị taa, mịtara gị mkpụrụ ọma.
5: Jama'a, baraka mmadụ asụba. Mụ na-enyekwupụta Samuel Anamị tarin albarka

radio fe afiju radio afede feyo apate ede oku fofo agbede amo wi ohun to ba jora won la wa bi ni won ara won nile ise radio ti wa awon eyan to dan to dalenu da lo ni pede ifaso wa pa o mejeje 92.9 awara pede kinu elede odun to ba gbo bo sausa la ba so ko ni sipa sipa yo awa lagba ni bi ka so didun lede igbo ọgá ni wa nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde yorùbá pọ́nbélé níbi ká má fẹ́ pọ́pọ́ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló já tó gbangba léṣùn lọ́yẹ́ bẹ́ẹ̀ bond fm 92.9 ìfẹsọwọ́pọ̀ rédíò àmì jìnjìn tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ ìfẹsọwọ́pọ̀ àmì ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀.

àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Ẹ sọ wípé Olúwa ẹ ṣe o. Mami ẹ bá ń ka aleluya. Dábì ẹ ké aleluya. Ẹ pariwo pé Olúwa ẹ ṣe o. Aláàánú mi. Olúwa ó ṣe o. Olùrànlọ́wọ́ mi. Olúwa ó ṣe o. Ẹni tó ń pa mí mọ́. Àná mi. Olúwa ẹ ṣe o. Òní mi. Olúwa ẹ ṣe o. Ọlá mi. Olúwa ẹ ṣe o. Àtìlẹ́yìn mi. Olúwa ẹ ṣe o. Ẹ sọ pé mo yàn ọ́. Aláàánú. Mo yàn ọ́. Olóore. Mo yàn ọ́. Olùrànlọ́wọ́. Mo yàn ọ́. Olúwa ó ṣe o. Bàbá ó ṣe o. Ọmọ ó ṣe o. Ẹ mímọ́ ó ṣe o. Jésù Olúwa wa. Ọgbàdúrà ẹnu ọpẹ́ wa ò ní kan. Ẹnu ọpẹ́ wa ò ní kan. Gbogbo ẹ̀yin.

0: Martin Babalu, Bogontoni Berry, Olobe, Mumbiole, Bogu, and your Logo, and your Loyal, and your Mamma, and you tell my Bubeli, you are law, and you tell Loyal, and you tell Dokota, and Boa, so that's your love for your book, yes, sir, and your doctor, and your lawyers, and your journalists, and your warriors, and your Berry, and your money, and your dog,
1: yes, sir,
0: Berry, and life,
1: yes, sir.
0: Anikin be lowo re
1: ojo
0: wo ni opin ese to nda ye gbogbo n to ba ni bere mo ye ko lo pe mati
1: baba n gbogbo
0: nkan pata to lo nda lo ni ipile so fe gbo aye ni bere Genesis 1 lati da aye sugbon bi bere so pe opin aye wa mati 24 verse 35 mati 24 verse 35 o so wi pe opin o de ba aye
1: iye
0: ni pe aye ni ipile
1: o wa aye yo ro
0: Ọmọ àtàyé yóò rí kọjá lọ. Matthew,
1: bàbá mi,
0: ìyẹn ni pé òpin ó dé báyé tá a wà ní ẹ̀yìn. Gbogbo ń tó kan, gbogbo lẹ́yìn, gbogbo ẹ̀ pátá, ó lò pé ó dé bá. Mo gbàdúrà lórúkọ Jésù láyé tó wà yìí.
1: Kò
0: ní rí kú ọmọ
1: rẹ̀.
0: Ayé ò ní jí ọmọ
1: rẹ̀.
0: Ayé ò ní jí ọmọ rẹ̀. Ìdààmú ò ní bá ọ. Ìpinnu ọ̀tá kò ní sẹ́lọ̀. Bí mo ṣe ń súre fún ọ Ìtọ́wò ni òpin ẹsẹ̀ tó ń dáyé ṣéwọ́ jó ní sìgá àbí ìwọ́ jẹ́ ọlọ́tí àbò jẹ́ alágbèrè àbò jẹ́ òpùrọ̀ àbò jẹ́ olè àbò jẹ́ ẹlẹ́tàn àbò jẹ́ àfi ọ̀rọ̀ bátìnìyàn jẹ́ àbò jẹ́ onírira àbò jẹ́ ọ̀dàlẹ̀ àbò jẹ́ ni tí máa ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ bọ́ọ̀lárọ̀ yìí olúwa ni kí n bí ọ ọjọ́ wo déètì wo lọ́wọ́ bá ń kọ déètì yẹn sínú ìwé kan pé lọ́jọ́ báyìí o ni mo fẹ́ stop ẹsẹ̀ tí mo ń dá yìí ọjọ́ wo ni sọ mi ni àbí ọ̀la ọ̀fẹ́.

0: wọlé na yóò dópe ní àárín ìwọ àti kristi ẹlẹ́ẹ̀kẹrin first corinthians chapter 6 verse 13 matthew oúnjẹ jíjẹ òpin òde bá
1: oúnjẹ fún inú
0: àti inú fún oúnjẹ
1: òpin
0: òde bá gbogbo àti inú o àti oúnjẹ òpin òde bá matthew òkú ẹrú ọmọ israeli genesis chapter 15 ọlọ́run sọ pé wọ́n ò lo 400 years irinwó ọdún ní ilé àjèjì lóko ẹrú kò sí 30 níbẹ̀ o àní àìsàn dẹ̀ o.

ọwọ́ rẹ̀ yẹn o pín dé bàlá mátù o máa sọ wípé o ṣe sílẹ̀ kẹsì o tó ṣe kíni o tó fi ọ sílẹ̀ oh my god ohun àtúnṣupá ó ní òpin àdéhùn láàrin èèyàn méjì òpin a máa débà mátù ọ̀rọ̀ tí mò ń sọ yìí òpin a máa ṣe kíni òpin a máa débà ṣùgbọ́n lọ́jọ́ wo lópin ó débà ẹsẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ bọ́dà àmọ́ ọlọ́mọ ọlọ́run pásítọ̀ àmọ́ nírasí ọlọ́run àǹtí àmọ́ ní akọni nínú ìjọ gbogbo ẹ̀yìn èèyàn àmọ́ lọ́ba àmọ́ níjóyè àmọ́ lólórí ìlú ṣébí wọ́n ní gọ́vnọ̀ ṣébí wọ́n ní pírẹ́sìdẹ̀ntì ṣébí wọ́n ní sẹ́nẹ́tọ̀ gbogbo òtó dìmú ìwọ lọ́gọ́ ọlọ́pàá ìbẹ́rẹ̀ mi rẹ̀ ọjọ́ wo gangan ní ẹsẹ̀ tó ń dá yìí ẹsẹ̀ tó mọ̀ bọ́yọ̀ pé bẹ́ẹ̀ mi ò dárúkọ rẹ̀ ọ̀rọ̀ gẹ́ mọ̀ pé kò dára ìjọ wo lópin ó dé bá ẹsẹ̀ ọwọ́ rẹ̀ mọ́mí mo fẹ́ kó

0: wa pariwo o ni ejo sa o ni gbogbo nkan ni mi o ni mo da pada
1: o
0: sure si wa
1: lori ki si ka
0: o gori di
1: o yo ba le ri
0: o le jesu
1: ni haibe ni ba si jesu si debe
0: o gbo
1: ti
0: soke
1: o si ri o ri o si fun pe
0: o ni pe sa ke
1: jara
0: jara
1: o sa kale
0: ko so kale
1: ni ko le sai woni le
0: ni le sai woni le ra
1: ni
0: o yara
1: o sa kale
0: o so kale o fa yo ba
1: o si ri
0: e gba tan bi
1: gbo won ku wi pe
0: gbo won ku
1: pe lọ
0: wọ lọdọ kun yi lọ wọ lọdọ kun yi ti selese sa o ke wa gbo pe an to lelese o wa dite o wa pe
1: o
0: wi folu pe wo
1: o
0: nu wa
1: abo wi ni mi
0: lo mi yi o
1: mo
0: fo pe si ese ti lo da abo wi ni mi mo ko fa talaka talaka na te bi an se be se pe ru fa pe o ni ka bi beli
1: bi mo ba si fi
0: ẹni ẹni kankan pariwo ni pé ó fi ẹ̀sùn ẹ̀tàn gbọ́ owó lọ́wọ́ mi sáàkẹ́ ò ní tó bá jẹ́ pé lóòótọ́ ni mo fi ẹ̀sùn ẹ̀tàn gbá owó lọ́wọ́ rẹ
1: má
0: sá padà nílọ́pọ̀ mẹ́rin ẹni tó gba 1 million lọ́wọ́ rẹ ó lòun da fọ́ọ̀mù yẹn padà kábíbélì síwájú
1: jésù
0: wí pé
1: lónìí
0: ìwọ pẹ̀lú
1: ìjọ
0: bàbá mi
1: matthew
0: àṣẹ ọ̀rọ̀ ò lápọ̀lẹ́ láìsí jésù àṣẹ owó ò níyì láìsí jésù àṣẹ ẹ̀ṣẹ̀ ó máa ń bá ògo
1: fẹ́
0: bọ̀dá mami ẹ̀yin mò ń bá wì ọjọ́ wo lẹ fẹ́ fòpin sí ẹ̀ṣẹ̀ ọwọ́ yẹn arí yín nílé ọkọ èwo lẹ tó ń ṣe káàkiri òtẹ́ẹ̀lì yìí dádì bọ̀dá gbogbo ti níyàwó èwo tó ń gbogbo kátakátá yìí gbogbo owó tọ́lọ́ ti darí sí ọ ó ti tú ọ sí rere ibo ló ń kó sí ṣọ́ọ̀bù onírun kòtò onírun ibẹ̀ ló ń kó sí ìgbé onírun ń lòún fowó jẹ ọmọ wa dọdọ ọla kí ló máa sọ ìjọ wo ọdà ní ẹran wo ló ti jẹ ní kí ló tún wá kiri bẹ́ẹ̀rẹ̀ mi rẹ o ẹran wo ló ti jẹ irú ìjọ wo ló ti jẹ ìjọ wo ló fẹ́ fòpin sí àwọn nǹkan tó ń ṣe tí ń pa ògo rẹ lára àwọn nǹkan tó ń ṣe tí ń fa ọ̀sẹ̀ yẹn ọjọ́ wo ló fẹ́ fòpin sí ìwà lónìí bí ọ lóore wọn ní ìjọ wo ló pín máa dé ẹgbọn tí jọ́ọ̀bù sọ jọ́ọ̀bù náà dẹ́sẹ̀ ìbọn wa sọ pé game 31 never swan ó ní mo bá ojú mi dámadé ẹ̀dá ó ní mi ní wọ́n yẹn
1: ògùn. Èmi
0: ti bọ ojú mi lábàjẹ́
1: mi ni
0: a ṣe tẹjú mọ́ oúnjẹ. Mati
1: baba
0: mi ko to ma ti tẹju na o ma pa ọkan wọn lara o yoo mo wọn ẹsa mo gbadua lorukọ jesu o ni dida kudu o ba n gbọn mi kibikibi baba adua ak 47 kọfẹkẹlẹ ọladina oluwadi oluwadi npiolere ọjọ wo lo fẹ fòpin si ìrìn àjò ẹsẹ tó ń gbẹyẹ wọn gbàgbé o ayé o dópin tí sáàkẹ wò bá yí padà àárín rántí rẹ gbogbo nǹkan ní rẹ àárín rántí rẹ ṣùgbọ́n ìgbésẹ̀ tó gbé àárín rántí rẹ o máa ń lẹ́tọ̀ o ti lẹ́tọ̀ fún olórí gbẹ̀rù kò tó yí padà ìbájájú ayé ṣùgbọ́n o ti léètì má jẹ́ o léètì pọ̀ kò tó yí padà torí náà o bá ń gbọ́ mi ìbéèrè mi ni o níjọ́ wo n ló kú o nínú ẹ̀ṣẹ̀ tó ń dayẹ ẹ̀spáyàlì ń dètí mo ti rí amúnọ́bà tó lòun ọ̀dàlẹ̀ tó kó ní sẹ́rẹ̀ tó lè ń ṣiṣẹ́ dára mo ti rí alágbèrè tó lòun sasẹ́wọ́ tó dẹ̀ dọ́mọ́ ọlọ́run mo ti rí àmú olè tí a náà dáfídì ó smart ẹnu obìnrin kò sí ìjọ olè bá sùn ṣùgbọ́n lọ́jọ́ kan wọ́n gbé obìnrin abisagi síwájú dáfídì matthew
1: bàbá mi ò lè
0: fọwọ́ kàn án ibẹ̀ ìsọ̀ ibẹ̀ nǹkan rẹ̀.

0: bọ́ọ̀wù agbogbo mẹ́ta àbò sí agbogbo márùn-ún àbò ní ìdájí mo pé ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí ń bá súre fún yín tán ẹ ó fi òróró ní àpẹ́ntì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wá eré kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbòfẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìta ara rẹ̀ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ yóò dára fún yín fẹ́ rí ní parí oṣù yìí matthew òru àwọn àkọ́bí gbogbo èèyàn mú fọ́tò àkọ́bí yín o òru àwọn àkọ́bí òru méjìlá lò lórí òkè inú ọmọ wọ ní ìlú apatẹrẹ number one fọ́tò àkọ́bí yín àti ti second one ẹ wàá kọ nǹkan méjì sí ẹ̀yìn wọn alákọ̀ọ́kọ́ ẹ kọ àánú ẹlẹ́kejì ẹ kọ ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá dé orí òkè màá sọ àṣírí kẹta àti sáàmù rẹ̀ fún yín ó rí pé gbogbo omi tí àwọn máa ti dé mọ́ ò rí àánú gbà mọ́ ọ́ dẹ̀ ríràn lọ́wọ́ gbà lórúkọ jésù tí ẹ ọ́ dà bọ́ bẹ́ẹ̀ ló máa rí jésù.
1: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Am

0: àwọn tó wà nú mọ́ṣúárì wọn ò lè kí ọmọ mo kí ọ ní tèmi ó bàbá.
1: Ìgbàgbọ́ àti ẹgbẹ́ olórúkọ Jésù ojú ẹ̀mí yóò ní fọ́.
0: Àmì.
1: Májẹ̀mú tí mo ń fòpin sáyọ̀ ní ọmọ tá a ti fọ́. Májẹ̀mú àmọ̀ tí mo ń fòpin sáyọ̀.

0704 39 12 35 something.

kíá sáré bọ́ sórí ètò ní kíákíá jímọ̀ tó kẹ́yìn oṣù kẹsàn-án rè sọ̀rọ̀ ẹ jásọ pé ó jásọpẹ́ jọ̀mọ́ ọ̀rọ̀ tèmi jásọpẹ́ o ọdọ́gbọ̀n oṣù kẹsàn-án ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n wàláì ọ̀rọ̀ mi jásọpẹ́ wájú ọlọ́run ọba torí wọn ò mọ ohun tí mo gbé fọlọ́run ọba tó fi àpò mi o tí mo fi ráhàánú gbà tọ́lọ́run ọba fi dá mi sí o lèmi ti sọ pé alhamdulilayi sọlọ́run ọba kan ṣoṣo tó ní ọpẹ́ tó ní ìyìn tó ní ogun tó ní gbogbo ìpàtẹ́wọ́ ìgbóríyìn fún òṣùpá sàdánkátà ọlọ́run ọba ẹ̀yìn lẹ́ni o ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣeré pẹ̀lú fàdúrà ṣe mọ́mù àgbà olórí àwọn àáfàá alákàkiri àgbáláyé imam tó káàkiri àgbáláyé imam àgbáyé global imam ni wọ́n tún pe mr pilot báyìí àwa náà kọ́ ọlọ́run ọba ni o tọ́lọ́run ọba ti lò wá láti kọ́ kéwú bẹ́ẹ̀ ni tá a ti mú rìnrìn àwọn ẹ̀sìn mùsùlùmí tọ́lọ́run sì jẹ́ káwọn náà dé èèyàn mufti gbogbo mùsùlùmí lẹ̀ yìí rèé ṣéwù gbogbo ṣéwù ti yín pátápátá ṣéwù tẹ́yìn ṣàánà kùmù láti yẹn ṣéwù ẹ̀ rí ẹ̀yìn ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣéwù yín pé ẹ dákun sí ẹ̀ka lóòótọ́ pé mr pilot o ṣéwù yín ni yóò bẹ̀ ní ayé. Kọ́lọ́ ń fa àwọn bàbá wa tó kọ́ wa ní kí.

0: Chez ton chaman.
1: Ah, baba.
0: Chez moi.
1: Ah, moi, les cousins.
0: Allez, voilà, nous sommes là, je vois pas bon, il y a du.
1: I'm going to go to the house.
0: Ṣé sáfísì lè ní àbẹ́
1: ṣe? Sáfísì tọ́wọ́ ti pọ́lé lọ́dún láti máa lọ sórí pèsè, máa lọ sọ́nà mú sí.
0: Mọ́lẹ́bẹ̀rẹ̀, ṣé express ni àbí sáfísì lè?
1: Sáfísì ni sáfísì.
0: Àmọ́ express yẹn láti lọ gun bíjì oṣù tòjì fáwọn tó ń lọ àtọ́nì kágeré
1: jẹ. Ó dì wọ́n yìí bẹ́ẹ̀.
0: Fi NAFDAC àjọ ìjẹun pé sáfísì lè máa dúró sí wọn, ò rí bẹ́ẹ̀ dúró sí báyìí.
1: Kò já àlọ́, àwọn tó lọ́jà ni àwọn ìwádìí àwọn sọ́nà olùpèsè nígbà tí wọ́n lọ sọ́nà mú.
0: Lódì lọ́wọ́.
1: Àwọn ẹ̀rọ tí wọn kò sọ́nà bẹ́ẹ̀ rárá.
0: Ẹ ṣeun dúpẹ́. Bóyá wá fẹ́ mú sí lọ tó gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ìwọ gún òṣòdì òkè lọ́sọ̀kalẹ̀ ní kọjá òṣòdì òkè. Lọ gba Sunday market o ti já sí town planning ni. Láti town planning ọ padà gba ní oṣù di lọ já sí bypass ìlúpin bypass. Láti ìlúpin bypass o ti jáde sí pàtà àtẹrẹ. Láti pàtà àtẹrẹ mo ṣe lòun wò lọ́ọ̀kan yẹn. Mo ti bí ẹni ìrìnàjò yẹn kíákíá. Báwa lẹ́kùn sámọ́tò láì ta aláwọ̀ bàràkà tù. Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gbọ́dọ̀ yóò da àfarakùn yìí. Ẹ ẹ ló. Ṣé àwọn àwórí ti gbà pé mi làáfà bí. Wọ́n dé o, àwórí dé o.
2: Ṣé wo àtọ́jú ilé máa fi lọ bẹ̀gbẹ́ dùn?
0: Ìyẹn àfa. Ìmáàmù gbogbo.
2: Ìmáàmù mi pọ̀.
0: Ṣé ń gbogbo àwórí? Mo ti gbogbo àwọn àwórí. Gbogbo àfa àwórí. Gbogbo ìmáàmù àwórí. Gbogbo ṣéwú àwórí. Gbogbo ṣèkà àwórí. Abẹ́ wa ni wọ́n wà.
2: Jẹnẹ́ra ló wà fún ọ. Jẹnẹ́ra ló wà.
0: Mo fẹ́ kẹ́là pé àwórí náà. Gbogbo wọn pátá ẹ̀yin wa wọn ti ń kí àwọn àfáà yín ẹ̀yin wa wọn ti ń kírun ọlọ́run ló ṣe bẹ̀ àwa kọ́ ànágbé wa mọ̀.

0: sáájú àṣálà ló kẹwàá
1: aláwọlé àṣálà pàtó olúwo
0: ọlọ́kẹ́mi lóògùn
1: kò sí kọ̀kọ̀kọ̀
0: kò sí kọ̀kọ̀kọ̀ olúwàṣí praise the lord
1: ẹ̀tọ́ ló ń ṣàlélọ́
0: amen
1: amen
0: holy ghost
1: this
2: is my Negotiants, it's time to take responsibility for your landed property and contribute to the continued development of our great state. The Legacy Land Use Charge 2026 is here. If you own or responsible for a property in Lagos, remember to pay your land use charge promptly and the designated official payment platforms. Why wait until penalties begin to accumulate? Pay on time. Stay compliant. The good payment, not punishment. Let's join hands with Governor Babajide Olusola Sanwo-Olu's administration and continue to enjoy massive infrastructural development and welfare for Lagosians. Don't delay. Check your land use charge. Make your payment through the designated official channels and keep your payment and save. Do your part. Let's be Lagos together. Legai Pileko Ajumo Shini. Announcer, Lagos State Ministry Channels.
0: Babu baba se pele bom baba eh dupe ko ti ran ti pe ja
1: baba o pita ba lo
0: seri
1: ni oniwaya
0: yen
1: o so oniwaya yen won pe ko ko sibe ifa di be o ma da o tra o so mi ni mo no pe de kini try to go to da bi pe de le ji
0: so be we so be
1: bo won ni awon to pa be leyin won won ifa o da mi ki pa seri ni oniwaya
0: yen o
1: so oniwaya yen won pe ko ko sibe ifa di be o ma da o tra o so mi ni jeta mono pe ni tera ko do rabi pe dele ji
0: e so be we so be
1: e be bo ani a do pa be oni fa o da mi ki po ni je da e o bo ko je so ko gbe ko de sile one de ko ni so ku me eh ko lo sha nu wa
0: se ru ko to te so e bi gba won fe ri opo
1: no ele ti jo opo na lo o da pe ti le je no be je no be no be
0: ko da mi nu
1: eh
0: Baba la ile bo ni baba ori
3: won lo kadara e
0: mi kan bro so pe omo esu ni baba ori won ni holy ghost ni ja hello yes sir
4: oru ko mi ni da se giwa lati bariga mo ti pe ejo mo ti pe psychic kini kan
0: yes sir
4: se ri o my trip ori bi ti an ba gbo lati wojo nini ko ma to pe lati ma bo lo si awon lele
0: yes sir
4: kẹri àwọn classmen tó mọ̀ máa jẹ́ ká ọmọ tó kú ìrún bẹ ẹ mọ̀ pé àwọn ní tọ́ọ̀kì tó máa kó ẹ̀pẹ̀ mo sọ́ọ̀dì fún ọ̀fẹ́sọ ẹranko ní oṣù èèyàn nígbà yẹn gbogbo tó jẹ́ jọ́ọ̀sì kìkì ìṣòro àná sí ojú mọ́tò kan pẹ̀lú àwọn ọmọ
0: àwọn onímọ̀ náà ní gbọ́ ni wọn ò ní gbọ́ ni àwọn bí ni wọn burú gan èyí ẹ̀pẹ̀ kan lórúkọ kan sí ẹ̀fà bì ní ẹ̀fà jà sọ ọ́ bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n wa náà ni wọ́n àbúrò wa ni wọ́n a máa bá wọn sọ ní àárínjọ yàwòrè lájọ́ ẹ má jẹ́ yàwòrè o wèrè friday tún náìsì rárá o tí wèrè friday bá lọ wọ jímọ̀ ó dàrú o yàrá wọn pé ẹni tí aláwọ̀ àbá torí wèrè tó bọ̀ alága yóò padà fún mi ẹgbẹ́ àárín láti rú o
4: Majidu
0: lọ́dọ̀ àwọn ní bí a ó tilẹ̀ sọ àbí primero
4: ní
0: antoni ń bí níbi ọ̀nà ẹgbẹ́ yẹn
4: ó ti pọ̀jù kò dáadáa
0: mọ orúkọ sí mi lọ́kàn ìgbà tẹ sọ̀rọ̀ kòtò yẹn kòtò babábólú ló kọjá sọ mo bá sọ lóko pọ́tò babábólú babábólú pọ́tò ẹ ṣe sà alájẹ akim ogunmọla imam bẹrẹ o bẹfẹ bẹẹ kọ ẹ wo ẹ bá ń bèrè mrs ayeni leventis mrs oyeniyi mrs ìtùnú baba tọpẹ mo bèrè mrs fàkẹmi akinlóye mrs deborah adájé gbogbo ẹyin mọmọ wa ní àtibọsí adéjọsọrọ láàárọ yìí mi ìlé dárúkọ gbọyìn mama wa ní traffic.

0: lẹ́mínà ṣe tó ni rọjí bísímì láìra mọ́ ni rahim fẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláfíà tó ti jẹ́ ká rí jímọ̀ olóyin jímọ̀ aládùn jímọ̀ aládùn baríkà tó jímọ̀ ọjọ́ karùn-ún-dín-ní-ọgbọ̀n 25 àbí kẹsàn-án ọdún 2026 adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé o tẹ́ ò jẹ́ kójú àdúrà tí wà tẹ́ fi ṣe tẹ́ dáàbò yín bò wà tẹ́ fúnra yòókùn wá níláyà tàbíọlúwà má ṣe lópin ẹ̀mí wa gbogbo ìrìn ọjọ́ ti jẹ́ tiwa àkójọ oré àkójọ owó ẹ̀mí gígùn kàmúkàmù báyìí náà ni kó wọlé sí ọbẹ̀ nìkan fún wa.
1: mímọ rẹ ọba ògo mímọ rẹ ọba ẹ̀dá mo wọlé ayé kò sẹ́.

0: much more goodness. Now in a new pack.
1: Growing moments are filled with chances to be active and learn.
2: Did you see, Mom? I made such a big jump.
3: Great job, my boy. You get better with each game.
1: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: I feel so strong.
1: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
4: Alagbara ba won ja. Emi mi mo ba won ja. Gbogbo ijoba esu o to da mi duro.
5: Yàrá ìjà gbogbo ogun láyé fẹ́ni tí iye rẹ̀ bá sí. Ìjà kadì ni fún ọmọ ológo. Jacob fi òru jà. Orúkọ rẹ̀ yípadà. Israeli orúkọ ńlá. Àkọ́kọ́ tiẹ̀ náà rè máa bọ̀ Lágége Stadium Lẹ́kọ̀ọ́. Àkẹ́sí àdúrà ìṣọ́ọ̀rú fún gbogbo ayé. Ìwọ ò ṣe nǹkan rere. Ọmọ ológo ti ń ṣẹrú. Orí adé ti ń ṣàgbé. Irú ìpàdé yìí ò wáyé rí torí rẹ ni kó o lè bọ́ pátápátá lọ́wọ́ ẹ̀sùn. Òru ìjà làkórí ẹ̀. Wòlíì ẹ̀sìn Káyọ̀ Olúgbóyè Ọládèjì General Evangelist CAC Nàìjíríà ló fa sí. Lọlọ́run fi sí ayọ̀ ìrá sí gbogbo ayé. Ọmọ ológo má jẹ́ kí ohunkóhun dí ẹ lọ́wọ́. Thursday, October 1st, Mọ́jú Friday, ìṣọ́ọ̀rù alágbára. Aago mẹ́wàá alẹ́, Agége Stadium Lẹ́kọ̀ọ́. K Wonder lolórin ẹ̀mí fún ìtọ́ni 08033932654. Gbogbo ènìyàn bá lọ́wọ́ ẹ̀sùn lórúkọ Jésù.
6: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérépéré?

0: àdìdì ìṣẹ́fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afravite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Progress ẹyin eyan wa lorilede wa Nigeria o tun ti ya o lati sojuse wa gege bi omo orilede to nfe lo siwaju ijoba tiwantiwa asiko eto idibo tutu de o eyi ti yoo waye lodun 2027 e je ka fibo wa satileyin fun aro orilede wa Nigeria asiwaju Bola Ahmed Tinubu GCFR ati igbakeji won Kashim Shettima fun itesiwaju alailegbe lorilede yi eto ara aje to jire irorun fun awon ara ilu e ma so boni o fun ipo gomina ipinle Eko e dibo fun dokita Kadri Obafemi Hamzat ati igbakeji won Princess Damilola Sonayo James won ni iriri won se dada fun wa ni ipinle Eko bakan na gbogbo olugbe Sobolu Bariga fun ipo mo legbimo asoju sofin ti o lo soju wa ni Sobolu Federal Constituency Labuja e je ka adibo wa fun Kolade Alabi David o lo soju wa nibe Omoluabi ni o e je atun satileyin fun omo wa Abiodun Orekoya o lo soju wa ile igbimo asofin ipinle Eko fun ipo Sobolu Constituency 1 e dibo fun egbe oselu APC e dibo fun egbe onitesiwaju APC Progress olukede Honorable Abdulatif Ashimi alaga ijoba ibile Sanwo-Olu local government.
2: Golden Chance Lotto, Golden Vogue Independence Promotion. Look when you look Golden Chance Lotto. Equorire, Golden Chance Lotto. This setan. That's for BTBT million. Bedu nuko okpuya. Bina just inside your room inera. Darapo, mama olorire. Don't jump and you want tulu. Tieniko kata. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo baka duosunwa. That's jeni no 125 million cash bonanza. Gege biabu. For room inera independent game. Only talai mayeba. Musi tato. Be lo se jeto. Oyak bela soma dollarai. Lotarata se. Yike yi Golden Chance Lotto stand. Kiosk. Tabiso abu wagogo. Only talori online wa. Our website www.goldenchanceloto.com tabi USSD code *7005# lori MTN kanu ta morning game ta masi golden bowl scan QR code lori ticket tabi sticker poster na me drop o ebun minera independent money gift they grant for you ofin atila na wa o ayo yo wa fe ni odun medidinlogun soke oya latasiko yi this September 27 you free play ₦200,000 ₦100,000 ₦1,000 make you enter zone category golden chance loto loni airina oni bawa lodun minera.
3: Wọ́n ní kàtà lé wọ́n ní kàtà.
4: Wọ́n ní kàgbẹ́ kò lé kàgbọ́ bọ̀tà kò lè wà pa.
5: Nílé gbọ́ kó sọ fálejò, kọkùnrin gbọ́ kó sọ fóbìnrin, kọmọdé gbọ́ kó sọ fáwọn àgbàlagbà, pé ètò gbálé ogbá ta bẹ̀rẹ̀ padà nípínlẹ̀ Èkó. Yóò sì máa wáyé ní gbogbo ọjọ́ Sátidé tó bá gbẹ̀yìn oṣù láti àsìkò yìí lọ. Àárín aago mẹ́fà àbọ̀ sí aago mẹ́jọ àbọ̀ àárọ̀, ètò gbálé ogbá ta ọ̀hún wáyé. Àárọ̀ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó kí wọ́n rí i pé wọ́n ń kópa nínú ètò ọ̀hún dáadáa. Gbogbo wa la ni ojúṣe kíkún gọ́tà iwájú ilé wa. Gbogbo àyíká wa ká sì tún rí i pé à ń gé gbogbo oko tó bá wù láyìíká ilé wa. Bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ rí i dájú pé a yọ gbogbo ìdọ̀tí wa sọ́tọ̀ọ̀tọ̀. A dì wọ́n sínú ọ̀rá, a sì gbọ́dọ̀ máa gbé goro ìdalẹ̀nu wa síbi táwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ pé ká máa gbé sí. Àwọn òṣìṣẹ́ ọba yóò máa lọ káàkiri láti ṣàbẹ̀wò sáwọn ìjọba ìbílẹ̀ àtàwọn agbègbè ìdàgbàsókè lásìkò tí ètò gbalẹ̀ ògbàtà bá lọ lọ́wọ́ ní gbogbo ìgbà. Ẹ jẹ́ kó máa yé yín o, gbogbo wa la gbọ́dọ̀ pawọ́pọ̀ gbégi dínà tọ̀kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa. Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ìgbéga ìpínlẹ̀ Èkó, ajúmọ̀ṣẹ́ ni o, iléeṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ Èkó, olùkéde.
6: Mummy, this is doesn't taste rich like the one at Ijeoma Mix.
7: But I use the same milk I have always used. Why is it not creamy?
6: That's because you're not using full cream, my sister. Switch to Hollandia full cream evaporated milk. It is full cream goodness, rich, creamy, and tastes.
7: But I thought it to be too expensive compared to the ones I
6: not at all. It is affordable. Buy the 120 gram pack. It is one pack, 3 7.
7: Ijeoma, you always have a solution.
8: Yes, so Hollandia full cream evap 120 gram. Make the smart choice today. Choose the rich, creamy quality of Hollandia and stay ahead with dairy power.
9: Ẹyin náà wo bọ́lọ́run ṣe wá padà tó ṣe rẹ̀ nínú ẹ̀yìn kí Dr. Obafemi Hamzat wà nípò gómìnà ìpínlẹ̀ Èkó àti igbákejì rẹ̀ Princess Damilola Sonayo James. A ò gbọ́dọ̀ fìbò ṣòfò ní 2027 ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC látẹ̀ fún Lẹ́kọ̀ọ́ àti ní Abuja. Dr. Obafemi Hamzat for Lagos State Governor fún ìtẹ̀síwájú ìgbà ìgbádùn tó nílétàlejò nínú Èkó ni ó. Ká tó tẹ̀ sójú ẹlẹ́ẹ̀kan sí fún President Bola Ahmed Tinubu láti tún ṣẹ̀kún sí. Ká jùmọ̀ tẹ̀síwájú ìgbádùn mọ̀nàmọ́ná ìjọba tiwantiwa kí Renew Hope Agenda. Gbogbo olùdíje APC ní gbogbo ìpínlẹ̀ la máa tò sẹ́yìn ní 2027. Ọ̀túnba Honorable Sola Osolana Imoli Agege Director of Mobilization City Boy Movement Agege Federal Constituency lolùkéde APC Progress.
10: Ó yẹ sọ fún mi kí ló mú wá
11: fún mi nílùú yẹn.

0: pẹ̀lú ohun mímu Peak Yogurt tó ní wàrà màlúù tó mọ́lólo. Ó wà ní ìwọ̀n 90 ml, 318 ml àti 1 liter ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak, reach for your peak.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòmọ́fù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo.

0: Ali Mubarak also the 2026. Ali Mubarak also the 2026. Ali Mubarak also the 2026. Jamu'iyatu Fitiyanule Islam Society of Nigeria. Timoshalashin Lawa. Alhaja Adiza Kale Memorial Central Mosque. Also the Lapiagboru Babawa Fodilat Sheikh. Ali Imam Abu Bakr Siddiq. Ali Mintik Al Mubarak Al Miskinu Billahi. Ni won pe gbogbo eniyan. Si bi anwa Mauludi Nabi won. Eyi ti yo waye ni ojo Friday 25th September 2026. Ago mẹ́sàn-án alẹ́ leto yóò bẹ̀rẹ̀. Mọ̀júmọ́ ọjọ́ kejì gbèrè ni mọ́ṣáláṣí Alhaji Adiza Kale Memorial Central Mosque tó wà ní number 1 in Nasa Street, Oshodi, nípínlẹ̀ Èkó. Ọlọ́kọ̀jọ̀kọ̀ ètò láti la kalẹ̀ fún ayẹyẹ Mauludi Nabi tọdún yìí. Bikira Atul Quran, Tasbih Ir-Rahman, Wadala Ilil Khairat. Ọlọ́kọ̀jọ̀kọ̀ àwọn àzákírù wọ́lá àzákírà náà láwùjọ ṣe ayẹyẹ Mauludi Nabi tọdún yìí. Gbogbo ènìyàn lápè máa sálàm.
1: Assalamu alaikum. Alhamdulillah. Ẹgbẹ́ alásàlátù tó ń jagun ẹ̀sìn Islam pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ètò àmóríyá fún àwọn ènìyàn. Ìyẹn Nasrullahi Fatih Society of Nigeria. NASFAT, ẹ̀ka tìlú Mafolukun Oshodi branch nípínlẹ̀ Èkó, ti pé ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 years anniversary. Ayẹyẹ náà yóò wáyé ní ọjọ́ Sunday 27 September 2026 ní number 10 so 12 Otiatu Kayode Close off Ayodele Street, Mafolukun Oshodi nípínlẹ̀ Èkó. Àkòrí ayẹyẹ náà ni ẹgbẹ́ kan, ìgbàgbọ́ kan, èròńgbà kan láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Àgọ́ mẹ́wọ̀ òwúrọ̀ ni lẹ́tọ̀ yóò bẹ̀rẹ̀. Oníwà sọ ọjọ́ náà ni His Eminence Fadi Latushe, Dr. Sulaiman Farouk, oníkìjìpá Alimiskinu Billahi, OOL, Grand Nusi of Ilorin, àlejò pàtàkì ń kalẹ̀ Alhaji Abdullatif Adedimeji, Bàbá Ìbẹ̀ta, olùgbàlejò ni Branch Chairman Alhaji Oli Ide Kamal, olùgbàlejò àgbàjẹ́ Branch Missioner Ashek Ahmed Abdul Aziz Tiburani, OOS tí wọ́n jẹ́ Anniversary Chairman ni Alhaji Abdul Salam Yekini Adelani. Gbogbo Mùsùlùmí lápè síbi ayẹyẹ 25 years anniversary. Ẹgbẹ́ NASFAT Mafolukun Oshodi branch. Ma'asalam.
2: Band FM.

0: من الشيطان الرجيم.
1: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا.
2: السلام عليكم بوبو مسلمي تابا فلين يا جو أجا تولا لافيا وشي باتاكي كما إليشي على لاجي تومي بيرو لون توشي فرطان بالو Assembly Travels and Tours Limited بون جفت بوبا وبو بينو كاباني شتوين يا جو لسي لبي ما أولي لاند إي واتو بالي رنبا لاتي بسي أج أدو 2027 Assembly Travels and Tours Limited تجي ولا جي وان أج فيسا Flight Ticket إلي تورا توسوما aramu pe ki to fini loko bale onje ati gbadigba oko obokun oloye awon ebun lojoko ziara lo sibi awon aye ami awon afa to dato won ma se wa ati fura baba nbari e oni ta fani san die die arch 2027 bako edinwo discount wa feni to ba dite sanwo o ye kan si ile se assembly travels and tours limited ni su 337 ikeja plaza mobalaji bank anton ikeja ipele eko e lo book me down 08023034968 tabi 07088852411 www.assemblytravels.com Lori kwa baye Assembly Travels and Tours Limited, your ultimate traveler.
3: Ẹyin olùgbé ìpínlẹ̀ Èkó, àpẹ ìdìbò gbogbogbò tún ti wọlé dé o. Ẹ sì ti mọ̀ pé látọdún 1999, iwájú lọkọ̀ ẹ̀jẹ̀ sí ìpínlẹ̀ Èkó ń lọ. Lágbo òṣèlú, torí náà láti ń ké tọ́jọ́ sí gbogbo yín pé ẹ̀jẹ̀ ká tún bí ìṣe wa. Ká jáde ìdìbò fún ìdàgbàsókè, ìlọsíwájú àti ìfọ̀kànbalẹ̀. Ká gbọ́ òṣèlú APC, bó bá dàsìkò ìdìbò. Ká dìbẹ́ gbọ́ òṣèlú APC, ẹgbẹ́ afẹ́nifẹ́re. Àbọ̀wádà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu padà sípò ààrẹ. Ká dìbò yan ọmọ̀wé Kádúrò Bábẹ́mi àti igbákejì rẹ̀, Arábìnrin Dámilọ́lá Sọnáyọ́dé sípò gómìnà ìpínlẹ̀ Èkó. Bákan náà, dìbò fáwọn òǹdíje dupò Sẹ́nẹ́tọ̀, House of Reps, House of Assembly, lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC. Ẹgbẹ́ kan ṣoṣo tó nífẹ̀ẹ́ ìlú, káyílẹ̀ túbọ̀ dìrọ̀ fún gbogbo wa pátápátá. Gbogbo àwọn òǹdíje dupò lẹ́gbẹ́ òṣèlú APC ni wọ́n kúnjú wọn o. APC ló lè ṣe APC lọ́nà àbáyọ. Honorable Dr. Abdulrasaq Balogun, former Chief Whip, Lagos State House of Assembly, and former CEO, ES, Lagos State Security Trust Fund. Lóníkọ̀wọ́ ìkéde yìí, APC Prayer.
4: Oh no, my pen has stopped.
5: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
4: Oh, your favorite pen?
5: Yes, last time my pen died in an exam. I shook it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
4: Wow, it flows smoothly.
5: And writes up to 3 kilometers. That's why I trust it.
6: This back-to-school season, choose Big Crystal Original. 225 number one ballpoint pen in the world. Get a pen you can eye on.
7: Savage Descendants Union fitifẹ́tifẹ́ pé èèyàn síbi ayẹyẹ ọdún kọkàndínláàádọ́rin 69th anniversary ẹbí wọn tí yóò wáyé lọ́jọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí ní Duty Club 28 Rawufu Williams Crescent Masasu Ilo ní dédé aago 12 ọ̀sán. Bẹ́ ẹ bá fẹ́ àlàyé sí pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08023100758 tàbí 08033051669. Alága arábìnrin Ọlájùmọ̀kẹ́ Fúnmi Adésínà àti ẹnjìnìà Adébọ̀wálé Savage akọ̀wé gbogbo ẹbí Adébọ̀ Savage olùkéde fún gbogbo ẹbí alájọbí àgbà o.
8: Ní arákùnrin yìí kí gan ló ń ṣe ọ́ tí ò jẹ́ kó o gbádùn àgọ́ ara rẹ tó mú kó máa pè yí balùwẹ̀ ní àwọn aláti tọ̀ bí lọ sí ní ìrora nísàlẹ̀ ẹkùn rẹ tó bá rí bẹ́ẹ̀ àwọn àdójúkọ yìí lè jẹ́ àmì àìlera prostate enlargement. Ṣùgbọ́n ẹ má mikàn rárá ọ̀kẹ́ prostate èdè wà fún yín ọ̀kẹ́ gbádùn àgọ́ ara rẹ tó mú kó máa pè yí balùwẹ̀ ní àwọn aláti tọ̀ bí lọ sí ní ìrora nísàlẹ̀ ẹkùn rẹ tó bá rí bẹ́ẹ̀ àwọn àdójúkọ yìí lè jẹ́ àmì àìlera prostate enlargement. Ìṣètò ṣùgbọ́n ẹ má mikàn rárá ọ̀kẹ́ prostate èdè wà fún yín ọ̀kẹ́ prostate jẹ́ èròjà ìlera láti wá ojútùú pátápátá fún àìsàn ìṣètò prostate enlargement. A máa ran ìlọ́wọ́ láti mú àdínkù bá ìrora ká lè tọ̀ kó jágara kára wá sì lè bọ́ sípò gẹ́gẹ́ bí ọmọkùnrin prostate la gbé jáde.

0: mi to ba ri bi mo se fo ile igbonse yen e wo o mo gidi gan ni
1: o le mo loju looto sugbon lilo hypo toilet cleaner to ba mo pa awon kokoro ifojuri to wa nibe
2: be ni o ma gba fa awon kokoro ifojuri de abobo ile igbonse re lojojumo pelu hypo toilet cleaner
3: 7 a.m. Every great morning starts with Quaker Oats. New look, much more goodness.
4: Koko nu wero yin tesiwaju laaro teni o le se wa bond 92.1 o ti pada si agbo oselu bayi o latari gbogbogbo 2027 jeje mo pe egbo oselu ADC papa julo en to fe du ko si ipare ni egbe na alaji ati babaka o ma so laaro te gbogbo yen egbo oselu ADC patapata gbogbo yin ten sati leyin fe egbo oselu na gbogbo ona ton gba ogbon ton lo bo se dibo ton ton duro wan wan to se nikankan to le ji won yibo pada ni ipinle osun ninu gbogbo gomina to waye o ni ke je ka lo lati fi gba sakoso lowo egbo oselu APC o emi ko mo sun gba ta daja tu ka baka ton so de mo ni ipinle ondo ni gbati e to mi pa kan du ko si ipo gomina ni ipinle na ni egbo oselu PDP ti kada ro se lori to ti wa pro ni egbo oselu na to lo sinu egbo oselu ADC yen alagba eyi tayo jegede SAN to ni bracket nu to ma so ton gba ka bo pe baba e ka bo si inu egbo oselu ADC o nigbati won so ni alaja ati pa ba ka wa so oni ti aba gbagbe oni ni ipinle osebo to waye nbe e ri pe ko si makaru ko si gbon mi si omi oto koda ADC yen ala tayo jegede SAN to ni bracket nu to ma so ton gba ka bo pe e ka bo si inu egbo osulu ADC o nigbati won so ni alaja ati ko wa so oni ti aba gbagbe oni ni ipinle osebo to waye nbe e ri pe si makaru ko si gbon mi si omi oto koda ko si gbon fi gba kan bo kan ninu oni egbogbo irowo nro se ni oni awon tawara ilu fe o na na dibo bu koda nigba yeye to tun jade won ri pe mo se dibo won to won kuro nbe o won duro wa wa kabo leyin awon afite ba kan tun gba eyin ore yin e ri pe nti ilu fe won ni won o wole to de si kami kami koda awon egbo osulu to ku nse na lo ki ko de to ati gba kadara o tori pe kini afẹ wa la ni pin losun o ni eleyi ni ke osulu ADC ka lo ni 2027 ka fi gba sakoso Nigeria kuro egbo osulu APC ka tari won sona le pe to o to ge o egbo osulu ni orilede wa Nigeria ngba ti alaja tun ko abaka to so pele to egbe na ni alagba yi tayo jegede SN to ni bracket nu to no so ko mo pe ni egbe to won o gbodo se so rere ni o papa ju lati du ko si po gomina ni ti bo baya nodun 2027 eni to soju alaja na ni alagba rafa regbe o so gbogbo awon egbe osulu ADC patapata e ma je ki a ka e ma je ka setanu ara wa gbogbo to ba nbo anu lasiko ta je ka tete pare ki bo 2027 ko to waye ka le ro dada ke egbe osulu ADC ko le gba sakoso ijọba onida Nigeria ba gbogbo awon enu loro enu egbo osulu ADC atọn to fe du kokan si ikeji oni gba abele to waye awon to binu bi o to ti kadaro si won lore o ni ile eja pa oko yin na won bo nkan to nlo ni Nigeria lowo lo bayi won le bi npo ni ba ti ko ri o je aro je debi to je tosan oni gbogbo awon yan koju so lotun si eto ara je na me eto abo na tun me oni gbogbo ele ni ka wo ka gbo ba lati je pe egbo osulu ADC ko se kini ko gba sakoso ijọba kuro lenu egbo osulu APC ni 2027 latari ide ero to tun waye na ni ari so je alaga gbogbo fe egbe afẹ ni fere eyen alaga ebisita ona ma se eleke pe si gomina pele odo ki aye datiwa latari pe kini o ni lowo lo bayi bo se kuro ni egbo osulu bopa to won atele on ti sati leyin fara bola metu lati wole leko si gege bi ounde da wa Nigeria ni 2027 loka ninu woro ndi guardian la ro ti ni
5: koko nu ele so e bon refe na ro je ponte si waju ogbona ni o si mo tun lara ijo to boka la andi kuku do ni nje e dawo ka si re na je am bagba mo ni tori ko se nu ro je pe ogbode kan ni ta ba ni ka da weri meji e ri awon royin to je pe kun fofofo so be meji agbagbe agbe ti koja se ju meta yo ba ri be but on his discipline and the Arawani. I wonder about a fari kunka yata kalalese, katori a teru kasa kwe a obi omomo. O ye kade luba do. Nje jen ko luba do na ti luba oba Rashid la doja. O ti rogbo gwa anwa doja yale one de wale. Jena ni ogo wale yi wola. Tori kwa madi ojo bi ago ojo ye. Seri wa jan e ya gofu. Iwa o se lubo bo kwa bo bo bu lese. Gofu ni ure de wale. Jena ngwa to yako ngwa ngwa. jẹ pé ọgbẹni olùbàdàn yẹ balógun ti lẹ ìbàdàn bàbá wa bàtàgìrì àbímbọlá sàlàyé bí ìgbàlejò àwọn akẹkọọ yunifásitì olúulẹ wa àbújá ìlú ọbẹ tẹkọ sábẹ olùbàdàn lóò jẹwọ ẹ tètè pé ọnu ọsẹ yìí nbákan náà tó ń rọ gbogbo wọn ọdọ nírèdè wa nàìjíríà wípé káàdì ìdìbò alálòpẹ tí wọn bá ti gbójú orí ọdún méjìdínlógún ó láǹfààní àti ìdìbò lẹwà nàìjíríà ẹ tọjú ẹ mọ̀jẹ̀ kó sọnù nbákan náà gbogbo àwọn tó jẹ́ kó wájú olóyè kàǹkà àtàwọn tó jẹ́ kó wá àfi olùbàdàn ti ìlú ìbàdàn wọn tún wá lọ sí gbogbo ìtọrọ mọ ti tourism ìrìnàjò ògbàfẹ pé ṣé ìbàdàn ló tóbi jù báyìí lọ wọn lọ láti kan sí èkejì pé ibo nílé tíjọ́ alákan pè ní fọ́kòkò wípé kéèsì lọ wọ́n ṣàdé gbogbo ẹ̀ lọ́tòlósì wọ́n sì ń kan sáàsì olùbàdàn lára àwọn àlejò pàtàkì tó wà ń kalẹ̀ àwọn olóyè kàǹkà olóyè adéwuyì ọdún adé olóyè olúfẹmi ògúnwálé tó jẹ́ àárẹ̀ àgbò fún ti olùbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láì gbàgbé bàbá wa náà wà níkalẹ̀ kókó ń tẹ̀ sí nínú gbàdúgbà gbẹlẹgbà ìran kà

0: siwaju laaro
1: re ta mo baba wa kale o ye ku obire pe baba wo ni
0: se bi alaafin wa ni abire
1: baba wa leru were Abdulrahim Oluyege o ye ko bi mi lere pe baba lo to wo n tale
0: e ma gbo ti fe na ara kale
1: o kan wa dede jade o ko ma ori ade la wa lo
0: yo pada ade ti yo pada ko en na ni
1: n ba ti olubado ko contest wa bi
0: o ma ja kale ni wele ni telegram laaro te tabo ni mo fe ka ma mu lo si ipinle sokoto nje je pe ijoba ipinle sokoto ma nso laaro te papa julo gomina na ahmed ali sokoto ma nso laaro te pe adupa lowo olorun o te re tabo ni ipinle na o ma ti ore koda gbogbo awon afemisofo awon terrorist awon banditi ito won tin do tegun alare vision ni ipinle na nigba ti baba n soro yi pe sakoso ijoba hun o ti bayi o de ti fi do agun awon to wa ni ipinle sokoto lo pe ewo efo kan bale didun leto abo o ti pe ye ba ko si nkankan ko si mi to le mi yin ba kan na gba gbero ko bodun de le lo soko yin gbogbo àwọn ẹlọ́jà lọ sí ìdò ajáńkẹ́ lọ́kẹ́bọ̀ láyọ̀ kí ni àwọn ètò ààbò tó péye àwọn ti ṣe bàbá ìsọ̀rọ̀ nígbà tó ń ṣe pàdé pa pẹ̀lú àwọn gbé kalẹ̀ àwọn ìṣàkóso lórí ètò ààbò àti àwọn lọ́balọ́ba nílẹ̀ náà ló máa ti forí kò sọnù nínú ìpàdé tí wọ́n ṣe pé ṣé rí ìpàdé mi ta tó fẹ́ kọ́dù tó parí ìjẹ́jẹ́ mọ̀ pé a ṣe pẹ̀lú àwọn gbé kalẹ̀ àti àwọn tó mọ̀ ti fún tẹ̀lé lórí ètò ààbò bákan náà àwọn vigilante àní yọ àwọn kọ̀ọ̀kan náà tó yẹ pé àwọn ọlọ́dẹ àdúgbò á pè wọn papọ̀ pẹ̀lú àwọn ológun lápapọ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tó ń rí látàrí àwọn àbájáde àwọn ìrírí tí àwọn tó ń ṣe tàlísítà pé bó ni ètò ààbò ṣe rí wọn fi dáhùn lójú pé ẹ wo ètò ààbò ti pé ìkòkòtò gbogbo àwọn tí ọkàn wọn ò ti balẹ̀ tẹ́ pé wọn lè sọ wọn pajúlé gbogbo wọn pátápátá ti ń balẹ̀ báyìí gbogbo àwọn tó wà ní ìgbèríko gbogbo wọn pátápátá náà ti ń sọ fún gómìnà pé dúpẹ́ lọ́wọ́ yín o ètò ààbò máa ti ń ṣe ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ sokoto ètò ààbò ti ń ṣe àwọn èèyàn tí ọkàn wọn ti ń balẹ̀ wọ́n lè lọ sí ìdí ọjà wọ́n lè lọ sínú oko wọn láti lọ wá dúró síbẹ̀ ó wá ní ojú alákàn fi sọ́rí o gbogbo tẹ bá ti rí pé ètò ààbò mẹ́rin dẹ̀ ẹ tètè ta àwọn ológun àbá àwọn gbófinró àwọn fìgìláńtẹ ẹ tètè àwọn ológun gbó kán tètè wọ́n nà báyọ̀ sí àníranà bákan náà ó wá lórí ọrọ̀ ajé ní ìpínlẹ̀ náà ó ní ìdàgbàsókè ti ń dé bá gbogbo ẹ̀ pé ètò ọrọ̀ ajé ti ń sọ ìṣòro bákan náà gómìnà máa sọ ó lóun tún gbé ètò kan kalẹ̀ fún ìrọ̀rùn fún àwọn àti àwọn ọ̀dọ́ láti má jẹ́ pé kí wọ́n máa wọ́wọ́ ẹnì kankan tó jẹ pàápàá jùlọ ọ̀dọ́ kán máa lè lò wọ́n fún òṣèlú bọ́ọ̀bọ́ ọ̀pá bọ́ọ̀bọ́ bù sẹ́lẹ̀ tí bọ́ọ̀bọ́ fi sílẹ̀ ní ọdún 2037 nínú ìwé ìròyìn telegram mo ti rí kà láàárọ̀ tèmi.
1: mo dá lọ sí ìpínlẹ̀ èkìtì lílọ bíbọ̀ wa kò ní bí ara yẹn o lójú ẹ̀kejì náà láàárọ̀ àlùkáwà ni ẹ̀rọ ọlọ́ọ̀bà ni o gómìnà ìpínlẹ̀ èkìtì bí ọdún yìí bá ní ló ṣèlérí ìlànà òde ó lóun wò lọ́tún ló sì pé wẹ́tí ọgbà ẹ̀kọ́ dúró ìgbòdì gíṣọ́ ọ yẹ káwọn tó lọ sí ìgbèríko ó ní àwọn ìgbèríko lọ́jọ́ pé wọ́n ti ń kó ẹgbẹ́lẹ́m kó ń jẹ́ wá sí ìbúlá ó ní ojú ọ̀nà kìlómítà márùn kan ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbèríko lọ́dún ìpínlẹ̀ èkìtì pé òun ṣàtúnṣe rẹ̀ ní kòpẹ́kòpẹ́ ó ní gratis láì ó ní gbogbo ẹ̀yọ́nájà káràkátà àti àwọn oníṣẹ́ ọwọ́ ó ní inú yẹn ò mọ̀ dùn àtàwọn tó ń gbé mọ́tò tó ń lọ kọ́ ẹrù ní ìgbèríko wípé inú wọn ò mọ̀ dùn wọn ṣe dáte pé bóun bá ṣe àtúnṣe ojú ọ̀nà náà olóúnjẹ yóò tún wá sùn ó ní ètò ẹ̀kọ́ òun ò mú ní ọkùnkúndùn iná ń ṣẹ́jú ó ní yóò di àbẹ́ǹdé gbọ́dọ̀ wọ́n máa tan náà yín yín ní àwọn ìgbèríko tó yẹ pé wà ní ìpínlẹ̀ èkìtì níwọ̀n ìdí nísàn ẹ̀rẹ̀ mẹ́ta.
0: ó dáa tó bá jẹ́ ìpínlẹ̀ èkìtì ló lọ jẹ́ nǹkan dá lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ wa nìbàdàn bí orí mọ́tò lè jìnà láti ìpínlẹ̀ èkìtì sọ́yọ́ o àìṣẹ́jú àyà ti sáré débẹ̀ ọ̀yọ́ ayọ́ mọ́lẹ̀ ni.
1: ọ̀yọ́ ìbába ayọ́ yàn án lẹ́ni tí ọba dáa ni o.
0: ìjọ ìmọ̀ pé látàrí ìpolongo tó ti wáyé bàtán máa bẹ̀rẹ̀ sí gba àwọn òṣèlú láti polongo pé tó ẹni bá ní ẹdìbò fún tó bá débẹ̀ ń ṣe bá ń ṣayò ìjọba kó àwọn àjọ inec wọn máa ti sọ ti ìpínlẹ̀ ọ̀yọ́ wọn máa ti fọyín láti sọ tè ní pé a mọ̀ wípé lásìkò òṣèlú ẹlòmíì tó yẹ kó fẹ́ẹ́ dupò kan sí ìkejì ìgbà máa sọ pé ìyá tóbi kò ṣíyẹ gangan bákan náà bàbá tóbi gangan ó gbà tọ́ ni gbogbo àwọn rọkùn gbákùngbé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ ẹ̀ta náà ẹ̀ tẹ́ máa bẹ̀rẹ̀ sí búra yín kò sí nǹkan tó lásìkò mọ̀ pé ẹni tó ń bá gbọ́ ó ń tọ̀ yóò fi ojú wín òfin o nígbàdégbà tí àwọn àjọ inec tí wọ́n ṣe pàdé papọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú lọ́lọ́kọ̀ tó fẹ́ dupò kan sí ìkejì ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ti ṣe ní iléeṣẹ́ àwọn inec ní ìpínlẹ̀ náà ẹni tó jẹ́ kọmíṣánná fún àwọn inec ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n adẹniran tẹ̀là ló máa fìdí ọ̀rọ̀ mọ́ nígbà tó ń ṣèpàdé papọ̀ pẹ̀lú wọn lọ́rọ̀ ó ní ẹ̀wọ̀ ẹ̀wà etí mélòó méjì ni ó ní gbogbo àwọn ológun tóun ti bíi ká máa búra ẹni ká máa sọ̀rọ̀ kùngbákùngbé sọ́mọ nìkejì torí pé a fẹ́ dépò kan sí ìgbèrò olóṣèlú ó ní àwọn ò ní fi àyè gbà yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n máa ti gbé òfin kan kalẹ̀ pé ẹnikẹ́ni inú ẹgbẹ́ olóṣèlú kan tó bá ń polongo tó ń ta ọ̀rọ̀ àbùkù sí ẹgbẹ́ òṣèlú míì àbí tó ń bú ẹni tó fẹ́ dupò kan sí kejì tó ń ran sílé ó ní gbogbo ẹ̀ ó ní ẹni tọ́wọ́ bá tẹ̀ báyìí àwọn ò fi ọwọ́ òfin mú ni o ó wá rọ gbogbo àwọn olóṣèlú pátá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní ibi tẹ́ ń lọ náà ni kẹ́ ẹ kọjú sí o ẹ jẹ́ ìmọ̀ rírì nǹkan tẹ́ fẹ́ ṣe tẹ́ bá dépò kan sí kejì tẹ́ fẹ́ lọ ẹ má bu ẹnì kejì yín ẹ rò pé ẹni tó wà lórí àlífà nǹkan bá kan báyìí ni kò sí nǹkan tó jọ ó ní ìlànà code of conduct tó ń gbé kalẹ̀ fún ọ̀rọ̀ òṣèlú ẹ gbọ́dọ̀ bu ẹnì kejì ẹ gbọ́dọ̀ kùngbákùngbé sí ẹgbẹ́ kọ̀ọ̀kan ẹ gbọ́dọ̀ lọ ní ìlànà tó tọ́gbó nǹkan tẹ́ fẹ́ ṣe pátápátá káwọn ọmọ aráyé nínú ìpolongo nǹkan tó yẹ kó máa jáde ni tí n bá dépò yìí n bá dupò gómìnà bá ń ṣe báyìí ni o n bá di kọmíṣánná tí n bá di alága ìjọba àbílẹ̀ o àbí n bá lọ sí ìṣòwò nǹkan báyìí kan ó ní nǹkan tó yẹ kó máa jáde nínú

0: yàrá ìjà gbogbo láyé fẹ́ni tí iye rẹ̀ bá sí ìjà kadì ní fún ọmọ ológo Jacob fi òrujà orúkọ rẹ̀ yípadà Israel orúkọ ńlá àkọ́kọ́ tiẹ̀ náà rè máa bọ̀ lágége stadium lẹ́kọ̀ọ́ àkàsí àdúrà ìṣọ́ọ̀rú fún gbogbo ayé ìwọ ò ṣe nǹkan rẹ rí ọmọ ológo ti ń ṣẹrú orí adé ti ń ṣàgbé irú ìpàdé yìí ò wáyé rí torí rẹ ni kó lè bọ́ pátápátá lọ́wọ́ èṣù èrú ìjà làkórí ẹ̀ wòlíì ẹ̀sìn káyọ̀ olúgbóyè ọládèjì general evangelist csc nàìjíríà ló bá sí lọlọ́run fi sí ayọ̀ ìrá sí gbogbo ayé ọmọ ológo má jẹ́ kí ohunkóhunkó dí ẹ lọ́wọ́ thursday october 1st mọ́jú friday ìṣọ́ọ̀rù alágbára aago mẹ́wàá alẹ́ agége stadium lẹ́kọ̀ọ́ k wonder lolórí ẹ̀mí fún ìtọ́ni 08033932654 gbogbo ènìyàn abọ́lọ́wọ́ èṣù lórúkọ jésù
1: engineer fẹmi owólabí jp àti aya wọn dr mrs abọ́sẹ̀dé Owolabi JP ti won je alase ati oludari Fembosco Engineering Limited ni won se olugbowo ipolongo yi
2: Your Nescafe is not just a drink it's your

0: asubilai mina shaitan ero jim bismi lai ramon ero yin turi asiku ti u bawa dore lori eto yi ejeka bosuri eto musalamu u kuyo ikiri u bubu awa musulumi kwarabata u tobe kin kuyo ikiri u musalamu si yu mukin lulu ko long ba batutub jilo long ba la ki asalamu halikun wa rahmatullahi ta'ala wa barakatu musalamu si yin bubu e nyo lori ilu kwarabata ni u kuyo eni koko kiri u gbogbo eyin oloselu gbogbo e te nbe nipo kan tabi meji be je oloselu wa boya adibo yan yan abi won yan isipo e ma si wa gbo a korira yen a de koyan yin kere o mo ki yin ko derun na a le taye lorun abi a mo ja a ma pari e ni elomi a ti ma si oro oro lokun are pe abi leyin eto to se lana aba won kan duko ko mo eni rara ko sun to jo mo be awa araalu na asoro te lorun elumin nu wa won ti se pe fun lati ilu ewa ipe yen ja adeku wa adeku ngon tu wa fori gbepe ohun ti o sele ni o ma so ni o ma paro amo gbogbo e gbogbo e o ku wa oko lohun oba oko la jimo to keyin ninu osu kesan toni jimo oloyin momo ojo alubarika jimo ojo ke dogun osu kesan odun 2026 imamu agbaye ni o sheiki gbogbo ilu ibadan gbogbo ilu oyo lapapo Shehu gbogbo awon awori mufti gbogbo musulumi lorilede Nigeria fun la se gadi oluwa ni falani okun ade Mr Pilot mure ti ki alukoro ajo lasma ki won wa jabo o ise nbe lorun won o e ma ja da oga agba fun ajo lasma oga wa Dr Lalikan Bakari Okilamu Alhaji Adebayo Taufik ise je ngbowo osu fun gẹ bi okun ninu awon oga to je adari leka ibaralu soro Director of Public Affairs to aje pe ile ise ti lasma le tin sise njoba ile ko mi yin se oko afafa ti osodi bo ni e tete ya pe ade osun oko afafa ni osodi oke service lane lati fe lo si olupese ti o je kona wa nbe bo ni ise akitiyan lasma mbolode oke afa oko afafa wa luke afa bo ni oko afafa o wa ni mekun bridge bo ni yàtọ̀ sí mẹ́ta yẹn ìjáwọ̀ wá tún ti gbọ́ Alhaji Adebayo Taufik mo retí kẹ jábọ̀ fún wa kí gbogbo ìpínlẹ̀ èkó lè ba mọ ibi tí akitiyan lasma dé lórí ẹ̀ sáàrì bí kọjá àbá àná níbi kọjá náà ká tó wá lọ síbẹ̀ yẹn àwọn nǹkan kan bẹ́tà láti sáré jọ gbéyẹ̀wò ní kíákíá kó tó di pé a bá Alhaji Adebayo Taufik sọ̀rọ̀ Alhaji Adebayo Taufik bá fẹ́ gba ọ̀nà ti bí wọlé tí ò bá wọlé ó yẹ kẹ́ ti mọ̀ pé ó yẹ kó ti yé yín o ẹjẹ́ asáré sọ nípa kíní ǹjẹ́ ẹni tí èyí ṣe ayálégbé rẹ̀ àbí ẹni tí ò wá ọ wá só lẹ́tọ̀ láti gbé ọkọ̀ síwájú ilé rẹ̀ kì í sẹ́nu géètì o láti di ojú náà tàbí lẹ́gbẹ̀ẹ́ ìgànà lẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì ẹ̀ mọ̀ kàn fẹ́kẹ́ gbọ́n tábàbìnrin sọ ni o.
1: ẹ kọ́lẹ̀ o Mr Pilot.
0: ẹ jẹ́ wàá fi fún mo nígbà pé ń gbọ́ mi o.
1: Nǹkan kan ṣẹlẹ̀ láìpẹ́ tí ò yé mi mo fẹ́ mọ̀ bóyá ó right àbí kò right èèyàn ń gbọ́n tán èèyàn ò dẹ̀ mọ̀ tán ẹgbẹ́ ṣọ́ọ̀bù mi ṣọ́ọ̀chì kan wà ńbẹ̀ mo páàkì sẹ́gbẹ̀ẹ́ bẹ̀ pásítọ̀ ṣọ́ọ̀chì dé wọ́n bèrè ẹni tó ni mọ́tò wọ́n náwó ṣọ́ọ̀bù mi síbẹ̀ fún mi wọ́n sọ fún mi pé kí n wá gbé mọ́tò mi kúrò kí n wá gbé lọ síbòmí pé wọ́n fẹ́ park but show right àbí kò right èmi kàn pa issue ni o torí nǹkan téyàn ò bá mọ̀ mo kàn pa issue ni kọ́wọ́n dẹ ẹsẹ̀ máa ń ṣe kinní yẹn anybody tó bá ti park mọ́tò síbi iwájú ṣọ́ọ̀chì wọn wọ́n máa ní kán wá gbé mọ́tò ni mo kàn fẹ́ bèrè ṣé ó right kéèyàn park mọ́tò mí dàpọ̀ jẹ́ iwájú ṣọ́ọ̀chì wọn anybody tó bá ti park mọ́tò síbẹ̀ yẹn ó gbọ́dọ̀ gbé mọ́tò yẹn because kò yé mi ni mo ṣe ń bèrè ẹ mọ èèyàn ó mọ nǹkan tán.
0: mo nígbà wípé gbogbo ẹ mọ̀lẹ́bí mi tẹ wà lórí facebook born 929 live alàgbà gbẹ̀ngà adésínà mo rí yín bẹ̀ ayọ̀mídé pẹ̀lú mi níyì olúwa fẹ́mi mọ̀rúfù ọládélé ẹ̀hẹ́ àmọ̀wó akínyìnmíkà eric
2: ènìyàn tí ń wọ́wọ́ àti ènìyàn tí.
0: ajẹ́ àárọ̀ ṣídàt làṣìṣe ẹ dákun ẹ bá mi fèsì sí ìbéèrè tarabìnrin yẹn béèrè bí onílé bá ní ibi ogbé mọ́tò sí níwájú ilé òun abẹ́gbẹ́ ilé òun ò tẹ́hun lọ́rùn so fi gba laye lati pe ko gbe kuro to ba je pe ade oluwa de volani okun ade lolorun jogun le fun mi o ti kole o boya lolorun kole fun mi mo wa so fun le pe moto re to ma wa gbe se gbe le mi ko temi lorun eru nba mi ko ma je pe nkankan o lebo leru ma fi ti e ko ba mi wa gbe oko e kuro to ba je pe emi lolorun kole fun olorun a kole fun mi na lagboro lorun mo ti ba won eyan yo pe won kole olorun ko temi na fun mi lola no bi olorun o la jimoto ni jimoto keyin nu osu keso olorun

Magistar.

0: ni ati se e yo lorun ni jade wa fun ewe ategbo to le koko onu e ti won o mo wi pe na lai o si nbe na lele ati n ba bo ojo ti pe e kan si wa ke din ton pe kan yen
1: awa ni 20 amoka street daily ara bus stop off abara jerol ikotun
0: daily ara bus stop yen te ba tin bo le nbe e wu apa otun yin o bus stop meji lo wa nbe e wole sinu e ibe le ma gbade odo wa 08068216859 08068216859
2: Band FM
3: 92.9 Ẹ kú dédé àsìkò yìí gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ tèmi ẹgbẹ́ rungbe láti iléeṣẹ́ Bex Among Communication tó ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lóríṣiríṣi. Ẹjẹ́ fàsìkò yìí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa tó ti bá wa ra àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa oní dúpẹ́ lọ́wọ́ ọwọ́ yóò ní kọ́ọ̀sì àlẹ́ àpò ẹ ṣe tẹ̀ ń bá wa rajà ẹ̀dẹ̀ kú. Ẹ jẹ́ fi àkókò yìí sọ fún yín pé fóònù kan ti jáde ń sìn fóònù iṣẹ́ ìjáde ni fún gbogbo àwọn tó ń wá android phone tó wọ́pọ̀ pọ̀ tó dẹ̀ máa ṣiṣẹ́ oríṣiríṣi. Fóònù yìí à ń pè ní V45 is a smartphone that has WhatsApp, Facebook, Opera Mini, TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kọ́ tẹ fẹ́ kí android phone ní tí ò ní. Ó ní 2GB or 4GB RAM. Ó dẹ̀ ní 32GB 64GB storage. Ó dẹ̀ wà extendable to like 250 to 120 memory card bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Ó ní 4000mAh battery. Ó sì ń pé battery ẹ̀ alálòpẹ́ ni tẹ bá ti ṣàjẹ́ nígbàtígbà. Battery ẹ̀ máa lo bí ọjọ́ méjì sí mẹ́ta after tẹ bá ti ṣàjẹ́. Ó ní 4G network. Ó ní 5MP front camera and 8MP. Back camera to túmọ̀ sí pé camera mọ́lẹ̀ kedere tẹ bá fi ya fọ́tò báyìí ó lẹ̀ kedere àti wájú àtẹ̀yìn. Ó ní fin sensor ó dẹ̀ ní face unlock to túmọ̀ sí pé ìmú ìka yín kẹfí tí tí ó sẹ́lòmí tó máa bá yín ṣí àbí fi ojú yín kẹfí tí pa tí ó dẹ̀ sí àfojú yín nìkan ló lè ṣe. Has type C charging point and AI power star for an improvement battery. O túmọ̀ sí pé AI power ẹ̀kọ́ mọ̀ pé AI ni nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Fóònù tó bá AI in fact kò ṣe fóònù mọ́. Ó dẹ̀ ní Android version 14 Android version ni. Fóònù yìí wà lóbi mẹ́ta. Ẹ lè pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí ẹ bá fẹ́ mọ ìkúrẹ́rẹ́ nípa fóònù 09023 23 23 4955. Kò sí fún àwọn tó fẹ́ ra kó sanwó díẹ̀ káàṣì ni. Èló ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à san pa yìí 98,000 naira ni promo price for now 98,000 naira. A lè mú wá báyìí níbikíbi tí ẹ bá wà. Ẹ̀dẹ̀ lè wá sí ìlú Korodu ní ọ́fíìsì wa wà láti kẹ́ni bus ní ìlú Korodu. Gbogbo ẹni bá ti bá ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀bùn wà bí iyẹ̀pẹ̀ fún yín. A ní solar panel yẹn lè fi ṣáàjì fóònù bíi mẹ́ta sí márùn lé ọjọ́ kan. Kò sí pé ẹni retí nepa ẹ lè fi ṣáàjì laptop yín fẹ́ la máa fún yín solar panel yìí 98,000 naira ni price rẹ̀ for now. Kò sí àǹfààní pé ẹ fẹ́ sanwó díẹ̀díẹ̀ ẹ máa sanwó tó ti mú dọ́dọ̀ yín ni. Ọ̀fẹ́ dẹ̀ la máa mú wá báyín níbikíbi tí ẹ bá wà gbogbo Èkó. Ọ̀fẹ́ la máa mú wá báyín ẹ ní sanwó mọ́tò. Kọ̀ sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a filẹ̀ yìí ẹ kàn sí wa lórí ẹ̀ àbí kẹ wá sí iléeṣẹ́ Bex Among Communication iléeṣẹ́ tó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó fini lọ́kàn balẹ̀. Ẹ jẹ́ sáré pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09023 23 23 49 5 09 023 23 49 5. Àbí kẹpẹ̀ mi sí 08165130800 08165130800. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì ló wà lórí WhatsApp. Ẹ lè bẹ̀. Ẹni yára ni Ògúngbè Yorùbá ló sọ bẹ́ẹ̀. Ẹ bá rí pé V45 láti pa ẹ̀ báyìí. Ètè wa mú tiẹ̀ kó tó di pé promo price yẹn pẹ̀. Iléeṣẹ́ Bex Among Home of Quality Phone gbogbo ẹni bá ti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló máa gba ẹ̀bùn. Tó bá jẹ́ nípa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni Bex Among ló ní ká sọ fún yín pé.

0: band
1: 92.9. mo ki gbogbo eyin lorire mi ni akoko yi Adewale omo oba ni oko mi saju eko number yi sile 08063422699 le ko si 08064422699 a o ni wa o ṣùgbọ́n kí a má ba wáyé asán tàbí wọnú ogun afẹ́ni ṣòfò iléeṣẹ́ PIPS Arcade Forex Academy wọ́n ṣe rán mi jáde tí wọ́n kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ láti kéde lórí ẹ̀rọ agbagbe yìí wípé kí gbogbo èèyàn dìde fúyà kúrò nínú ìṣẹ́ àti òṣì PIPS Arcade Forex Academy jẹ́ iléeṣẹ́ tó wà káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà gbogbo ènìyàn láti kúrò nínú ìṣẹ́ òṣì àti àní láti máa pawó wọlé ní sí àpò ara ẹni pẹ̀lú ní ọ̀nà tí ó bá òfin mu PIPS Arcade Forex Academy ń yí ìgbé ayé ènìyàn padà sí dáadáa tí ìwọ náà sì máa dí ènìyàn láwùjọ tí wàá máa rí ọwọ́ mú lọ sẹ́nu ọ̀pọ̀ ènìyàn tí wọ́n sọ wípé ó ṣe ògbó owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ó kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọ́n gba ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí pé ọgbọ́n ó ju agbára lọ ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí iṣẹ́ míì tí ò pawọlé fún lórí ẹ̀rọ ayélujára ajé ipò kòsíkòsí nífẹ̀ẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀ ìgbà PIPS Arcade Forex Academy wọ́n ń dánilẹ́kọ̀ọ́ yóò ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu kan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kó nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè nàìjíríà kó o tó ṣoríire ní ìgbà tó jẹ́ wípé ibi tí oyin bá wà ni máa sàtọ̀ ọ́ lọ bí PIPS Arcade Forex Academy ti wà ní nàìjíríà wọ́n wà ní london kódà wọ́n wà káàkiri àgbáyé òyí mo fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gbé nínú epo tá à ń sebẹ̀ nínú epo ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹ̀míràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni fúnni tọrọ rẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ PIPS Arcade Forex Academy ni wọ́n ti ń ju sàdáńkà sí ọba adéda ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé èmi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe technology internet ni ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tí gbòòrò sí àwọn tó nílò rẹ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà tí oyin ní orílẹ̀-èdè wa nàìjíríà alájọ tí bill gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún bí iṣẹ́ rẹ kò bá sí lórí internet a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá ọ̀pọ̀ ni kò mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tóun ń lò tóun fi ń plè tóun fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ni ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà dropshipping business tàbí e-trading jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó wọlé fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o ka ìwé púpọ̀ tàbí o kò ka púpọ̀ rárá PIPS at Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú answer lọ́wọ́ rẹ yẹn bí oko kò bá jìn ìlàkì kò iṣẹ́ PIPS Arcade Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ wípé lórí forex trading ni níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ PIPS Arcade Forex Academy fún ara rẹ̀ tí ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bábo sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí o wà yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni wọ́n ti máa kọ́ yín ẹ ti lè máa lo fóònù tó wà lọ́wọ́ yín gangan yẹn láti máa pawó pẹ̀lú ìrọ̀rùn bí ẹ ti ṣe lè ṣe káràkátà lórí íńtánẹ̀tì kódà

0: oníṣẹ́ ọwọ́ tàbí oníṣẹ́ oṣù kò dí iṣẹ́ yára o oníṣẹ́ ọwọ́ bí ìyá ẹlẹ́ja ìyá aláta ìyá elépo bíkìlà mẹkáníìkì fọganẹ́tà kódà ó wúlò fún àwọn àgbẹ̀ tó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n ó máa ṣòwò wọ́n ó máa ta èrè oko wọn tó sì jẹ́ pé àwọn owó sábà wọlé fún wọn fóònù tí ó wà lọ́wọ́ yíyẹn náà ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó súnmọ̀ sí wípé kò nílò wípé ẹ̀ ń sanwó ìwọlé rárá àbí ẹ̀ ń sanwó fún ìdánilẹ́kọ̀ọ́ yìí a kì í dàgbà sí ohun tí a kò mọ̀ bí o bá ti mọ ọ̀nà láti ìbánisọ̀rọ̀ rẹ láti máa pawó wọlé ó ti di olówó tabua nìyẹn o PIMS Arcade Forex Academy kì í ṣe yahoo nítorí èrò ọkàn ẹlòmíràn ni wípé gbogbo iṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ìbìtì bí òkú ẹni bá dani lójú àfi gbárí ni ìwọ náà máa bọ níbi ìdánilẹkọọ yìí
1: ní sunday ọsẹ yìí gangan láìta ọsán ìdánilẹkọọ yìí máa wáyé
0: níbi ìdánilẹkọọ yìí ti máa wáyé ní 73 allen avenue ìkẹjà ló ti máa wáyé ìpínlẹ èkó gbogbo ènìyàn ní ìdánilẹkọọ yìí wà fún o yálà oní iṣẹ mìíràn tàbí o kò ní ìyàwó ilé baálé ilé ọkùnrin oníṣẹ ọwọ oníṣẹ oṣù ọkùnrin obìnrin àbí ìkọjáde ní ilé ẹkọ tó ń wá iṣẹ má túmọ má jókòó tẹ ìwọ náà máa bọ lọdọ wa láti ṣe ìdánilẹkọọ yìí lọfẹẹ ni ìdánilẹkọọ ńlá ni o nítorí àwọn àgbà ọjẹ wà níbẹ láti máa bá yín sọrọ ọfẹ sì ni ìdánilẹkọọ ipò ìdánilẹkọọ yìí yóò wáyé
1: ní sunday ọsẹ yìí gangan láì ọsán
0: kódà ọ̀fẹ́ ni pẹ̀lú o kò nílò owó tàbí owó ìdánilẹ́kọ̀ọ́ láti wá gba àyè sílẹ̀ ìwọ tẹ yes sórí nọ́mbà yìí yes ni kò sẹ́ yes sẹ́ẹ̀dì ẹ̀ sórí nọ́mbà yìí 08063422699 lẹ́ẹ̀ 08063422699 bí o bá lè wá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí a ó fi ọ̀nà hàn ọ́ kódà wà á tún lọ sí ilé pẹ̀lú ìdá 30% yẹn 30% owó tó máa nílò láti rí okòwò rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀rọ̀ tó bá dani lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni ìdánilẹ́kọ̀ọ́ fẹ́ tí wà lórí ọ̀nà àbáyọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni Arcade Forex Academy ni wọ́n gbé wá o ní 73 avenue ìkẹjà ní ìpínlẹ̀ èkó bí o bá fẹ́ kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí tí wọn náà fẹ́ kúrò nínú ipò kòsíkòsí sẹ́ndì yes látorí fóònù ẹ sẹ́ndì text message sórí nọ́mbà yìí.

0: 92.9 ifesowapo bo se ngbo yen o de ni ni problem sabi now
1: Band FM 92.9

0: Madagascar leri won leka oni oni oloni hey opolopo awon star awon rawo ta fe ko lo lati doju ko Madagascar eyi ta fe gba laleju ni huyo oni Harry Pinkan Alex Wobi to n gba rin gbogbo Super Eagle oni loni omo Colombo won ogun lo mu gun omali ni huyo a fi han yin wipe okunrin aduo aduo ti aduo ti pan ni wipe e wa ka wa mole e fi aje wa ofo ni ko gbodo ri be nigbati oluaina te to wa ni Nottingham Forest iyen na so oni wa dai o tokto soke o foju gba oni e gba yi pe alejo ran le fe je sugbon ko si be se le gaga to te gaju oni lo lo balogun gangan iyen captain Wilfred indeed oni awon e ma se Super Eagle ti jom Super Eagle tasiko yi a ni woju uche a fa yo tora won lowo lowo ni opolopo awon ta fe de tẹ́fẹ́ kópa níbi ìdíje òní tolú arokodare ẹ̀sàmọ̀ pé àyáàsì ló ń gbá bọ́ọ̀lù fún ó lóun fọwọ́ sọ́yà lẹ́ẹ̀mẹta wọ́n gbà taiwo àwọn oní confederacy confederacy city ló náà ń sọ kálukú wọ́n ń sọ tiwọn ọmọ àdùn ohun ìyẹn ẹjẹ́ mọ̀ pé victor osimhen ó ní lóòótọ́ òun ní láǹfààní láti kópa victor osimhen tó wà ní gatasare yìí ó ní ṣùgbọ́n òun gan ti balẹ̀ ọkọ̀ òfurufú ayárabíàṣá ló gbé balẹ̀ bẹ́ẹ̀ ó ní lórí pápá lónìí ẹ wà sórí ìdíje afcon láti pegede sí 2020-2027 kò ní rọrùn ṣùgbọ́n àjọ fà ẹran tá a bá fà tí ọba tètè já ló ń jẹ́ tìsán gbogbo wọn lọ́kàn kan ọjọ́ kan ni wọ́n sọ pé madagascar yìí ẹjẹ́ rọra bíbẹ̀ ìbàkọ́ lẹ́yìn tá a bá padà bá fẹsẹ̀ wọn ṣe ilé ìta fẹ́ gbá lónìí tó bá di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n 29 september ọjọ́ tuesday lọ bọ́ sí àátún bá fà á àwọn la fẹ́ bá fọ̀ guinea bissau ni kòókó ni tẹ́ ẹ bá fẹ́ kàkà gbádùn ilé ìtàlàbí ọfẹ́ tó ń sọ sórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹ lọ ra ìwé tó ń kọ́ ní pèrè ìdárayá sporting life ló ti wá sọ́wọ́ mi.
1: iléeṣẹ́ bond 92.9 ẹ dákun ẹjẹ ká tẹ́tí sí ìfọ̀rọ̀wánilẹ́nu oníṣẹ́jú méjì tá a lọ sáré ṣe yìí ẹ bá mi kí àwọn aráalé orúkọ yín sà.
2: orúkọ mi sheryl dean ogunmúgi baálẹ̀ ẹwú òpùtẹ̀ fọ́túmọ̀ sí ẹwú ọ̀dọ́gun.
1: níbo ni gbogbo ẹwú òpùtẹ̀ ẹwú ọ̀dọ́gun wà sà.
2: ó wà ní òde lẹ́mọ
1: ní ìpínlẹ̀ ogun ní ìpínlẹ̀ ogun. kí ló gbé wá sórí afẹ́fẹ́ sà.
2: nǹkan tó gbé mi wá sórí afẹ́fẹ́ yìí ni pé láti fi sọ fún aráàlú pé wọ́n ṣọ́ra tó sọ pé àwọn wọn ta ilẹ̀ tí kì í ṣe tiwọn ilẹ̀ tàbí ẹ̀ ń sọ yìí ó wà nílẹ̀ ẹjọ́ case number ilẹ̀ yìí ní ilẹ̀ ẹjọ́ ṣàgámù òun ni high court ṣàgámù /106/2024.
1: ká ló nílẹ̀.
2: ilẹ̀ yẹn ó jẹ́ ti odùtọ́gà òpùtẹ̀ descendant family.
1: tẹ́yìn jẹ́ baálé.
2: tẹ́yìn jẹ́ baálé
1: lórúkọ wọn.
2: lórúkọ wọn.
1: àmọ́ ilẹ̀ yìí ṣé kò sí àlà láàrin ilẹ̀ tí àti.
2: àlà láàrin wa ilẹ̀ jùmílà ṣùwádé ni orúkọ ìlú tiwọn ẹwú òpùtẹ̀ tó túmọ̀ sí ẹwú ọ̀dọ́gun ní tiwa.
1: lọ́rọ̀ pé iléeṣẹ́ kan ti lọ ń polówó ilẹ̀ tó fẹ́ máa tà fáwọn.
2: wọ́n ta fáwọn tó ti kó èèyàn lọ síbẹ̀.
1: tó bá lè kó àwọn ọ̀rọ̀ gbogbo tó bá gbà lọ owó ọgbà tù ní àbí.
2: bẹ́ẹ̀ni.
1: lọ́rọ̀ kan ilẹ̀ yẹn ẹ̀yin lẹ lẹ́tọ̀ lórí ẹ̀.
2: àwọn la lẹ́tọ̀
1: lórí ẹ̀. o lè jẹ́ pé ẹjọ́ sì wà lórí ẹ̀. tí adájọ́ ní kí ẹ lọ ṣe.
2: adájọ́ ti fún wa ní leaf of court pé ká lọ ṣe composite survey lórí ilẹ̀
1: yẹn disco survey lọ máa ń pè é
2: composite
1: survey lórí ilẹ̀ tó bá ń jà sí survey yẹn tó yàtọ̀ disco sọ pé ni ìsọfẹ́ ìjà lórí ilẹ̀ ilé
2: kódà
1: kò sí wàhálà lọ́rọ̀ kan níbo lẹ pé ilẹ̀ yẹn wà lẹ́ẹ̀kan sí ẹ ti wá ibi ibi tó wà sí
2: wà ní
1: lábẹ́mọ̀.
2: òde lẹ́mọ
1: òde lẹ́mọ púpọ̀ ó fẹ́ bàbá.
2: bẹ́ẹ̀ni ó wà ní òde lẹ́mọ after ẹrú ìṣẹ̀màdé.
1: ilẹ̀ náà wà.
2: ilẹ̀ yẹn wà.
1: ilẹ̀ mọ̀lẹ́bí ta ni.
2: ilẹ̀ mọ̀lẹ́bí odùkọ́gà òpùtẹ̀ descendant family.
1: fún gbogbo ẹni tó bá fẹ́ ṣèwádìí sí nípa ọ̀rọ̀ ilẹ̀ yìí kọ́ máa lọ kó ọwọ́.
2: bẹ́ẹ̀ni.
1: orúkọ yín lẹ́ẹ̀kan sí orúkọ ilẹ̀ dìbò àti nọ́mbà tí wọ́n á pè sí.
2: orúkọ mi ni sheryl dean ogunmúgi odùkọ́gà. tí mo jẹ́ baálẹ̀ ẹrú òpùtẹ̀.
1: ta ló fi ije balẹ̀ tó jáwé àkókò nínú.
2: lẹ́mọ ọ̀fọ̀dé lẹ́mọ ló fi ije balẹ̀.
1: ọba àbí.
2: ọba
1: ìlú jẹ tẹwọ gbà.
2: ìlú tẹwọ gbà.
1: ó yẹ pé nọmba yín ta máa lọ.
2: nọmba mi jẹ 081-386-321-08.
1: ẹ ti ṣúlẹ̀ pẹ̀jù ẹ pè pẹ̀lú ṣùgbọ́n káwọn yẹn lè dùn. ọmọ tó ti dáhùn ṣẹ́ni tó léyìn káwọn máa lọ kó sọ yẹn ni o. bọ́lá lọ́ra ni ẹlọ́wọ́ àwọn tí ò so pé ẹyin máa fẹ́ padà túnlẹ̀ ẹ̀ta fún wọn.
2: bẹ́ẹ̀ni
1: a lè ní pé kí àjẹ aráàlú láti ní ibi tó tọ́ ni kí wọ́n tọ̀. ṣe ẹyin mẹ́ta fún yàrá lọ́sọ́dún yẹn ẹrù ìdọ̀dà yìí.
2: bẹ́ẹ̀ni
1: ẹ̀yọ̀ba
2: ẹ̀pẹ̀
1: nọ́mbà yẹn lẹ́ẹ̀mejì
2: kan. 081 386 321-0808.
1: Okay, Kosa.
2: 081-386-32108.
3: Àlàáfíà wa ṣe pàtàkì, ó ṣe kókó tó bá wá rí bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin ti gbọ́ nípa àwọn egbògi tó ń jáde láti ilé-iṣẹ́ Tìmẹ́tayọ Trade Medical Nigeria Limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́ sí? Ọ̀kan lára egbògi bẹ́ẹ̀ ni DNC capsule tí òkìkí rẹ̀ ń kà gẹ̀yẹ̀ kárí ayé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani bí ẹni fi omi àtapara. Nǹkan tó rìn tàbí bu ni jẹ́ káàkiri ara pajápajá tó ń múni lọ́wọ́ tàbí lẹ́sẹ̀. Bí àti ẹ̀yìn bá di wàhálà, DNC capsule náà ló ń dá ìfúnpá tó ga padà tàbí káyà máa lè pèpè àti àìrọrùn sùn déédé yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere. DNC capsule ni egbògi téèyàn lè lò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lòmíì. Ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
4: Ọ̀rẹ́ mi, wọ́n lè nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ah, ìjáfara lè wò.
5: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
4: Gbogbogbogbo, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmí ìbí ṣe dára tó ni DNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń tani, ara tó ń yunni, iṣan ara tó ti rẹ̀ jí pépé, arúgbó àtàkébé, pajápajá wà gbígbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórá. Ojú amọ́lẹ̀ kedere, pààrọ̀ oorun sùn. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe DNC capsule jáde. Àjọ NAFDAC sì fọwọ́ sí. Iléeṣẹ́ Tìmẹ́tayọ Trade Medical Nigeria Limited ló ṣe DNC capsule jáde. Láti mú pharmacy tó súnmọ́ yín, ẹ pé 081-033-69434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o. Egbògi míì ni Morphine capsule tí mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ ẹ̀dá mọ́ṣẹ́mọ́ṣẹ́ bí egungun bá ń sán ni tàbí ro ni ìbàdí tó ń fani so àìlèrìn dáadáa tàbí oríkèéríkèé ara tó ń ro ni. Morphine capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
5: A gbé ọfọ pàyájọ́ àárẹ̀ ò lọ. Abiru kí tiẹ̀ ní gan. Ẹni gbogbo wá ń di ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni ó fi rú ọ.
4: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara ló ń ba yín dà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
5: Ẹ̀gbọ́n ọ̀rọ̀ mọ̀ sán mi. Ìṣọ́ra ń fà mí so. Oríkèéríkèé ara ń dùn mí. Ìbàdí tó ń gbárùkù jẹ́ tèmi. Ìlérí òpónà kan ṣe kejì máa.
4: Àárẹ̀ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmíì bó ṣe dára tó ni Morphine capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ ra Morphine capsule kẹ́ ẹ máa ta kébékébé padà. Iléeṣẹ́ Tìmẹ́tayọ Trade Medical Nigeria Limited ló ń ṣe Morphine capsule jáde. Láti mú pharmacy tó súnmọ́ yín, ẹ pé 081-033-69434. Ẹ̀yin olùgbọ́ mi, egbògi gbéra tán herbal capsule tó ń jẹ́ kára ọkùnrin kó pọ́npọ́npọ́n dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára. Kódà àwọn ìyàwó ilé wọn máa ń rà á fún ọkọ wọn. Gbéra tán herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
6: Gbéra tán herbal capsule. Ìgbògi ìbílẹ̀ tàfi ọjọ́ pípẹ́ ṣe ìwádìí ẹ̀ lórí ikú

0: lọ́wọ́
1: ẹ̀jẹ̀ fún mi ní lájigo arábìnrin ẹ ṣe irú àbúrò olóró ni ohun tí àwọn ohun tó wà nínú ẹ̀ ní tèmi o oró power oil ni mò ń rà pàápàá jùlọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpòpélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ
2: àpòpélébé òróró 90 ml power oil tuntun 300 naira gbére ni owó rẹ̀ ò sì fani lápò yá

0: rock.fm.
1: Oh no, my pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
1: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Ejo to ba sakani lara pilot in ladi kukujo ori mo se na kankan kan pelu Madagascar ta ma gba lalejo loni injo je mo pe orilede medeta mo se ti won gba akoso ere daraya afkan yi abi tin bo loju ona yi gbogbo won na leri kankan pan be ba gbagbe Kenya orilede da kokon niye nigba ti Uganda o teli won Tanzania o teli won sugbon eri chale to je akonu gbagba oje super eagle lowo lowo oni Baba seri ali ni joyile baba re seri lati ma lo kopa ni bi Djafcon 2027 gbogbo to ba gba la mo fun be ni oni gbogbo awon to nkajo to nsu kojo yi irawo lomo gbogbo won ti duro te pan te pan ni won ni kanra ke ko ma jesese yo ya fi se awadanu ni ekini ebe ekeje ebe eketa la be ebe tan Djafcon 2027 gbogbo ona to ba gba agbado lo lati lo kopa nbe ni tori gbogbo etuku ta ni seyin shame wagon
5: yo igbapa bon 92.9 loni to je ojo eti friday jimo loyin momo lekan se aki gbogbo e ololufe wa lori papa bon 92.9 pe barika jumat e ku ola jimo ni emi osu opolopo re laye ati laye ojo ke dogbon loni osu keso e gba odun le merin de lord me carbos lori papa ba se ntesi waju bo le je pe ani ju iseju bi meji la lomo lori eto yi loni dodon ni pelu ase ti olotu tunji olalekan to buwolu pe ka gbon ta awon orilede Nigeria ma so kini akiyesi te se ninu awon iko ti a kon mo gba rickshaw to pe ti won ko ju orilede Madagascar loni opolopo ni won ti ma bere pe ago melo gan ni ifesonse to ma waye ni ilu Akwa Ibom ni ilu Uyo ni ipinle Akwa Ibom agogore e je ki n kokon menuba pe opolopo awon ti won gbe ko yenu aso lori eto yi pe ko si ori papa kankan ti ijoba apapo kede ton ma lanfani ati lo tori te ba de national stadium suru lere e mo pe ko si nkankan mo lori odo to wa nbe gbogbo koriko gan be o ti je de o ti fe di eru ni awon eyan wa ni Teslim Balogun stadium to nbe ni suru lere ni won ma lo mo ni ati gba ero Teslim Balogun stadium mo ma ni agbara tori ko super eagles la soro yi tori pe bi igba ti ijoba apapo ti won fe wo fesan si awon mo won ni ko super eagles ni amo Uyo ati ko super eagles se eleda won ro mo ra won ara bere yen to se patari ne ori papa Abuja ori papa Uyo ati Abuja ni MKO Abiola National Stadium Abuja ati Uyo ori papa wa to nbe ni Uyo so ro mo iko Super Eagles opolopo fesan se ta ti gba nbe kini kakaja le ka tun sa ase yori wa so poju ikose lo olodum ma jarogun ikose
4: amen
5: o se patari ka kede e fun yin laaro yi tori mo pe baba wa ai baba wa his royal majesty oba adeyemi ajasa awuse lori gbogbo won ti ma reti pe ago melo ni bosese ma raye loni e ka kede pe eyan orilede Nigeria to ba si di ago 5 irole ke ti wa nile ke ti wa ni di amu ma woran yin e ma lanfani ati wo ife sose laarin orilede Nigeria ati Madagascar opolopo awon oro lo ti jeyo amo a ma si oju ago baba ti so ohun ti a kon mo gba rickshaw to so pe ni ibere ati pegede lo si ife ile adulawo ti o wa ni orilede Egypt lodun 2027 akon 2027 orilede Egypt ani ohun fe bere pelu asejori ni ami meta lo si be mu e je ki so ile ni kia kia tori pe en to je adele akowi agba fun ajo tori si ball gbigba orilede Nigeria to tumo si pe adele interim secretary general Nigeria Football Federation mo so nipa dokita Emmanuel Epeme oni ohun ti ro awon agbabolu Nigeria ohun si ti ba won soro pe e dakun ejo e ma doju ti wa o ke ya se daada o afolohun ba be yin mo le je pe awon orilede Nigeria inu won odun si iko Super Eagles be ni dun won olu si bi eto ball je nlo orilede Nigeria e dakun tori Olorun ejo gbogbo te ba le se labe isa agbara yin e dakun ejo e ma je koju ti awon orilede Nigeria o ni de tun ma wa nilu Akwa Ibom orilede Nigeria en ton soju MFF Dr. Emmanuel Epeme lo ni e dakun tori Olorun gbogbo te fe la se fun yin ta si munu idun amo ejo e dakun e ma je ko du to omo orilede Nigeria ile ti o fe number ti awon yan ma pe 0706 1916 0706 1916 eh mi o so ga ma so nipa vito osime amo vito osime o gba bolu o kon fe wa sere bi ti o na fe awu mi ti wa ni
0: o wa fe si alati le
5: so pe ko satile yin fun amo yi to se pataki ni awon agba bolu wa ton ma wa lori papa mi owo waju eyin te n gbo wa ki le sha case lowo waju lowo arin eh wo bi ma wa nbe mo Simon o ma lowo waju e se o Simon yen o ma ife so se toni to ba je ti akonu mo gba wa ere se to ba lu o ma je igba 100 to gba ball fun iko super eagles ka ma gba bi daniel akashi lo pe ni odun 2015 fun igba gogo lati wa darapo mo iko super eagles lati gba lo si tin gba e ma ja agbagbe eh ti wo bi to na ba gba agba ball loni a je igba 111 101 cap fun iko super eagles as godo dagbe awon ton ti ko saju fi ito e bale be latodo Vincent Enyama olowo emu o gba ball to koja igba 100 fun iko super eagles joseph yobo o gba ball koja igba 100 fun iko super eagles lagbagbe Ahmed Musa
0: kare
5: 0706316 1916 0706316 1916 esi abajade fe so se Nigeria Madagascar
0: loni
5: che ayo mewa si odo ni ka mari ti ni abi bawo mewa n te mi fe nu mewa si odo ka nu ka ti mu ka ti ah odo ni
0: Madagascar won la bi mu se ke man se
5: Madagascar bọlu baje ni bọlu baje la ko awon agba bọlu olo onirawo wa wa gba ifesonze lati
0: pejeje
5: afcon tele afcon qualification ah ki mo gba fun won gba awon best players awon to nbebe ati gba bọlu fun Nigeria ni won ma nlo aye wa daye pe e osime an pe osime ah an pe wobi hello
0: hello
6: e
0: karo
6: alaji mo ka e laja
0: lati bo
6: alaji mo ka
0: ah, up man.
6: I want to buy this one.
0: Any? Ati boru koyin. Kini abajade, kini results. 3-0 Nigeria 3, Madagascar 0. Eshi. Eji agbo telomi, eji agbo telomi. Ki ka to gbo telomi pilot Jensare so papa pa n gbo je mo pe Nigeria Professional Football League River United won ti ka bana ku lori kun kan Kaliva bayi maru sodo ni a fi jeju won ah Suleiman Abubakar Haramaka lo je lo gba ati awon emewa re ni a jeju kan Kaliva ti Kaliva tun ni atan ba won oni sugbon awon wa gbesan lodo alatako tan fe dojo ko hello
5: 0706316 1916 ni number is 0706316 1916
0: kele abajade ifese won se ta fe gba lojo oni
5: oda e je ka sare menu ba o se pataki aso ile pe ikonu agba ball iko super eagles alex iwobi o ti pe akiyesi re si awon agba ball akegbe re wi pe bo tile je pe awon ti gbaradi lati koju iko Madagascar amo edakun oju ogbodo ti orilede Nigeria o
0: ami
5: oni awon si seton lapa odo ta o je bi awon agba bolu to soju orilede baba re mo ranti ibe so se kan ti ogbeni Alex
0: Iwobi
5: o lati lo tile mo gbogbo firise ati bayo so lori ero ayelujara re social media handle e ni
0: hello
5: Nigeria to gba fiya hello oruko yin sa
6: Alaji
5: Ola Balogun. Ife so se to ni ki ka mari ti ki le shakiesi. Ese
6: won se de ni ama daja ta won ma je yo.
0: Elo melo.
6: Oko odo.
5: O de ni wa je yo ti mi ju wa je un to je yo.
0: Ngba pa ile o tin da ko mewa.
5: Ngba mo da ko mewa ke ndal ko mi.
0: Elo e je lo mi opo ile.
5: Da ko jo ala. Elo
0: re shika.
6: Elo lo pa lo pa ko wa ni.
5: Kleusa. Mulu mo wa.
0: Ale mi wa wa wa wa wa wa.
5: I don't want to go.
0: Madagascar, that's happening.
5: Agbábọ́ọ̀lù ikọ̀ Nottingham Forest Ọlá Iná tó ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ Nottingham Forest òun ló ti wá jáde síta báyìí o pé yẹn wo lóòótọ́ o à ń sáré pé ká lè borí orílẹ̀-èdè Madagascar pẹ̀lú ayò mẹ́ta sí odò àmọ́ kínní kan ní ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀ bí ara sí o lóòótọ́ ìfẹsọ̀sẹ̀ òun máa wáyé lórí pápá abita Moses Godwin Akpabio International Stadium nílùú Uyo ní ìpínlẹ̀ Akwa Ibom láago márùn-ún ìrọ̀lẹ́ òní ó wá pé àkíyèsí wa sí pé ẹ̀ ń sọ bí ìgbà tó ẹ pé orílẹ̀-èdè Madagascar ti ń tàn sọ yìí àwọn ọmọ iléèwé ìtí ọmọ ní ìtí ìtí ẹyẹ ni wọn àwọn wá sí orílẹ̀-èdè Nàìjíríà wá ṣeré ni ó ní ẹ jẹ́ sọ kíní kan fún yín o Madagascar náà wọn ò ní rọrùn o
0: torí
5: pé àwọn kan wá gbogbo ilé wọn ni wọ́n wá gbogbo ara wọn ni wọ́n fẹ́ fi bá super eagles kó ìyá wọn kò jà lénìí kò dẹ̀ sí ohun tí ò lè ti díẹ̀ jáde àmọ́ nípa apá ọ̀dọ̀ tàwọn o jẹ́ bí agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà àwọn máa bójú wọn jẹ.
0: gbogbo wọn ló ń sọ̀rọ̀ ǹjọ́ jẹ́mọ̀ pé kẹ́hìndé ọládẹ́jọ́ ogoluwa machine ni akínníkó ṣòdì aka king of boys ó ní gbogbo ọ̀nà láti fìyà jẹ́ alátakò wa ó ní mẹ́rin sódò ni baálé akíhìmí sọ̀lá dáadáa ọkọ̀ òkèlú gandu ó nílòótọ́ chelsea lòun ṣùgbọ́n ọmọ àlè nífọwọ́ síjú ìlànà bàbá rẹ̀ ó láti fìyà jẹ́ madagascar yìí ó nílòótọ́ ó lè kú sí márùn sí ẹyọ kan ayaz kuwait ni king of boys tó wà ní ayọ́lá awẹ́ oṣòdì ó ní arsenal lòun ó ní ṣùgbọ́n mo ti padà wálé nítorí ọmọ àlè nífọwọ́ síjú ìlè bàbá rẹ̀ ipe àní lọ kópa níbi ìdíje afcon 2027 ó ní kò ní jọ kọjọ lákè kọjọ lóko bàbá nepa michael ogunléyé olúwaṣẹyẹ bus stop ní abúlé ìjoko ó lòun rí i pé dandan ni tàìdán pé àní lọ kópa níbi ìdíje afcon àti gínníbi bisa òtá dojúkọ ní ọjọ kọkànlélọgbọn ọjọ tuesday lọ bọ sí àná wọn ní ládẹrẹ àgbẹ ilé ọba ìlú ìlérò ọkànkàn ní gbogbo wọn sọrọ wèrè ní yàtọ ọrọ ọlọgbọn a máa jọra wọn ó lòdì dandan ká borí wọn àyíndé adẹniyì gbadewọlu one olúwo alákòóso báàṣegùn apákun lè gbogbo wọn wọn ní madagascar wọn jẹyàn wọn ní sùúrù.
5: lórí pápá bọ́ọ̀nù ẹjú dọ̀ náà ẹ̀dàkùn ẹ̀ bá ń wo aago mi ò fẹ́ lòjú ọgbọ̀n ìṣẹ́jú mi ìfẹ́ lòjú ọgọ́ta ìṣẹ́jú aya 60 seconds tó túmọ̀ sí ìṣẹ́jú kan lórí ìròyìn tí mo fẹ́ mú yìí ẹ̀jẹ̀ kí n sáré mú ìròyìn ní kíákíá pé orílẹ̀-èdè nàìjíríà nìkọ̀ọ̀kan ni ó gbà bọ́ọ̀lù lónìí o ní ilẹ̀ adúláwọ̀ láti pejede fún ìfẹ́ ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tá a mọ̀ sí afcon 2027 tó máa wáyé lórílẹ̀-èdè egypt tanzania àti guinea bissau láago méjì ọ̀sán nàìjíríà àti madagascar láago márùn-ún ìrọ̀lẹ́ togo máa kojú burundi láago márùn-ún ìrọ̀lẹ́ bákan náà malawi àti south sudan àago márùn-ún ìrọ̀lẹ́ gambia àti somalia àago márùn-ún ìrọ̀lẹ́ nígbà tí sudan àti ethiopia wọ́n máa kojú ara wọn láago márùn-ún ìrọ̀lẹ́ egypt náà máa gba àlejò angola láago mẹ́jọ alẹ́ rwanda liberia àago márùn-ún ìrọ̀lẹ́ ni burkina faso àti benin republic ǹjẹ́ jẹ́ pé aago mẹ́jọ ni wọ́n á jọ máa fa ẹsẹ̀ ara wọn lórí pápá embassy ní tiẹ̀ gbé algeria àti zambia aago mẹ́jọ alẹ́ tòní lẹ́rìí wọn o senegal àti mozambique aago mẹ́jọ alẹ́ ni mali náà àti cape verde ǹjẹ́ jẹ́ pé wọ́n á wojú ara wọn lálẹ́ àwọn kan ń bẹ tó yẹ pé wọ́n wojú ara wọn lánàá namibia àti congo ni namibia fi congo hàn wọ́n ìyà fún wọn lóòótọ́ kò kún o torí pé ayò kan sí odò ni dr congo ọ̀tọ̀ dr congo ń tiwọn ayò méjì ni wọ́n fi na equatorial guinea sí odò guinea ìjọba bá nàìjíríà pé gbàgbọ́ ẹ jẹ̀yà ẹ jẹ̀wé ya ó dà ivory coast àti ghana ìyẹn ló yà mí lẹ́nu jù nítorí wọn pé ivory coast wọn na ghana ní ayò méjì sí odò lára àwọn tó dẹ̀ fi àjẹ ghana ni muhammad kudus agbábọ́ọ̀lù tottenham hotspur tó lóun wálé wá gbábọ́ọ̀lù sierra leone méjì zimbabwe náà wọn mọ́lé pẹ̀lú ayò mẹ́ta ló bá di 3-2 ìjọba pé mauritania ayò mẹ́ta ni wọ́n fi na confederation of african republic ca republic ní ayò mẹ́ta sí ẹyọkan cameroon mẹ́ta comoros ẹyọkan libya méjì botswana méjì tunisia ẹyọkan uganda ẹyọkan tó kẹ́ máa ń nà mí
0: respect
5: yourself tó jára yìí torí ọlọ́run tó gbé time wa láti lé ní olóòtú lórí pápá túnjí theophilus ìfakórede ọ̀làlẹ́kọ̀ọ́ ìjọmẹ́sọ̀ bàbá máyọ̀wá bàdàwà david dákun kíni a máa gbá lálẹ́ èmi mú 10-0 túnjí kí ló mú.
0: dúgbò gbé ẹ lọ àtàkókò ẹyin ẹtàn ẹ kà sí mi lórí ẹ kà sórí pápá lórí 08023537478 08023537478 kí ni àbájáde lónìí ní oyo àjọrúkọ bí ẹni yìnbọn bẹẹ pè mí lálàbí eléyìí ọfẹ omi ẹkọ ẹkọ ni báyìí báyìí ẹ pàdé akẹgbẹ mi lọnà ó dàbọ.
7: Invitation, invitation, invitation. Calling all sons and daughters of Idoma land to the grand inauguration of Adakidoma 1, Lagos branch. Chief Alhaji Usman Nungu Baba Okongo is here. A grand celebration of heritage and unity. Graced by our father of the day, His Royal Majesty John Elaigu Odogbo Obagaji. Every Idoma son and daughter is our special guest of honor. Dates: Saturday 26th, September 2026. Time: 2 p.m. prompt. Venue: Number 2, Alhaji Nungu Okongo Close, off Morenike Karina Street, behind Ilepo General Hospital, Agodo, Lagos. The grand inauguration of Adakidoma 1, Lagos Branch. Be there to celebrate our rich culture. Don't miss it.
8: Hey, Mekus, which bond you use for your POP?
9: I know. Now, the cheapest one, we are fine.
8: But why you say no use top bond now?
10: You they fix your house or for you. Not let them finish work, finish your body join. No.
8: If you want to use glue, I beg use original top bond. Now, confirm. Original top bond, they thick, white, sealed, and they safe for person. You get SON logo, bank cap logo, with manufactured by Pure Chem Manufacturing Limited for the body, and made in Nigeria where they write for glue. Now, follow Emeka, buy cheap now, come pay for them later. Use original top bond. Now, confirm.
11: Growing moments filled with chances to be active and learn.
12: Did you see, Mom? I made such a big jump.
13: Good job, my boy. You get better with each game.
11: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
12: I feel so strong.
11: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
14: OneXBet. It's time for bonuses and wins. Download the OneXBet app from Google Play or the App Store and start winning today at the heart of the game. OneXBet. Bet responsibly. 18 plus.

0: talk. Anytime where you want to enjoy your sleep, Bravo Foam go give you what you want. You know they pay for body. You know they scratch sake of say them use correct materials do am. Bravo Foam they last. You know they quick spoil. And the price no they tear pocket. Them get them for different types and sizes. Now Evergreen International Services, the market and distributor. Plus including Bravo Pillow, cushions, foot blocks, etc. etc. You feel get them for any of them depot way near you. Or call 080-3517-6882 or 080-347-14141. Bravo Foam for better
1: sleep. Ago méjì ọ̀sán ló ṣẹ̀ṣẹ̀ lù, ó sì dàbí ẹni pé ó ti ń ṣiṣẹ́ látàárọ̀. Iṣẹ́ rẹ̀ ò tí ì parí, àmọ́ agbára rẹ̀ ò gbé mú. Gbogbo ìṣẹ́jú ló ń lo aago, ó lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni, bó ṣe máa ń rẹni lọ́sàn-án yẹn, gbogbo wa la mọ̀ nípa ẹ̀. Àsìkò tí agbára rẹ̀ ò gbéṣẹ́ mú, tí ìwúrí ò sí mú. Ta jọ bí ẹni pé ọjọ́ ò sáré bó ṣe yẹ, àmọ́ nǹkan ẹyọ kan lè yí ohun gbogbo padà. Reactor Energy Drink, nítorí tí agbára rẹ̀ bá gbéra sókè, àfojúsùn rẹ̀ á ṣe déédé. Reactor Energy Drink, ìpàṣẹ rẹ̀ á padà, wàá parí iṣẹ́ lásìkò, àwọn èròǹgbà rẹ̀ wá sí ìmúṣẹ, wàá ṣiṣẹ́ rẹ̀ lójú ọjọ́. Nítorí náà, tí ìkáàárẹ̀ ọ̀sán yẹn bá fẹ́ dá ọ dúró, bọ̀rọ̀ rẹ̀ sókè, tí ìdíwọ̀n rẹ̀ pẹ̀lú Reactor Energy Drink, Reactor Energy Drink, tí ìdíwọ̀n rẹ̀.
2: Ó lọ sọ fún mi kí o mú wá.
3: Sí ni ẹ̀.

0: gba ìtura pẹ̀lú ohun mímu Peak Yogurt tó ní wàrà màlúù tó mọ́lúlú ó wà ní ìwọ̀n 90ml 318ml àti 1 liter ní aládùn strawberry àti plain sweetened Peak Reach for your peak. Nigeria, TNE, ìpèsè IPO ti Dangote Petroleum Refinery ti ṣí báyìí. Ó ṣí fún ọ láti di onípín nínú ilé-iṣẹ́ náà. Ìpínpín jẹ́ ₦525. Ó sì lè bẹ̀rẹ̀ láti ìpín mẹ́wàá. Ìyẹn jẹ́ ₦5,250. Tó fẹ́ta nínú ìpín ilé-iṣẹ́ náà rọrùn. Ó lè ṣe ìforúkọsílẹ̀ nípa àwọn ilé-iṣẹ́ tí àjọ SEC fọwọ́ sí pẹ̀lú àwọn ilé-ìfowópamọ́ tó ń kópa nínú ètò yìí. Àwọn pẹpẹ ìṣúná owó lórí fóònù àti ayélujára fintech, àwọn stock broker àti àwọn ọ̀nà mìíràn tí wọ́n fi ọwọ́ sí tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rì pé ìdánimọ̀ rẹ jẹ́ òtítọ́. Yan iye ìpín tó fẹ́ kó o sì san owó rẹ̀. Lẹ́yìn náà, àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀ fún ìpín rẹ̀ wọ́n yóò fi ránṣẹ́ sí ọ. Ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún IPO náà. Jọ̀wọ́ ká mọ ìlànà àti òfin tó dẹ̀rọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tó o bá ń ṣe iyèméjì, bá ilé-iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀. Àwọn stock broker, àjọ ìṣúná àti àwọn olùbánidámọ̀ràn ìṣúná owó rẹ̀ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀.
1: Doesn't this fit like the one at the Gemma Lux?
2: But I use the same look I have always used. Why is it not creamy?
1: That's because you're not using full cream, my sister. Switch to Rolandia Full Cream Evaporated Milk. It is full cream goodness, rich, creamy, and tasty.
2: But I thought it'd be too expensive compared to the milk.
1: Not at all. It is affordable. Buy the 120 gram pack. It is one pack, 3 7.
2: Gemma, you always have a solution.
3: Yes, so Rolandia Full Cream Evap 120 gram. Make the smart choice today. Choose the rich, creamy quality of Rolandia and stay ahead with dairy power.

0: شيء قدير.
1: الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم. أكيكابو سورة قطوة تهيتو واسي جيمة لربون FM 92.9 أما ما والحاجة معينة تولك شبين
2: awon wa se olugbowo eto yi
1: mama wa ori aye ori orun daada aye daada orun albarka aye albarka orun kolonko ma dun ni gbogbo e patapata jazakumullahu khairan ajaha bilqiz ibrahim ni olotu iti agbo lonni ni agbara olohun ba o ni adua ipe o ni adua kapi olohun oba kapi pe olohun oba olohun oba o gbadua wa olohun oba o gbadua wa o kini adua kini maje mu adua kila won ko ta n se tin di adua lowo ta wa na ma abi ti a o mo gbogbo leyin ni fadilatu sheik abdurrauf ballu ni won ma ba gbe yewu loni lori eto waasi jima insha allah eje ke wa joko boya ni moto la wa ni o boya ni la wa ni bi kibita ba wa lati teti gbo waasi ni pere insha allah ko lon ko ma se ase na ran fun wa sheik abdurrauf ballu bismillah
3: alhamdulillah نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا. وكثير يا فابيو ولا فكر الاجائيه ابوي لوري ما سي الدعاء يعني ابوي لوري ما سي الدعاء اوري الدعاء سي اورتي او باجوما تي بوبو انا ماني وسيكي او بابا لوجي ما كان بو يسوري كلي اوروري yíbe àwọn tarawaji nígbà bẹ́ẹ̀ àwọn kankan tí kò bá yélé yìí tó yóò yélé àwọn kankan bẹ́ẹ̀ bá filẹ̀ yóò tún mú dání nígbà tí a bá ń se ìtara ẹni jí fún ara wa fọdọ̀ á n tí a gbé ní àdúrà òun náà lè ká bẹ ọlọ́run lórí àwọn nǹkan tó ti dá kó má bàjẹ́ ká bẹ lọ́run lórí àwọn nǹkan tí ò tẹ́wa lọ́rùn tàbẹ́kọ́ lọ́run sọ ni tí ò tẹ́wa lọ́rùn ẹ̀rì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ká bẹ lọ́run lórí àwọn aláburú tí ò tíì délẹ̀ tó ṣe pé a sì fẹ́ kó ṣẹlẹ̀ sí wa àwọn eléyìí náà ní ọ̀nà tí a máa ń torí ẹ ní bùkátà sí àdúrà àdúrà rẹ kìí ṣe nọmba bá a bá fẹ́ nọmba túláàsì ni ọlọ́run ìdòwò ní astagibulapọ̀ ẹ máa pè ní ọlọ́run ọba yín máa máa dá yín lò iná ladina yastagbiruna ani ibadati dájúdájú àwọn èèyàn tí wọ́n máa ń ṣe mótómótó tí wọ́n kìí fẹ́ pe ọlọ́run ọlọ́run ní sayadikuluna jahannama dakiri ẹ hakirina sogiri ọ̀rọ̀ ni wọ́n wọ já nọ́mọ̀ lẹ́ni àbùkù lẹ́ni yẹpẹrẹ kò sí ti máa mú ìyá ga fásọ́nà ń pòwò ní bẹ lọ kọjá àgbéraga àwọn tí wọ́n sì máa ń ṣe yẹn rè kìí sàwọn tálíkà tí ò bá sí sí àwọn tọ́lọ̀ ń bá bu nǹkan sí lọ́wọ́ iná ni máa ń ṣe kí ni aná máa ń ṣerú yẹn yẹn lọ́wọ́ bá sọ ní ayé nínú àrùkúra ni kẹrin bá ipe làwọn bá sọtọ̀ lọ́wọ́ rẹ́sípọ́nẹ torí àwọn tí wọ́n máa ń sakọ tí wọ́n fẹ́ bẹ̀rọ̀m tí wọ́n sì ka àdúrà kún àwọn tí wọ́n bá jọ lọ́rọ̀ ni tó yẹ pé ó bá wọ rẹ̀ tó yẹ pé àlàáfíà mò ní bùkátà sí ipò tí ọ̀rẹ́ dì nínú ẹ̀rí owó mi ní bùkátà sí ipò tí ọ̀rẹ́ dì nínú nígbà tí ò ní tọrọ ní àrí tí ó jẹ n ò sì nírò ẹlòmíì bọ́rọ̀ rẹ̀ débi pé n tí ó jẹ tí èkú lórí ilẹ̀ kòpọ́sibù ṣùgbọ́n ìdààmú tó pọ̀lọpọ̀ ń dààmú ẹkún ọmọ àtàwọn ọmọ tọ́lọ́wọ́ bá ti ṣe kí ni tó ti zílì bí kálukú wọ́n ṣe ṣe lé ayé ń gbà wọ́n bá dé lọ́pọ̀lọpọ̀ ń dààmú lé lórí ṣùgbọ́n ìyá bárò pọ̀lọpọ̀ lórí jọ ṣé ráìsì tẹ́ ìjẹ́ lọ́dún nígbà mẹ́la ń dààmú lé ráìsì alájà yóò ní lóò ọ̀pọ̀lọpọ̀ oyé wọn ní bóyá ọ̀rọ̀ ti àlàáfíà àbí ọ̀rọ̀ ti ìmọ̀ àbí ọ̀rọ̀ ti yìí tó jẹ́ ti dúkìá gbogbo àwọn kan wọ̀nyí pátá a máa mú ní nígbà míì téyí ó fi wò pé n ò ní bùkátà sí nǹkan yìí torí àwọn ò ní bùkátà sọ́nà yóò wá ṣe nígbà míì yóò fi fi àdúrà lẹ̀ gbogbo ẹni bá wà lẹ́rú pòṣíṣàn yẹn àbúbá nírú òrí yẹn rèé kẹrù ẹni bẹ́ẹ̀ mọ̀ pé làákàyè ló kúrú nǹkan yìí ti dá ó nídìí àdúrà sọmọ báyìí dá náà òun náà ní bùkátà sádùà àwọn tí wọ́n jẹ́ tálíkà tí wọ́n jẹ́ tálàkúta tí wọ́n ń fi òṣì fẹ́ra tó sì náà bá ti ń bara fún wọn ìrísẹ́ yẹn máa sọ fáwọn yẹn pé kí wọ́n máa bẹ lọ́hùn tí wọ́n ti máa bẹ lọ́hùn torí pé pòṣíṣàn tán wà kò tẹ wọn lọ́rùn
4: sùgbọ́n tí wọ́n bá rò pọ̀ lọ́wọ́ bá ti gbàdúrà àwọn dé stage kan àwọn èèyàn wa máa ń takú ni wọ́n mọ ẹ láwọn òde bẹ̀rọ tí ò bá sẹ́ẹ̀sì tí àtàkì kílíkà ò bá bẹ́ẹ̀ di méjì kò tún gbọdọ̀ fara káyọ̀ olówó láti bá lówó ọmọ bẹ̀rọ sùgbọ́n owó tó ń lò bá fẹ́ káàbù kó ti dọ̀rọ̀ yẹn kó mọ ẹbẹ lọ́hùn torí pé nǹkan yìí da inú mọ́mi ló kó mọ́ bàjẹ́ mi òun náà tún ní bùkátà sáàdùúà ìrànlọ́wọ́ bọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala lóbi sára ikú wa ní sọ́ọ̀tù furqan nǹkan ayah 20 chapter 25 last verse ayah tó parí ọlọ́run ní paul rí ànábì sọ fún àwọn èèyàn ẹ̀rí má yà bá wo bí kún rọ́bì lọ́wọ́lọ́dún àákùn ọlọ́run ò bá ti ka ọ̀rọ̀ yẹn kú ìbá ti payé tí ìbá ti dá yín dánwò ara yín tí kìí bá ṣe pé àdúrà tẹ̀ ń ṣe tí ẹ̀ ń bẹ̀ lọ́hùn tẹ̀ ń bẹ̀ lọ́hùn ọlọ́run ò bá dá yín dára yín kẹ́ tí ẹ̀kọ́ owó lẹ́ ṣe ṣera yín sí ṣùgbọ́n àdúrà tẹ̀ ń ṣe ìjírẹ́ bẹ̀ yín síwájú ọlọ́run pé ẹ ní àdẹ́dá kan tó yẹ kẹ́ ẹ máa tẹ́wọ́ sí tó yẹ kẹ́ ẹ máa rọwọ́ kàn yín mọ́ tó yẹ kẹ́ ẹ máa gbára lé kẹ́ ẹ máa rántí ẹ̀ gbogbo ìwà nígbà tó lé àtìgbà tí ń dẹ̀ torí ẹ̀ làwọn ọlọ́run ọba náà fi ṣe kí ni láàfin ṣe fún yín bá ti ń ṣe é ó já pé ipa tí àdúrà kó níbi ìṣe ayé ọmọnìyàn tí ó bá jẹ́ mùsùlùmí kì í ṣe ipa díẹ̀ ipa tó pọ̀ ni. Lẹ́yìn náà inú tí ó sọ àdúrà di ọ̀ràn ìyàwó ni pé àwọn ẹrù òkété kan bẹ ipa mi ò ka ipa ayé àbọ̀sì ò ka kò sí mílítìrì kan tó lè yanjú wàhálà yẹn fún yàn láyé torí pé wàhálà yìí rè ń bá mílítìrì náà yìí nígbà tó yẹ pé ẹni tí a bá ní ó wá gbani tó wá dé tó yẹ pé níta torí ẹ pé kó wá dìfẹ́ǹdì wa fún bó ti ń rí nǹkan yẹn lòun náà bá gbèrègbè sọ̀rọ̀ pé wọ́n tó pé àbí wọn ò kó sílípàsì rẹ̀ a wàhálà kan bẹ láyé tó yẹ pé kò rọrùn bí ti ń kan jagunjagun bí ti ń kẹni tí wọ́n ń dáàbòbò ní kẹni tí ń dáàbòbò yẹn àfi pẹ̀lú kíni àdúrà nìkan lọ́dọ̀ fi yẹn yanjú ẹ̀ lọ́dọ̀ fi yẹn yanjú ẹ̀ yẹn sọ àdúrà ni tó jọ́ ọ̀ràn yàn tó sì pàtàkì fáwọn mùsùlùmí kí á mọ̀ fi ọwọ́ yẹn péré mu fún àfihàn láwọn àpèjúwe bíi mélòó kan ànábì wa yunus alayhi salatu wa salam kọ́lọ́ nǹkan bá ní kílé bóyè kí á ti gẹ̀ ẹ́ níjọ́ náà lọ́rùn kí ni tó ṣẹlẹ̀ sí ìtàn tí gbogbo wa ti mọ̀ ni látọjọ́ tó ti pẹ́ wá wípé ó bọ́ sínú odò ẹja sì gbé mi ẹja gbé mi ó wà ní òkùnkùn òkùnkùn ti ayé òkùnkùn ti ní ayé òkùnkùn ti ní orin òkùnkùn ti ní ẹja ta ló lè wá ẹja tó gbé mi tí ó fi yọ yúnú sùkúrò nínú ẹja yẹn kò sí ọlọ́run nìkan ìrìn ẹja tó gbé ọlọ́run nìkan ló mọ̀ ibi ẹja yẹn rìn dé nínú búdò ọlọ́run nìkan ló mọ̀ ọlọ́run bá wọn sọ wọn kọ àni kẹrin fún wa one chapter 37 yẹn sọlá ti sọ fàtí ọlọ́run ní lawla anahu lawla anahu káyọ̀nà nínú mọ̀sábẹ̀ hẹ́yìnà lálẹ́ tàbí bọ́tùnìhì ìlàyé ọmọ yorùbá àbúrò tí ò bá sí pé yunus bá bẹ àwọn ọlọ́run ní tó ti bó ti jáde bí ọlọ́run tó ni àbá dìsáìdì kó máa bẹnu ẹja yẹn lọ táǹkì amóbi ni ẹjọ́ òní kú olóò sì ní sáìsàn a sì nípa tó pé ọba jí dára ọba fòrú dára ọba fọ̀sọ́ dára ọba dára gbogbo ọjọ́kọjọ́ gbogbo àsìkò lọ lọ àìsàpọ́nlé ọlọ́run bá tó ni ọba jí dára kìí sá ọrọ̀ nìkan ní dára ọlọ́run nílò ọ̀rọ̀ anáhu káyọ̀nà mílíọ̀nù mọ̀sábẹ̀hẹ́yìnà wọn tó ọjà nàbí ọlọ́run ọba tó bá wọta nàbí ọlọ́run ọba yìí ọlọ́run ọ̀pọ̀lọ́ àdúrà òkèrè ọlọ́run nílò láti tàbí bọ́tùnì yìí ìlàyé omi yìí wàá dùn tí ò bá sí pé yunus bá bẹ lọ́run ni ó bá bẹ ọlọ́run ọba ọlọ́run náà bá dìsáìdì kó máa bẹ nínú ẹja yẹn tárùkì amóbi ni ẹja yẹn ò ní kú kò ní sáìsàn yunus náà sì ní kú àti tó bá tásìkò táwọn ọlọ́run bá fi okú nìkan ló nígbà tárùkì amóbi bá sì gbé hàn ẹ máa wo agbára ọlọ́run ẹ máa wo tí ọlọ́run fi sí ara àdúrà náà ṣùgbọ́n nígbà tó bẹ ọlọ́run ọba kí ló ṣẹlẹ̀ ọlọ́run ní ẹja náà wákè ó sì pọ̀ sókè afẹ́fẹ́fẹ́ sí ara náà bẹ̀rẹ̀ sí ní le òun náà bá bẹ́ẹ̀ kiri ó fẹsẹ̀ lílẹ̀ ní máa rìn lọ ní ẹwọ agbára àdúrà ṣe pé kò sí agbára nǹkan tó ká tó kọjá àdúrà bàtà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń sọ ayé àyíká lẹ́kùn ẹ̀rí àti ní tó jọ bẹ́ẹ̀ nínú sọ́tò àmbẹ̀yà àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ sí ọlọ́run pé àdúrà tí yunus ṣe ń jọ náà lọ́hùn ọlọ́run bá ká kalẹ̀ nínú sọ́tò àmbẹ̀yà ọlọ́run ládùúà náà ni láìláha ilà àǹtà subhanaka inni kuntu minadh-dhalimin pé kò sí ọba kan tó yá mọ́ jọ́sìn fún àbèrè ọlọ́run ọba ẹ̀rí dájúdájú èmi yunus mo ṣàbòsí fúnra mi ẹ̀rí àdúrà tó ṣe ń jọ́ náà lọ́hùn ọlọ́run ọba sì gbàdúrà rẹ̀ àwọn mùsùlùmí wa bẹ̀rẹ̀ lọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní sáàdúà yìí ń bẹ fànábì wa yunus ni lónìí nìkan so ànábì ní èsì ọ̀rọ̀ yẹn ń bẹ níparí ayà ọlọ́run fi sọ̀rọ̀ yẹn ní súrà tó lẹ́nu bẹ̀yà kí ni parí ayà yẹn ọlọ́run ní wọn kà bẹ́ẹ̀ nìkan ní ń jìnnì mọ́mí ni ọlọ́run ní bá a ṣe la yunus yẹn bẹ́ẹ̀ náà làwọn ọmọ la gbogbo ẹni bá gbọ́ lóko ọba kó ẹ̀ torí ẹ̀ o di ọ̀ràn yẹn fún wa kí a mójútó àdúrà nísìsiyìí ká sì máa fi ọ̀rọ̀ àdúrà ká máa fi ṣe àwẹ́wà ká máa fi ṣe ọ̀rọ̀ àwàdà a máa ń bẹ lọ́wọ́ ọba nígbè ṣe ayé ọba ẹ̀dẹ́ rẹ̀ ni alákàjú lọ anábì wa muhammad sallallahu alaihi wasallam ó ti sàlàyé fún wa nù hadith ẹ̀fọ́ wa musulmani imam muhammad ibn anbari wa sunan abi dahud wa tirmidhi wípé adu'awu huwa al-ibada nínú hadith ẹ̀fọ́ wa bashir ibn nu'man ibn bashir anábì ní àdúrà ṣíṣe òun gangan ní ìjọsìn anábì ló ní ìjọsìn ìjọsìn pọ̀ ṣùgbọ́n àdúrà wo lórí ló jẹ́ nínú ìjọsìn tí ẹ̀dá máa ń ṣe lórí pàtàkì fún ẹni bá jẹ́ mùsùlùmí kó mójútó àdúrà dáadáa kó mójútó ìmọ̀ bẹ̀lọ́ nbẹ nu hadith mi bakana iti anabi wa muhammad sallallahu alaihi wasallam to bi salaye fun wa pe gbogbo eni keni ti ki ba belon olohun se keni olohun si ma binu si gbogbo eni ti ba belon olohun yo ma binu si yeri pe yo ri binu olohun oba pade aya ti salaye fun wa nu alquran le kana pe eri ti man se gberaga lai fe belon yo wo janna ma le ni yepere yo wo janna ma le ni apu bero allah subhanahu wa ta'ala ko si wa ni eru to se pe yóò máa bẹ̀lọ́ ní gbogbo gbàkigbà lórí ìṣòro rẹ̀ yìí àbí lórí dáadáa ìtí ọlọ́run ọba tó ti ṣe fún ìtó jẹ́ tayé àbí ìtó jẹ́ orí tí ọlọ́run máa ń ṣe fún ẹ̀dá nígbàgbọ́dọ̀ kìámà gbogbo ẹ̀ oná la máa ń bẹ ọlọ́run ọba lé lórí. torí ẹ̀ àdúrà ń gbèsè ayé àwa mùsùlùmí nítorí pàtàkì ni tẹ́ bá wo orígun kan inú àwọn orígun ìjọsìn àwa mùsùlùmí tá a mọ̀ sí tá a bá ní ká bẹ̀rẹ̀ orígun ìgbàgbọ́ àbí orígun islam àwọn orígun islam àwọn òpó islam ánimárùn lọ́dọ̀ àwa tí a bá kẹ́kọ̀ọ́ àwa tí a bá kẹ́kọ̀ọ́ ló yẹ kẹ́kọ̀ọ́ wá débẹ̀ torí bí ọ̀pọ̀lọpọ̀ bàríjà pé àwọn ẹlòmíràn látara àìsúnmọ́ islam àtà ìgbàgbọ́ yẹ̀ ẹ̀sìn wọn dáadáa wọn mọ tún mọ orígun yìí wọn ti bẹ̀rẹ̀ wọn lọ́wọ́ alálàájì kan rí pé kó dárúkọ àwọn òpó islam fún àwọn èèyàn bí ọ̀bọ̀rọ̀ àwọn èèyàn bí kíni alájà bíọ́lá àwọn dáńgọ́tẹ̀ àwọn ti padà ń dákọ nìyẹn

Baba was in me. Ah, you are supposed to be a good woman, meeting my wallet. Oh, you are here, maybe that came off today. Oh, my money. Or go down on way, Unani and Hatch. Hatch you down, my lonely. Oh, so my wife, who was up by the match, the Lord of the Colonel's life in all of them. For Uncle Senior Loba, I love day, I live at Lundiwa Surini. I Aji yari be bari lati file ti e do pin bayi pick da duwa ni o be ra be ko be si nkan mi ninu se aji mo to wa fu to se kan enu re oni dake sayu be na safa wal marwa enu re oni dake bo tin be lo lo mo se na ti olo bo tin be ro lo mo se na ti olo bo ba de mi na ko si ten le se aduwa ni aga ju lo to ba wa di arafa o wa lataro ti yo fi su e se vinda fun yan ko to wa lori na ro lataro ti le su ni to ba possible fun e ko si ton mo se bien ici na tiro am belo am sero tiro am belo ni wala oba no si debi pe anabi wa muhammad sallallahu alaihi wasallam o bi sala ifu akwen ti e ba belo alolo wo bi no si ki ko dore loju o si ni gberaga tori e lo bi jaspe adua on ti a ki bi sere ni agboro bi awon eyan kan won won firu gbere won jalu sunna won ka adua ko oro buruku ni o kari iro la la to si ni pani ko le se jalu sunna la ji o ni sa adua yin se sunna eyako le jesu nna ko ma sunna nabi ko ma kadua ko osibio se se to lai e wo lojo ti won jagun akoko nu islam ba nabi ko mo sunna do gunjo lo lo kini to se o si adua de bi pe ase ju fe wo won sa be re jo so pe aye le ti po ju ri anabi ori be ru e adua yi na ni tori e wala ya munu makra allah illa al qawmul khasirun eyako ni fire bale lori pe a kene ko to ni bi adua ma ah anabi olorun la fe ni ba fe paun tori pe any on the lone live by your sieda. Any on the lone live by your sieda. We are in Kabanda, King Kayako Sikini, Kuma Baje, Eje, Okam. To the end of the last big Bishaya Muslim, pick it up. Laugh in the book at us, come and see at a tonlo, what a tough fool. Here the commas are your junior car killing. Lori pay and lobby can live by me. And lobby can live by Bali Adam. Was possible. A few days you bag one time, maybe more Yeni Kalu. Yo fini bukata si mi ta lo gba duwa se to ta wa muslimi ko si eni on gbogbo igun mere ni ile aye won le se aro ma le po ta ka wa mari ajese mole iyen le po o abaju ke bi an so gbogbo kan le po lori sidisi sugbon ke yo mo olohun oba be gbogbo ona kan ati gbogbo aye kai awon muslimi lan ni ke soro fari ta ba dale ta ni atun pe kan ko ko ti en le yo fi ti wa le ni bo ni o se ni je be babaji ola duwa ta si ka to sun ola duwa ta si bawo ko bako ola duwa tasi baja bagbo ola duwa tasi biran komedun ola duwa tasi bangoke ola duwa tasi baba gbese le moto ola duwa tasi bagun balu ola duwa tasi bangoran komi ola duwa tasi baba bole ola duwa tasi baba ke jade nule ola duwa tasi baba wole ola duwa tasi la ilaha illallah bawo toleti ola duwa tasi ba tun jade oto tun niyan ti wole ko jo jijade ti jijade ko jo wiwole gbogbo la mori wa si wari niyan látàrù 24 hours wá kìkìdá àdúrà ní bá ti ń se kan láàmù bọ́ sínú kan torí ẹ̀ tí mùsùlùmí bá gbàgbọ́ yé níta nàbí mú wá fún dáadáa á padà rí wípé àdúrà yẹn rèé ní tí ò sékéni tí ò lè ya mùsùlùmí rẹ̀ nígbà kan rí torí à ń gbọdọ̀ mọ́ ní àkàtún sí ọ̀rọ̀ àdúrà gẹ́gẹ́ bí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala bí ò náà sékéni bí ó ṣe fẹ́ kí á ní àkàtún sí ọ̀rọ̀ àdúrà ẹ̀yìn náà mo sọ̀rọ̀ fún wa wípé àwọn nǹkan kan bẹ tí ẹ̀dá kan ò lè ṣe agbára ọlọ́run agbára ọlọ́run wa rè ọlọ́run náà lọ ọmọ ká mọ bẹun bó ba tiẹ̀ se nǹkan yẹn fún wa èyí sọ fọlọ́run pé ibú ọlọ́run ọba náà rí wa ibú náà rí wa tó bá wù ọ ní ọsẹ fún wa sọ yẹn ẹ ń pe ọlọ́run ọba níjà nìyẹn tó bá ṣe yín bọ́sẹ̀ ṣe ń sojú ta ni yóò mọ ọlọ́run ká ló fẹ́ mọ́ ni tó bá wù ọ ní ọsẹ fún wa tó bá díyà jẹ yín tó wù náà ni nítorí wọn bá fẹ́ lọ mọ tọrọ lọ́dọ̀ ọlọ́run pápẹ́jú wẹ́n sinú sóbìl gẹ́yìn tó lọ́mọ́tọ́ mìíràn sàmà kójú ọ̀rọ̀ láti sánmà ipẹ́ ẹnìkan òkà àfọlọ́run ipẹ́ ẹnìkan òkà àfọlọ́run ìṣẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ ní europe 1967 láwọn ìlú kan ní eré àkànní europe débi pé ẹ̀bì tọ́kọ̀ id card báyìí ní kálukú wọn fi ń gbomi tó dàbí kọ́ọ̀pù kan tí wọ́n line up báyìí lọ́dún náà lọ látara ìsomi àìsójò wọn fi kán bẹ tó ní pé lórí ilẹ̀ lẹ́nu àríwá ọ̀rọ̀ bá tí wọ́n ti dàgbà bí ọmọ 50 years tí wọ́n nílùú àwọn omi òkan láti sánmà wá sílẹ̀ làwọn òfojú kan ní òjò rí náà bá fẹ́ rí òjò àwọn sẹ́yìn tẹ́rápù bíi mọ́tò 5000 làwọn ò lọ síbi tójú fẹ́ràn adẹ́sánmà yìí náà láwà ríro òjò yẹn wá rèé kò sí ní kápẹ́ ẹnìkan àfọlọ́run

Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe kí ọmọdé kúkú láàrin ọjọ́ tó ń bi sí ọdún márùn-ún lágbàáyé? Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú orílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 1,200,000 sí 1,200,000 mẹ́ta

0: Ausubillahi minashaitani rajim, bismillahi rahmani rahim. Atuke ikabo sori eto yin eto wa Alif Ridaus Kota Awa. Eti ileshe Alif Ridaus Hajj and Umrah Services na se onigbowo re. Gege bi ise mi, imamu mi ti tun wa ni yara Agbohun Saife pelu mi, Abdul Mumin. Olatunji Ibadan FM ni oruko temi. Imamu mi e ba n salama si gbogbo omo Nigeria.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
1: Auzubillahi minashaitani rajim, bismillahi rahmani rahim. Awa ki bebe yin yon kechi si wa te ma kechi bo wa lini eto yin jo mojo mojo. Aki yin loku yin ati lobi yin.
0: Na.
1: Bebe yin la la yi wa ta yon pale ma la ti lo fun arafa yi to yin bo wa yin. Aki wa pa ku pale ma.
0: Na.
1: Yon ba de yin ki bebe yin ati yin doku la yo.
0: Ben.
1: Yon ba de yin yin eto yin jokan.
0: Ben.
1: Yon fomu kosi ya ti yin lo si oti yin lo si bi yin fe yin ti. Fuwa to o ba ti bide lati sanwo makare.
0: Gbogbo
1: wa ta ti wa sanwo wa pe Olorun se Olorun.
0: Amen.
1: Awa ta si san die die to ku die ko pe awon se Olorun ba yo ba wa.
0: Amen.
1: Atawa ta fe lo mura ni a December ni Umrah Ramadan ni akawa na pa ku pale mo. Arisi ki ta fi lo Olorun se Olorun.
0: Amen.
1: Awa ki gbogbo wa pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
1: Gbe bi tan ba bo wa ni ijo ijo. Ni an lori wa ati ijo omo Oluwa bi ti Islam fun ara e fi lele. Awon ka gbodo ri. Ka yan to le je musulmi daada.
0: Na.
1: Eri. Gbogbo ise daada te da ba se. Ni an ni se na se ati ni. Ni an la bi ni. Ni an la ni bi ni. Gbogbo ni pe ba ni to se daada. Ko se nitori tolohun ko ma se nitori kan ni ko ma se nitori pe kan won le patowo fun abi kan won le se alawa ke bawo ko ma je pe tori e lo fun se tori to ba se nitori kan ni ko lesson ni ti o gba awon won ni o ami ko lesson ni ti o gba ma
0: o
1: se ko won te kan ni o so nbe ni ko won dawo se tolohun awon won fi won le won fi le ni o se lagbara pe ni agbara je 100,000 200,000 lo. Àwọn nítorí káwọn ìyẹn lèyìn ìwé ìyọ náà fẹ́ tákà pẹ̀lú àwọn èèyàn òun ni ìyẹn àfi wá mí lọ rẹ̀ wọ́n ní ìwé oṣù mọ̀ wípé òun ló lòun lọ́wọ́ wọ́n wá ṣe prógrámù tó wọn lọ káàkiri kíláàsì kọ́ ẹni tó o bá lágbára ni ó ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí àṣà wọn kan wọ́n ń ṣe bó o ti mọ ẹlẹ́wọ̀ àṣàpọ̀n ẹlẹ́wọ̀ àṣàpọ̀n nìkan kọ́ mùsùlùmí ò gbọdọ̀ ṣe kọjá ààyè gbogbo ohun tó bá sì ṣe láàrin ìwà tọ́lọ́run ni kò ti máa retí ẹ̀sán àwọn ìwà tọ́lọ́run ni kò ti máa retí ẹ̀sán. Ọ̀rọ̀ sọ fún wa nínú Al-Qur'an nínú Súrẹ́tù Bàgbọ́nà olùwà máa ń rí olùwà rí àbùdó láhà ọkùnrin sí ìrìn aláhù díè ní tàpá wọn láṣẹ náà ní pẹ̀lú ní tàpá wọn láṣẹ ní pípẹ́ máa sin owó àwọn ọba yìí ọkùnrin sí ìrìn aláhù díè. Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an Súrẹ́tù Tawbah ọlọ́run yá ayé àlàbí ní àmọ́nù ìtakùnláhà wà kó ní máa sọ ọdún kí ọlọ́run ní pẹ̀lú nígbàgbọ́ òdodo ìwọ tó bá ní pẹ̀lú ààrẹ ní mùsùlùmí tó pẹ̀lú ààrẹ nínú mùsùlùmí òdodo ọlọ́run ní bá orí ọlọ́run ní ìtakùnláhà ẹgbẹ́ ìwé ní ọlọ́run the conscious of Allah bẹ̀rẹ̀ ọlọ́run ní gbogbo àyíká yìí tó bá wà tó bá wá bẹ̀rẹ̀ ọlọ́run táwọn èèyàn rí ẹ wípé lóòótọ́ òun bẹ̀rẹ̀ ọlọ́run ní kí èèyàn gbà rẹ̀ ọlọ́run yà kó ìrànà àsọ̀ọ̀dẹ̀ kí àwùjọ àwọn olóògbé ní kò ń jẹ́ kan ti máa ń bá ẹ̀ níbẹ̀ gbogbo náà jẹun tí ó máa parọ́ náà jẹun tí ó máa jẹ́ lókè jẹun tó gbẹ́ pé tó bá sọ̀rọ̀ tí wọ́n bá gbẹ́ pé ẹ bá fi ta ló sọ̀rọ̀ tó máa ń lágbẹ́gbà ni gbogbo ni àfáàyè parọ́ àwọn tó bá ti di wípé tó bá ti béèrè pé ta ń sọ̀rọ̀ tó máa lágbẹ́gbà ni ẹ̀yà abẹ́rẹ́ fáyọ̀ rẹ̀ dáadáa ẹ̀yà ìyẹ́wò nítorí kí n torí pé mọ̀ pé ìlú à ń parọ́ ìlú ọmọ ń parọ́ kì í ṣàpẹrẹ ìjọba olúwàbí ní islam kò sì ní fi súrà tó dá rẹ̀ fún islam oríṣiríṣi muhammad sallallahu alaihi wasallam ان الصدق يهدي الى البر وان البر يهدي الى الجنه امين فينا عليه صلى الله عليه وسلم ان اريد بالبوسيسو انا فينا انا لو سيبي داتا ان يوم با سو بدو اي نكون بي داتا لتي ما با ان كان ما سو بدو ان ما نجه ودا لجه لو سيبي داتا wa inna al-birra e wa ri daada ke en jeun jin se daada ko ni tok tu tu ko ni tok kan yin se beka ya hadi ila janna yo ma tok kan yin se wa ri janna ni o den ba den ta ma so ko ma so bebe yo o bebe ni de se bi daada daada wa ni de lo si al janna o lo wa wa se ni bo lo la ni de ni pe awon ni fe de ba al janna o ta ta se pe gbogbo ni ba je muslimi lọkùnrin lóbìnrin ní ọgbọdọ máa sọ òdodo ó gbọdọ jẹun tí ó yìn kọ tí ó làkẹkan bí àti sọ òdodo láti ṣojú abẹ ń kó aida ní tọ́run pè ní business ní ọrọ̀ ajé òǹtajà ní ṣòdodo tẹlẹ ní ṣòdodo òǹtaṣọ ní ṣòdodo ìrẹmọrẹsì ṣòdodo gbogbo business tó ń ṣe táwọn èèyàn máa ń jẹ kí wọ́n gbọdọ níbẹ̀ ní ìgbẹ́ni tí ó lè jàǹdá àwọn èèyàn ẹni mùsùlùmí yìí gbogbo ẹ̀yà dáadáa gbogbo wọn fẹ́ nítorí pé fẹ́ tajà ló máa bú wàlúwàáhì tàlúwàáhì ṣùgbọ́n ìlàhì làbí ìlàhì ìlàhì ìlà ilé dé ewé làbí tọ́lá ti ẹni tí ń búra púpọ̀ jù òkú rọ́ ni níbo la ti sọ̀rọ̀ dé tó ń pariwo ìlàhì ìlàhì ìlàhì ìlàhì ìlàhì ìlàhì ìl àníṣẹ́ orí kìnníkà ní ìrọ̀wọ́ mi yìí pẹ́ẹ́n náírà múra pẹ̀lú aláàṣì tún náírà lóra yóò sì máa gbéra wí èkè mùsùlùmí lọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa sọ òdodo nínú iṣẹ́ ẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ nínú ilé ẹ̀ láàrin

0: baba won abi ya won mo pe iwo ni baba won ati ya won ma pa iwo won fi to won dada eni to npe asiwaju ni islam gbogbo igbe mi ti o ma so dede bo ba si je yin ni je yin ke gbogbo ba se po re pelu ona idayin aida igbe mi so ni o je ti se mi so ni o ni po so pe pe ni ona da ku ka wa mi na won ti o wa pelu ni gbogbo
1: amen
0: Amen.
1: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
0: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
1: Amen.
0: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Come on, sit down, come on, America, and I was in Europe. I'm a family college, I will be. Am I sit down, my inner, see you alone? Am I come along? Am I shadow if you want to go back by to sit down in my Losumra? Can she be a sitting in the Tabarasu of me? You're coming to our own, you might take a decision for our own. There are bamboo alone, you but Barra, you don't know about the Tabarasu of me. But when I'm about that, by watching what you're writing me, I did it. Kapuliawo kanu mama kadere shanura kato tawafu kafa pataki ni olong kafiloma lawo so amana kuni la siku disemba yu fahoni ina ibali fungusi disemba nini lo fi sheina nini wa pari odu iwan kunde kama si bi golan kalenda ibe la pari odu yu si awa abere odu toto ishi odu ta akun bolon kuni ibe kubawala yu nini 2027 our party 2026 is there. Our body 2027. The devil will be in one conjecture. No. Back in Umrah Ramadan, Umrah Wale, the session team, the Lord, our father, lesson, no, I've been in Ramadan. Call on Kushan Wong for back in our 2027, which is crazy law. You have to ask him a profound law. It will be so I can't buy from where. Mind the code just has a correlation to the right bow.
1: Amen. Ibo wa ni awon office ni wa ati number tawon eyan le pe si.
2: E se popo atoku. Ile ise wa to je headquarter. Won ni number 92 Ekorodu Road. Fadeyi bus stop ni ile Eko. Number 92 Ekorodu Road. Fadeyi bus stop. Ninu awon ibi te tun ti le kun si wa on ni ero agbekale kan pe ni landline. Number tele pe wa se nbe on na ni 01 01 29 29 56 56 316. Le ko si 01 01 29 29 56 56 316 316. Ero alagbeka ti a mo si mobile tele pe wa si abi ke fi atejise ronse. On na ni 0800 34 34 10 5 7 5 7 1 0 1 0 5 7 5 7 1 0 1 0 4 4 7 1 7 6 7 6 0 1 let us see olu le se wa to wa ni ilu Ilorin lori number 0800 32 32 47 47 94 94 51 let us see ti ilu Ilorin 0800 32 32 47 47 94 94 51 office wa to wa ni ilu Saki e kon si le ade ona olapo lori ero
1: 080
3: Àwọn ọ̀jọ̀gbọ́n gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń ra òróró àbùrọ̀ kì í ra ìdílé wọn wéwu láti fi ₦50 pamọ́ tó ní oúnjẹ kan.
4: Bẹ́ẹ̀ni, òróró àbùrọ̀ tí kò ní ìdáàbòbò, kò ní oúnjẹ, wọ́n tún ń yà á láti inú kéègì tí ò mọ́ tónítóní láì mọ tó wà nínú rẹ̀.
3: Ṣùgbọ́n nísìnyí, pẹ̀lú òróró Amana, kò sí ìfarawéwu mọ́.
4: Yan Amana Refined Vegetable Oil Blend láàyò.
5: Amana Oil, Seal Value, Honest Price, No Compromise.
6: Inurido 2026 ma sha Allah Inurido Islamic Family Foundation gbogbo eniyan sibi anu omo oludina bi won eyi to ma waye ni ojo Friday 25th September 2026 la go mokolale mojumo ojo keji gbere inu oba UNA Primary School of Asubi Arrow Street Morocco somolu nipinle Eko leto yo ti waye oni wasi ojo na ni Fadilat Sheikh Mukhtar Ibrahim Dende Grand Mufti Fadilat Janiya Lagos State akori idanileko ni Muhammad The symbol of unity. Muhammad, apere isokan, onoko ujoko eto, lati si alakale, lati visha yeye mauludi nabi itodu yi, bikira atole kurahan, tesbi irrahman, D1, adhakiru wala adhakira, no, nikbe yi, lati maa shezikiri ifuwa, afa bankale, tuwotu te o lubale juada, ni fodi ila cheik, Muhammad Bashir Abiola Ahmad, kanifo tole kulafa, tijaniya, Lagos Central Division, gogwe ni alareti, nibia yeye mauludi nabi yo, masalam.
7: Band FM
8: 92.9
9: Pẹ̀lú àwẹ̀ tó wà ní àforíjọ ọdún mọ́kànlélógún gbàkò 21 days tó sì ń tẹ̀síwájú lórí ìjọ MSRD Evangelical Lutheran Church Rainbow Wonderland. Nípa Dr. Olúkà Ìdádẹ́lùgbẹ̀dẹ̀ Rọ̀fàṣíà tí ń pe gbogbo èèyàn síbi ìsọ̀kalẹ̀ lọ́jọ́ 16 September 2026 nínú ọgbà ilé ìjọsìn wọn. Wọ́n àmọ̀jíjọ mọ́lẹ́rù sí ìrọ́fìjèrè dúró. Ìjẹ́gun ìkọ̀tún lẹ́kọ̀ọ́ nire ni kí gbogbo onírò ìròyìn kan máa bọ̀ pẹ̀lú àrídájú pé gbogbo ogun yòówù tó lè tẹ̀lé yín débẹ̀ kò ní padà ba erelé mọ́. Ẹ má ṣe èméjì o. Gbogbo ẹni tó ń sunkún àríbí ìwọ́ ti bí tiẹ̀ ojoojúmọ́ ló ń gbomije lójú yìí. Ọ̀nà àbáyọ lọ́jọ́ àsọkalẹ̀ o. Láago 12 ọ̀sán ní MSA Akẹ́gbẹ́ Asọ́lábùn Church Rainbow Wonderland Oṣùmarè. Kẹ wá pàdé àwọn àgbà òjíṣẹ́ Ọlọ́run táwọn fi orúkọ pẹ̀mí ìjọba Túndé Ìlàjà Ayọ̀dẹ́lẹ̀ Irì Evangelical Ministry Òkè Afá. Kí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tó kù káàbọ̀ pẹ̀lú àwọn àgbà akọrin ẹ̀mí. Má sọ pé ọ̀gbọ́ o wá pàdé ọba alátìlẹyẹ tẹlifóòn 002-302-915-00-2302-9155. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó ní gbọ́ aláṣàkọwà ò ní ìbàràpá central local government nípínlẹ̀ Ọ̀yọ́ níbi ayẹyẹ ọdún ìbejì lábẹ́ gómìnà ọ̀gbẹ́ni Olúwaṣẹ́yìn Mákindé tí ọ̀rọ̀ bí Olúṣọlá Adélẹ́kẹ̀ alágaradà yóò sì máa gba gbogbo àwọn èèyàn lálejò pẹ̀lú àwọn tábíyèsí wọn nígbàlẹ̀ láti ọmọ jẹ́sìn ọba Jimoh Olajide Titiloye àṣọ Olúwa ìlà ẹ̀lẹ́ẹ̀kanu náà fi gbọ́ra tí wọ́n máa fi rùkẹ̀rẹ̀ kí àwọn àlejò wa káàbọ̀ pẹ̀lú àdúrà pé ayọ̀ tẹ fi débi lẹ́yìn fi padà sílẹ̀ láìsí dáńsì kankan gbogbo èèyàn pátá la pè sínú àwọn ọ̀bẹ́jì tó bí ìbejì jù lágbàáyé tó bá rú ẹ lójú kó lọ gbọ́gbù ẹ̀ àlàní kì í parọ́ o ìwọ kì í ṣe bàbá tàbí ìyá ìbejì bí ò ṣe fẹ́ wa má ṣe bẹ́ẹ̀ o ọlọ́run lè fi ọdún ìbejì ọdún ìṣe sábàbí rere fún ọ ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún ìlọ́bọ̀sí 10/10/2026 ẹ wá dẹkùn ẹ má fòrúyọ àǹkárá ti wà ńlẹ̀ bìbà pè sórí 003-3834-836 tàbí 00-69-38-3338 àwọn olóyè àgbà ayọ̀lẹ̀ ọlọ́dọ̀kùn bá àṣẹkù ní gbọ́ra àti olóyè akínlẹ̀yà ìdòwú ọ̀túnba àríwá ìjòyè ni wọ́n fi tó wa létí pé ọjọ́ yóò kò láyọ̀.
8: Unitrust, day for you.

0: drops and syrup. Àti di ìṣe fún àwọn ìkókó àtàwọn olówó ẹgbọn ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fún ìdẹ̀rùn. Afrobite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn.
2: Ṣé lóòótọ́?
1: Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹ́ pọ́nu lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor á fàdùn ara máa ń da sóúnjẹ. Mo ti gba ti Tasty Cube Chicken Flavor lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavor tiẹ̀ lónìí láti máa jẹ̀gbánú oúnjẹ àjẹ́ pọ́nu lá. Tasty Cubes Chicken Flavor. On fun wa lounje to gbadun. Tasty Cubes Chicken Flavor. O wa lọlọgọrun gramu, ọlọgọrun mẹrin gramu, atọlọgọrun mẹfa gramu. O tun wa ni efun.

0: لا إله إلا الله الواحد القهار رب السماوات والأرض أما بينهما العزيز الغفار لا فرج ولا فرج ولا شأن ولا أما كوني كوني فرج لا لا فيه لا أكبر هذا بني ولا مبارك تطني كما بلا روتني أكبر سوري تونولا ليش بين دفني تدفني لي كذا بكرك كذا ما دي ولا لونكيا يكيك تلا فرج ولا سكو سياسي سكو دام السلام عليكم ورحمة الله وبركاته كذا بيشوا أفا بيميتي وانيكالي نا روتيني تون باي لنا كتيا فسر وليني كذا بيشوا
1: أماني شيدي ما أنصار دين سايتي of Nigeria ني بيبو أماني إمام عبد الرزاق لقمان المبارك
0: أولا نكو فيديلي أميكي فيديلي نكو كمي بوابو بسم الله يا إمام
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولك يا الله أولك يا معين إياك نعبد وإياك نستعين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أقول لك فو الله ولا غير له بلا ترى لكاري أي أبا أبو أبا أبا ألاشة وألاشة أبا توتو بيتو سيرو تيتو بيه أو نكالانا أو نكالوني أو نكانا نبيه بعد لالين باتي بوبو بيبي أبا سيمو atere kari aye ni oba to da sama lai lopo a maye lele oba to tele perese ni o wa gbele sori omi arin lori ile yi ile o si jino wa lese ogo ni fun olohun alagbara ologoju lo olohun nika lo mo bo se da ile ati bo ti tobi to ohun na wa lo ba lori ohun gbogbo olohun lo ba lori ohun gbogbo tori ase e lo ohun gbogbo fi nje ohun gbogbo oni sin control ohun gbogbo aiko ni jo ohun gbogbo mo olohun nikan na ni ohun nikan na ni o ase ku lori ohun gbogbo ngba to gbogbo o ba jo ohun gbogbo mo eleyin je ka ma ko olohun nikan lo ga gbogbo aye na n tin waran lowo lodo e la gbodo ma waran lowo lodo e ni gbogbo igba awunaka ya allah ohun lo ba ta ma waran lowo sodo o awunaka ya mu'inun ohun lo ba lati leyin agba a to farati bi oke lolohun iyaka na'budu wa iyaka nasta'in oba to to si oba ti gbogbo aye si titi ti won fi le sori aga sisin ohun ni gbogbo aye yi titi titi titi titi titi ti won fi le sori aga yi tori pe ohun la bo ni ohun la dani ohun la ji ni ohun la pa ni ohun la wo ni ohun nikan ni gbogbo aye o ma wa bukata wa sodo re olohun oba yi nikan ni o ni wa bukata lodo enikan allahu akbar ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا غبار كankan لتي كankan لي دان كankan شي افين تولون با لي كوا باشي الله اكبر وما تشاؤون الا ان يشاء الله رب العالمين اللهم سنوا القران اي ادا امي مودا يو اولن بوبو يي لي دان كankan شي افين تيمي اللهم باشي اون مي بوبو افي غبدو ساجي جيمو و اون تولون باشي to ba ti wa se saba bi kamari ra wa npa wa la se o ma nabi adam o le dan kankan se in to lohun ba fi pon ele ki olohun ko se bo ba so pe won ni ma so pe olohun ni tori pe won to so pe won ni to ba ti sun o je nkankan mo ijo ta re ba de wulo fun re mo ijo ti ku ba de enikan o de mo mo gbogbo nkan o je nkan fun e mo lo pe igba to lohun ba pe enikan mari re o awon to pe awon ni nkan lana olohun wa da seri afun won ko mu won ku le o wọ́n wà nù ilé ayé yẹn lémi wọ́n wá ń gbé ilé ayé náà bí aláìsí allahu akbar o jẹ́ lẹ́sàrin àhúkẹ́yà allah bó bá rí bẹ́ẹ̀ ẹ̀ wá jẹ́ kí mi pẹ̀lú yóò padà lọ́dọ̀ ọlọ́run ká jẹ́rìí pé ẹrú yẹpẹrẹ lásán ni wá pé àṣírí allah ilá ẹlọ́lá ajẹ́rìí pé ọlọ́run ọlọ́run wá dà ó àṣírí láà ṣẹ̀rí kálá ọba yẹn ò lórógún débi tí ó lọ́ wọ́lá yìí ọba dùbẹ̀ hapẹ̀dẹ̀ ìlú kò tí ẹ̀ tọ́ káwá gbé nǹkan sí pé ọlọ́run kálá fẹ́ máa sì tó jọ ọlọ́run lọ ọlọ́run ìwọ́lá gbójúlé o ọlọ́run ìwọ́lá fọkàn tẹ̀ ìwọ́ kan aṣọ yìí ló ṣàánú wa àrísàlá rọṣùlá òbílì údà ìwọ ni wọ́n jíṣẹ́ ká dìde pẹ̀lú ọ̀nà àmọ́ òjíṣẹ́ wo òun ni muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́dìí wulida yatiman ẹni abiléyàn yẹpẹrẹ abi tí ò ní ya tí ò ní bàbá ìyá ti kú bàbá ti kú ọmọ orúkọ ni kò lágbára àti dáǹkà ká ṣe fúnra ara rẹ wà á ṣá kẹrìímà ẹni abiléyàn tí ò ní já tí ò ní gbòòyì ó wá lò gbèsè ayé tí gbogbo ayé fọlá rẹ tọrọ ó lò gbèsè ayé àpẹlẹ ó lò gbèsè ayé èyí ó lò gbèsè ayé àánú gbogbo ayé wá fẹ ó wá dẹntì ń fọlá ẹ tọrọ gbogbo ayé ló fẹ di mọlẹbí àná muhammad lẹni tí ò jẹ nǹkan kan pilẹ àṣé kéèyàn má jẹ nǹkan kan lónìí ọlárúgbí tẹnìkan ò lè pìdítì tí òbí ẹ wá wọ ẹni tí ò jẹ nǹkan kan lánàá ló wá padà wá transform gbogbo ìgbésí ayé ọmọ nẹbẹ adamu lónìí ló dẹ tí gbogbo ayé ń wárí fún lónìí o kéléyìí máa jẹkọ fẹmi pẹlú ìwọ má ro rẹ pin má wo pé ó lè jẹ èèyàn ọlọrun láláàrọ ẹlẹẹkejì ń bẹẹ wà máa tá a sì máa ẹni tá a bí lọmọ orúkọ lánàá yìí anabi wa muhammad sallallahu alaihi wasallam tọlọrun sọ pé arisala rasula obìnrin udà wà bí ní hak ọlọrun ni mo fẹsẹ òdodo rán sí gbogbo àgbáńlá ayé lúwìsì ìrọwú aláàdín ní kúlí torí kó lè bá a jẹ́rìí fún gbogbo ẹ̀sìn pé ìsìláàmù nìkan lẹ̀sìn tí ó borí kódà bá wọn ọ̀tá ń gbógun aláhùgáàlébo ìsìláàmù ni ó borí kódà bá wọn ọ̀tá ń gbógun ọlọ́run ti sọ àsọ́ọ́lẹ̀ ní gbogbo tí yóò kọ́má gbógun ti ìsìláàmù tó onìkan náà ni ó borí gbogbo ẹ̀sìn lúwìsì ìrọwú aláàdín ní kúlí torí kí ìsìláàmù lè bá a borí gbogbo ẹ̀sìn pẹ̀lú alukur'an wakafabila iṣẹ́ ìdá ọ̀fọ̀ ara ọlọ́run náà ló wá jẹ́rìí sí pé èmi ọlọ́run gangan mo jẹ́rìí islam pé ẹ̀sìn àtọ̀dọ̀ èmi ní kì í ṣẹ̀sìn àtọwọ́dá pé dínú samawiyun ẹ̀sìn tó wá láti sẹ́wọ̀n lọ́dọ̀ èmi ni mo gbé fún ànẹ́bì ni mo wá kọ́ mo fún ní manua which is the holy quran mo wá ní kó lọ ṣàlàyé ẹ̀sìn yẹn fún gbogbo ayé èmi náà sì fọwọ́ sí mo sì jẹ́rìí sí bẹ́ẹ̀ ọlọ́run máa ṣàdá kí ànẹ́bì muhammad wà máa ta kẹrìímàn ànẹ́bì sì kú lálá ó kú ikú ànẹ́bì àpọ́nlé ni àìsí láyé ànẹ́bì mọ́ àpọ́nlé ànẹ́bì tó gbogbo àgbáláyé ọlọ́run máa ṣàdá kí ànẹ́bì àti gbogbo àwọn ànẹ́bì ọlọ́run tó dé gbogbo àwọn sahaba lè kẹ́rọ̀ àwọn sahaba àti gbogbo mọ́mìnì mọ́mìnì kí ọlọ́run ọba àlékẹ́ ọlá kó má ṣàbá kẹ ọgbọ̀n tó dé gbogbo àwọn tó títí gbọ́ mi àtàwọn náà tá à ń sọ kọ́lọ́ má ṣàyẹ̀ oníṣẹ́ gbogbo wa náà ọ̀rọ̀ wa lónìí òun ni tí ó ti ń já ìrọ̀yìn tá àti ìrọ́nà àbáyọ sí àbí kí n sọ pé a fẹ́ wọ́nà àbáyọ sí àmẹ́mi ò fẹ́ mo dẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá gbọ́ ẹ̀yin náà fẹ́ ó wá kú kájọ fọwọ́sowọ́pọ̀ láti wá ọ̀nà àbáyọ sí òun náà ni ọ̀rọ̀ poverty eradication among the muslim ummah poverty eradication among the muslim ummah ìtumọ̀ ẹ̀ ni pé báwo la ṣe fẹ́ dẹ́kun ìṣẹ́ òun òṣì láwùjọ àwọn mùsùlùmí àti láwùjọ ayé jẹ́nẹ́rálì kọ́lọ́run ọba àlékè ọlá kó ràn wá lọ́wọ́ alákọ̀ọ́kọ́ tí a bá wo ohun tó ń pè ní ìṣẹ́ òun òṣì a rí wọ̀nyí pé ọlọ́run ọba àlékè ọlá ó ti ṣètò gbogbo nǹkan tí ń bẹ láyé òun ọ̀run ọlọ́run dá ayé ọmọọ̀tí allah ó dá ayé wa on equal ó ti fi gbogbo nǹkan tó dá ọ́fíìsì àpèjúwe fún wa ọwọ́ wa ọ́fíìsì àpèjúwe pé kò dọ́gba o ó ń túmọ̀ sí wípé gbogbo yín bẹ́ẹ̀ ti pọ̀ tó láyé ẹ ní dọ́gba ní mímọ̀ ẹ ní dọ́gba lálàáfíà ẹ ní dọ́gba físíkálì ẹ ní dọ́gba spiritually ẹẹni dọgba economically ẹẹni dọgba politically ẹẹni dọgba medically ẹẹni dọgba ní gbogbo nǹkan tẹmí ọlọrun ọba àlékè ọlá fi ọgbà káyé ẹẹni dọgba àmọ èmi kò sẹni tẹmí ọlọrun ọba ò ṣe fún kò sẹni tí ò fún nípìn tiẹ àfẹn tó bá ní tòun ò tó nìkan ìyẹn jẹ kẹmí pẹlú yín máa mọ pé àwa ẹdá tọlọrun dá wa ẹlẹnu wa ọlọrun nìkan lálágbára kò sẹni ó kápá àti sọrọ ara ẹdá bó ṣe fẹ nítorí tó sọ ọlọ́run lọ́sọ̀kọ́ àwàdà ìgbà tọ́lọ́run máa sọ̀rọ̀ nínú alukur'an quran chapter 35 verse 15 ọlọ́run ní bisimilahi rahmani rahim ya ayuha an-nasu antum al-fuqara ila allahi wallahu huwa al-ghaniyyun hamid ọlọ́run lẹ́yìn èèyàn aláìní ni yín aláìní ni lẹ jẹ́ níwájú mi wọ́n wọ́n wọ́n gani lè àmì èmi nìkan lọ́ba alágbára tó tóbi èmi rọrọ̀ táyọ kí n ṣẹ̀ máa wá tìlẹ́yìn ẹ nìkan lọ́dọ̀ yìí àbí kí n máa wá agbára kan lọ́dọ̀ yìí gbogbo ilẹ̀ máa darí sọ́dọ̀ mi èmi nìkan nìlẹ̀ darí sọ́dọ̀ ẹnìkan ni torí pé èmi ni mo dá yín ìyẹn jẹ́ kí èmi pẹ̀lú wọn máa mọ̀ pé ọlọ́run jẹ́ ká mọ̀ pé aláìní lèmi pẹ̀lú yín o bá a bá wá ní wọ́n yá wa ní ìta ní ni ká fi ṣe rere ká má fi báyé jẹ gbogbo ohunkóhun yòówù kọ́ ọlọ́run lè ṣe fún wa nínú ayé ká gbà pé we are going to account for it because ọlọ́run yá wa ni ó yá wa ní owó ni ó yá wa ní ọlá ni ó yá wa ní ipò ni ó yá wa lálàáfíà ni ó yá wa láṣẹ tá à ń pa láàrin ara wa ni ó yá wa ní ọlá tá à ń lò ni ṣùgbọ́n bó ti wá pín yẹnìkan ò lè ṣàlàyé ẹni ọlọ́run fún lówó púpọ̀ ọlọ́run ló mọ̀ ọ̀dí tó fi fún ẹni tọ́lọ́run fún ní díẹ̀ ọlọ́run ló mọ̀ ọ̀dí tó fi fún ẹni tọ́lọ́run ò fún ọlọ́run ló mọ̀ ọ̀dí tí ò fi fún ẹni ó bímọ ọlọ́run ló mọ̀ ọ̀dí tó fi bímọ ẹni tí ò fún lọ́mọ ọlọ́run ló mọ rísì àmọ́ kò sẹ́nìkan tọ́lọ́run ò ṣe fún àfẹni bá sọ pé tòun ò tó ẹni bá ní tòun ò tó kó ọlọ́run ọba mi lọ torí pé gbogbo nǹkan ló yí ọlọ́run ọ̀pọ̀ tìyàn kan ni ìyáwó nàbì ádámù nàbì wa muhammad sallallahu alaihi wasallam nígbà tá nàbì wà láyé ó pe kọ́ńfẹ́ǹsì gbogbo mùsùlùmí lànàbì ti ń sọ fáwọn mùsùlùmí pé ẹgbọ́ òṣì ajá ọlọ́run ni o ọlọ́run ò ní awálé ayé wa tòṣì ẹni ó bá tòṣì kó wa sọ́dọ̀ ààrẹ torí pé wọ́n máa bèrè lọ́wọ́ wa pé ṣé òòrùn tọ́lọ́run ọ̀ràn yìí máa halakita haza bátìlà ọlọ́run ò da lásán nítorí kí ọlọ́run fi da kó lè wúlò fún wa nàbì ádámù ni atẹ́gùn tó ń fẹ́ ọlọ́run ò da lásán kó lè wúlò fún wa ni òjò tí wọ́n ń sọ́mà ọlọ́run ò da lásán kó lè wúlò fún wa ni òṣùpá ọlọ́run ò da lásán kó lè wúlò fún wa ni iná ọlọ́run ò da lásán kó lè wúlò fún wa ni òòrùn yìí wọn ní ká fi sáṣọ nìkan ìwúlò òòrùn pọ̀ táyọ̀ bẹ́ẹ̀ òòrùn yìí làwọn kan fi ń ṣe sólà káfí ń taná lára pọ́lọ́run ò tẹnìkan ló ṣì nù torí pọ́lọ́run fún wa lójú ó fún wa létí ó fún wa ní gbogbo nǹkan ó fún wa lọ́pọ̀lọ́ tá à fi ronú gbogbo tọ́lọ́run dá sínú igbó ọlọ́run dálẹ̀ lásán lápẹẹrẹ nísì igi àtewé ọlọ́run dá gbogbo ẹ̀ lọ́jàrá sínú igbó ṣùgbọ́n igi tó wà nínú igbó yẹn ọlọ́run ò kàn ní pé kàn wà ń bẹ̀ lásán tó dẹ̀ fọ́ ọmọ nàbẹ́ adámọ̀ ní ìròrí ìròrí ló mú wa rorí pé ẹja amúgi ká fi ṣe ṣíà

owo l'Olorun da wa si o fi gbogbo ti je owo o fi roba ka wa ni awa nbe laarin oji o wa ku sowo ko wa o le ronu pe egboran how can I turn my knowledge to wealth imo t'Olorun fun mi ba mo fe so bewo se ba won kan lo sa tegun di gas awa kan lo tun pa won ni pe petrol won e ma dara yin la mu ele ti gas to generator imo ni imo idagba soke mo bawo la se a fe gbo ninu ise owo osi ohun lo ma nabi so fun wa alabi so pe ta'awasu billahi min al-faqr ayu muslimini e ma waso lodo olohun ni bi ise owo osi ogun kari je ogun oloju je ogun oloju mu osi buruku ti dan ama da sikiri kan gba kan ama ni ala mota ka edanu ala mota ka edanu ogun oloju je ogun oloju mu ala mota ka edanu osi pelebe osi rugudu ala mota ka edanu ohun to mu wa ma ni anta osi danu o ni pe ara gangan o fe Olorun fun ara e gan fun si ri gbogbo ko t'Olorun je daada ni oni laul asmaul husna o gbogbo ko mi daada ni e fi pe ni ma da yin lohun emi ni rasaku oba lariziki emi ni wahabu oba lore emi ni karimu oba lapele emi ni latifu oba lanu Olorun wa kire lo gbogbo ki to fi kire Olorun o fun si kire o mi pe Olorun fun ara e gan fun si ohun lo ma nabi si gbogbo leni ko Olorun ba le kela ko ma je ka mo osi ẹwọ bàtà nẹbi ní sọ ọgbẹka wá aṣọ ní oṣì ayé ò tí ì tóbi tó tó yìí o àti gbogbo ń tà nẹbi ń sọ àsọọlẹ ni ọrọ àsọọlẹ ni ẹyin mùsùlùmí ẹyin ayé ẹwọ aṣọ kúrò níbi ìṣẹ òun oṣì ọlọrun ọba àlékẹ ọlágan pápá ńgbà tó máa dá ayé ọlọrun ọfẹ kí àwùjẹ ayé ohun ló fẹ dá ayé ìjọba ayé ni ńgbà tó máa sọrọ ní sọlá tó taari ọlọrun ìnà alákà ńlá tẹjú àfíyàwà látara ẹyẹ ma nẹgbàdá ma ẹ máa lọlé ayé ẹ ní mo ṣe ẹ ní tó ṣe bí òní payín mi sì ní jẹ kẹrin òhò ìyẹn ni pé màá kọ́lé ìgbé fún yín bẹ ẹ máa gbé bẹ màá fún yín níjẹ àti nínú ẹ máa gbé bẹ mi sì ní jẹ kébi ó payín mi ní jẹ kóǹgbẹ ó gbẹyín mi ní jẹ ẹrin òhò ẹwọ ọlọrun ọba ńláńlá ọba tó da ọba tí ò lórí ọba tí ò lẹgbẹ ṣe rí pé ọlọrun fẹràn wa àwálà fẹràn ọlọrun ọlọrun súnmọ wájú káṣán wa lọ àwálà jìnà sọlọrun ero ló kó bá wa ló fa òṣì láàrin wa àìfẹràn ara ẹni ló kó bá wa ló fa òṣì láàrin wa àìlóòótọ ló fa òṣì láàrin wa ẹwọ ntọ́lọ́run lòun sọ fún wa àṣebọ́lọ́run bá lòun fẹ́ràn wa kí ló yẹ káwa náà ṣe ó yẹ káwa náà nífẹ̀ẹ́ ọlọ́run padà ìyẹn ló fà á tó fi dàbẹ́ ni pé a gbọ́dọ̀ ṣègbìyànjú báwo la fẹ́ dẹ́kun ṣẹ́ òun ọṣì láwùjọ wa ngbà tí àwọn World Bank tí wọ́n fẹ́ report tí wọ́n fẹ́ fún wa níròyìn nípa bó ṣiṣe gbilẹ̀ nínú ayé wọ́n ní 700 million people lágbàálá ayé ni wọ́n ń gbègbè sí ayé ìṣẹ́ òun òṣì àwọn nínú gbogbo àwọn ìlú wọ̀nyí nígbà tí wọ́n á pín gbogbo àwọn ìlú yìí wọ́n láwọn ìlú kan wá ń bẹ ní áfíríkà tó yẹ pé òṣì bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ wọ́n dárúkọ àwọn ìlú náà wọ́n ní Babawo Kenya Senegal South Africa Tanzania Zimbabwe àti Nàìjíríà àwọn ìlú wọ̀nyí àwọn ni wọ́n fẹ́ tòṣì jù lágbàálá ayé ọlọ́run má ṣàṣàánú wa o ọlọ́run má jà mọ́ṣì má jẹ́ sí òun mọ̀ wá má jà daṣọ òṣì bóra bó ṣì bá ti pọ̀ jù èèyàn nílò ronú straight bó ṣì bá ti pọ̀ jù èèyàn ní mọ tó tọ́ yàtọ̀ sí tí ò tọ́ gbogbo náà dáadáa tó kún gbogbo àgbáńlá ayé yìí náà nísìn òṣì ló fa rẹ́pì òṣì ló fa kamania ritualist ritual act òṣì ló fa wiliganism òṣì ló fa cultism òṣì ló fa òṣì ní bó ṣì bá ti pọ̀ jù èèyàn ní rí dáadáa ní dáadáa mọ́ yóò máa ra burú ní dáadáa ni ọlọ́run má jẹ́ amóṣì má sì jẹ́ kó ṣe o mọ̀ wá ọlọ́run òṣì ló bí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ kápá rẹ ni kápá kágídíborí bíi máṣíìnì yíbò òṣì ló ń fa gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ́lọ́run kó jọ kó là wá níbi òṣì òṣì yẹn bá social aspect of life ó bá fẹ́ra economic life of life òṣì bá fẹ́ra political life of life òṣì bá fẹ́ra educational aspect of life òṣì bá fẹ́ra gbogbo ètò ìgbésí ayé tá ń lò nílé ayé lónìí òṣì bá gbogbo wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ tá a bá wá wò ó dáadáa ó yẹ ká wá lọ jókòó ká rò ìlànà bèbí sọ fún wa pé ká wá sọ kúrò níbi

ṣe owó sí nítorí pé kò sí tán pè ló sí àbúrò kan báyìí tí ò dá ni kí la wá ń pè ló sí ó sí nínú ìtumọ̀ nígbàtí àwọn ọ̀jọ̀gbọ́n máa define òsì wọ́n ni state of lacking social and economic basic needs for necessary survival ìyẹn ni pé gbogbo àwọn nǹkan tó lè jẹ́ ká tó lè mú gbèsè ayé dẹrùn kéèyàn ṣàfẹ́kù ẹ̀ kéèyàn má ní gbogbo àwọn basic need afẹ́ jẹ afẹ́ mu afẹ́ wọṣọ afẹ́ gbélé afẹ́ gbogbo nǹkan afẹ́ ṣiṣẹ́ káwa náà lè bẹ́gbẹ́ pé kéèyàn ṣàfẹ́kù ẹ̀ wọ́n pè ní òsì pé káti jẹ àti nínira ìgbà tó fẹ́ pé òsì wọ́n ló pín sínú ìrànràn alákọ̀ọ́kọ́ wọ́n ní kan jẹ́ absolute poverty ìyẹn lòsì tó ṣe wípé gbogbo basic need téèyàn níìdì kó má rí bí oúnjẹ bí ilé gbígbé bí aṣọ bí kó má ṣáàrí gbèsè ayé ẹlò bó ṣe fẹ́ àwọn eléyìí là ń pè ní miskin àwọn miskin jẹ́ pé tọ́ba ti jí lójúmọ́ báwọn báyìí ti ìbára wọn lè jẹ báwọn báyìí ti ní ẹjọ ẹ fún láṣọ ẹjọ ẹ fún olóúnjẹ ẹjọ ẹ fún olómi wọn lè gbé gbèsè ayé àlàáfíà gbogbo irú eléyìí òun ló fún ọlọ́run ọba àlékẹ́ lásán ní Quran chapter 9 verse 60 tọ́lọ̀ ní ìnà máa sọ̀dà kọ́ tó lè fòkọ́rá wà ní masaki ọlọ́run rè ẹ̀yin èèyàn ẹ̀yin tí mo dùnún kó pọ̀ ẹ má jẹ́ kó ṣì ó mulẹ̀ kó mu àwọn èèyàn dáru bí ẹgbẹ́ o torí mi fún ara mi gan mo lòdì sósì ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ràn wọ́n tálíkà lọ́wọ́ ẹ ràn wọ́n atọ́wọ́ gbọrẹ àwọn tó pé wọn ẹ̀ lè gbéra wọn àwọn tí wọn ní tó ṣe ayé àlàáfíà fáwọn náà kí wọ́n ríṣẹ́ gidi ṣe kí wọ́n rí oúnjẹ gidi jẹ kí wọ́n rí ilé gidi gbé kí wọ́n rí gbogbo ìgbésí ayé tiwọn náà kóhun náà dìrọ̀rùn ìkan jẹ́ relative poverty relative poverty yìí ìyẹn làwọn tó ṣe pé wọn níkápá láti ṣe táwọn ẹgbẹ́ wọn ṣe the social and economic condition of a person compared to others of the same category ìyẹn làwọn tó ṣe pé wọn rí ní tẹ́gbẹ́ ń ṣe ṣe gbogbo tẹ́gbẹ́ wọn ń ṣe kò burú fún wọn náà púpọ̀ o ṣùgbọ́n kò tó láti lè meet up standard gbogbo táwọn ẹgbẹ́ wọn náà ṣe ní ayé ló fi wọ́n lọ́wọ́n ọba àlékẹ́ lásán ní Quran chapter 43 verse 32 ọlọ́run ni náà nìkan sáàmì náà báyìí làwọn ọmọ ìṣẹ́ta ohun fi àyà àti dúnyà ọlọ́run lèmi ni mo pèsè ní ìgbésí ayé yín ìjẹ ìlú ìná ìlú yín ọlọ́run lèmi ni mo pè mo ti pè fún kó wá ọlọ́run ni wàá fa àbádọ́kọ fa ọkọ̀ bá dé ìdánjá ti ṣùgbọ́n bó ti lè wò kí n pin fún yín tó mo bù fáwọn kan kó pọ̀ ju táwọn kan lọ ẹyin tí mo bù fún èmi ni mo ní káwọn kan ó lọ lá lórí àwọn kan èmi mo ní mo gbé àwọn kan gbàgbé àwọn kan lọ ọlá tẹ fẹ máa lò ẹ má jẹbi ó pa wọn ẹ má lọ la fàmílétè ntútọ ìmáàmù wa ṣàráwí rẹ ìmọ ọlọ ìmáàmù ṣàráwí sọ fún wa ó ní kò sẹńtọlọ wọn ò dá lọlá ó nítorí pé akólẹtẹyìn wò yẹn nígbà míì a máa lọ ọlá lórí olówó ó ní sọ ọlọrun bíi náà lọlá bàbá olówó ò ní gbé ilẹ ẹ kó lọ sẹẹnu ó máa máa retí akólẹ akólẹ ni ẹ sàrẹ má bínú sà kó dọlá fi tẹwàá báyìí gbé rẹ yín o kò ní choice adéódọ̀ láfin ìyẹn jẹ́ ká máa mọ̀ pé pèsè tọ́lọ́run ọ̀dálọ́lá ẹni ọlá tọ́lọ́run bá kórè àwa ó pọ̀ ju àwọn ọlọ́run ẹlẹ́kẹta nínú ìpé òsì circumstantial poverty ìyẹn ni àwọn poverty tó já sí wípé ẹni yẹn èèyàn ní tẹ́lẹ̀ ó ti ń rí jẹ ó ti ń rí mu tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ circumstantial situation ló fà á tó fi dàbí ẹni pé kò rí jẹ bí ìtàná mọ́ kò rí ná bí ìtàná mọ́ orílẹ̀-èdè ìtàmẹ́mọ́ bí àwọn tó ṣe pé iná gbélé wọn bí àwọn tó ṣe pé iṣẹ́ bọ́ lọ́wọ́ wọn bí àwọn tó ṣe pé àdánwò ọlọ́run ló dé bá wọn làrábìyà muhammad sallallahu alaihi wasallam anábì ní ẹyin èèyàn ní ẹsẹ̀ àánú àwọn èèyàn mẹ́ta olówó tí ò lówó mọ́ inú ìròyìn lọ́wọ́ o inú depression lọ́wọ́ o ẹni tó ti ń jẹ fúnra rẹ̀ ẹni tó ti ń mu fúnra rẹ̀ ẹni tó ń gbé tóhùn oúnjẹ tóhùn ìyàwó tóhùn ló fẹ́ gbogbo nǹkan ti rọrùn fún nǹkan ṣàdédé pẹ̀lú kùnú sí lójijì lè ka òsì tóhùn ẹran lọ́wọ́ ẹ má jẹ orin ní ọmọdé ọba ló jẹ ẹlẹ́ẹ̀kejì àfa àgbà ó mọ kéwú gán ọlọ́run ṣàánú ẹ̀ gan ó wá wà láàrin àwọn aláìmọ̀ kan ní abúlé gbogbo tí wọ́n sọ fún àwọn ilé gbọ́ yé inú ìbànújẹ́ làtàyè ó máa wà anábìnrin ẹran ní wọn lọ́wọ́ anábìnrin aláṣẹ tó wà ń pò àṣẹ táṣẹ táwọn ṣàdédé gba àṣẹ kúrò lọ́wọ́ bí àwọn ọba tí wọ́n yọ kéèké anábìnrin ràn wọ́n lọ́wọ́ ẹ má jẹ̀wọ́ ìbànújẹ́ ẹ má dùn wọ́n ní ìtí ìsìláàmù wa kéde láyé ni pé báyìí làwọn fẹ́ máa dunra wa ní báàbì gbogbo ayé ni o ò gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí òdodo kó máa bà wọ́n ní jẹ́ o ò gbọ́dọ̀ jẹ́ni ọlọ́run kó máa ṣe ń tọ́lọ́run ọba àlékẹ́ ọlá ò fẹ́ ìtí wọ́n ń tẹ́ láti

0: ọ̀dẹ pálíkà ni wọ́n ṣùgbọ́n pálíkà àti wọn pálíkà ara gidi ni wọn ní sọ pé bí ń tà wọn islam ló sọ wípé ẹnu ara ojú àwọn èèyàn tẹ ẹ bá ti rí mi pé bí ìtúká ẹfura pé nǹkan ṣe mú lóbi ká máa kóra ọjọ́ sí mọ́sálásí ká lè mọ̀ sí eré tí ń bá ń ṣẹlẹ̀ láàrin ara ẹni lóbi ká lọ ọmọ́kà ká lè fi mọra ẹni ká lè fi rọra wa lọ́wọ́ lóbi nínú àwẹ̀ ká gbá àwẹ̀ ká ṣe ìṣọ́ọ̀ ká lè fáwọn tó bí ń pa lóúnjẹ ìwọ́n jẹ́ ká máa mọ̀ pé ọlọ́run ọba àlùkọ́lá ọba ńláńlá ni ọlọ́run kò yáṣẹ́ pàtó ìfà 273 káwọn ìfọ́lọ́run ọba àlùkọ́lá sọ́ńdẹ̀ ọlọ́run lè fòkọ́rọ́ alẹ́ bí iná ó ṣeré fi ṣẹbi lọ́lá láàrín ṣètì ọmọ àbáǹgbà ṣe ab yàtọ̀ ọmọ ìjà ẹ̀rọ àgìnnìyà nínú tìǹda tá a kú fi tààrí fún omi sí máàrún láàrín sí ọlọ́run náà ní ọjọ́ ilé hàfà ni ìyẹn jẹ́ kí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ àmọ́lọ́run òkú wọn nígbà láàyè fún wọn rí ṣe mú olúwa ní ẹ̀ràn ọrùn látara àìṣesí wọn látara ojú wọn ẹ̀ràn wọn lọ́wọ́ ẹbí òkú wọn ẹ ṣe dáadáa sí wọn ẹ gbọdọ̀ fi wọ́n lẹ́ẹ̀ nítorí pé láàyè sí àlúwìn náà ní ọ̀sẹ̀ ilẹ̀ hàn wọn ní lè máa bí àwọn èèyàn pé ẹ dákun ẹ̀ràn wá lọ́wọ́ ẹ dákun ẹ ṣe báyìí fún wa àwọn kan bẹ bẹ́ẹ̀ irú àwọn bẹ́ẹ̀ islam ní ká ṣàánú wọn torí pé kí ni láàyè ṣe ti ún wọn lágbára àti ṣe bọ́n ṣe ń ṣe lórí ilẹ̀ wọn lágbára àti ṣe bọ́n ṣe fẹ́mọ́ lórí ilẹ̀ ìyẹn jẹ́ ká mọ̀ pé a ní láti ràn wọ́n lọ́wọ́ a ní láti dúró tì wọ́n a ní láti ṣe dáadáa fún wọn. ní báyìí tọ́pìkì tá a dánu léyìí a lè sọ tán léyìí tó bá tún di fúláìdì tó bọ̀ lágbára ọlọ́run a kò máa tẹ̀síwájú eléyà jẹ́bi papuan a lè sọ tán tó bá di jímọ̀ tó bọ̀ lágbára ọlọ́run a máa yanjú kí ló ń fa òṣì gan-an àti interpretation táwọn fẹ́ kìtáàbù wà sómìnà tó ní kálukú fi dàbí ẹni pé ẹlòmíjọ kó mójútóṣẹ́ kó máa wá gbàdúrà ó wá sọ àdúrà àdíṣẹ́ kò ṣiṣẹ́ ó wá ń bí ènìyàn lọ́hùn ó wá ń pẹ́ lọ́hùn nírọ́ gbogbo ọ̀la máa yanjú kọ́ lọ́hùn balùwẹ̀ lákùn ràn wá lọ́wọ́ bí a ti sinmi láàrin ramani rahim olófin òkèlú ẹlẹ́mọ̀ ẹrú ọlọ́run tó dúró rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ kalẹ̀ tó ká máa fi jíṣẹ́ ọlọ́run ọlọ́run májọ àmàtàrà sí ilé àti gbogbo títí ń jẹ́ mi àtẹ̀mí àtẹ̀mí ọlọ́run jẹ́ gbèsè ayẹyẹ àtàgbẹ̀ta ọwọ́ dáa ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ bí kára bẹ̀rẹ̀ ìgbà tí a máa wà tó kéré wàsálàmù alàmùsàlù alhamdulilayi rabbil alamin sọlá ala nabi yi kari.
1: alhamdulilayi a dúpẹ́ ń pẹ̀lú ọlọ́run tó tún wá rí ibi tí a tún lọ òkè kò ní dé láwọn àtàláfíà lórí ìtọ́jú náà a dúpẹ́ ń pẹ̀lú ọtúndì náà abdulrak lukman al-mubarak tí ìlú wọn fẹ́ òdì society of nigeria ìlú gbogbo mo ní wọn ti ń bára lẹ́kọ̀ọ́ látàárọ̀

gẹ́rẹ́gẹ́ lago méjìlá ọ̀sán lu ẹ̀kásán àsìkò ṣé òní ìròyìn àpapọ̀ rẹ̀ láti lè ṣe rédíò bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà nípínlẹ̀ èkó ṣáájú ọgbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà ìjọba ìpínlẹ̀ èkó ṣe ìfilọ́lẹ̀ ètò kan ò léye tí yóò fòpin sí ìwà ìfipábánilòpọ̀ bẹ́ẹ̀ làjọ láska sì ń kìlọ̀ fáwọn èèyàn ìlú láti yàgò fún ìwà dídẹyẹ sí àwọn tó bá ní kòkòrò hiv iléeṣẹ́ àjọ ìyẹn iléeṣẹ́ ìròyìn news agency of nigeria ọ̀gá àgbà iléeṣẹ́ yìí máa rọ àwọn tí wọ́n jẹ́ oníròyìn láti máa jábọ̀ ìròyìn pàápàá jùlọ ìròyìn tó bá ní ṣe pẹ̀lú epo rọ̀bì tòun afẹ́fẹ́ ìdáná gáàsì bó ti tọ́ àti bó ti yẹ àti bí ìjọba bá ṣe fẹ́ sí ìjọba àpapọ̀ gbé agbára wọ àwọn tí wọ́n jẹ́ lọ́gàá lẹ́nu iṣẹ́ ìròyìn pẹ̀lú ètò ẹ̀yẹ ẹ̀rọ ọmọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìgbàlódé ta mọ̀ sí tablet wọlé ní àádọ́rin ààrẹ orílẹ̀-èdè trump kí ẹni tí ó jẹ ààrẹ orílẹ̀-èdè chinese xi jinping kábọ̀ sórílẹ̀-èdè ọmọ ìròyìn orí lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu pendo francis ìjọba ìpínlẹ̀ èkó ti ṣíṣọ lójú ètò kan ẹ̀yẹ tí òfin sọ di mímọ́ wípé ó ti di èèwọ̀ báyìí fún ìwà ìfipábánilòpọ̀ ní ìpínlẹ̀ yìí ètò ọ̀hún ni wọ́n sọ di mímọ́ wípé yóò jẹ́ kí wọ́n ó túnbọ̀ máa fi ọwọ́ ṣìkún òfin àti ẹnikẹ́ni tí wọ́n bá ka wípé ó fipá bá èèyàn lòpọ̀ pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké lòpọ̀ nípínlẹ̀ èkó irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò lè máa fi ju wínà òfin sí i ju tàtẹ̀yìnwá lọ ẹni tí ó jẹ akọ̀wé níléeṣẹ́ tó ń fòpin sí fífipábánilòpọ̀ nípínlẹ̀ èkó arábìnrin titi lọlá vivo adeniye sọ èyí níbi ètò kan èyí tó wáyé nípínlẹ̀ yìí bẹ́ẹ̀ ló ti ń sọ di mímọ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí o iléeṣẹ́ ọ̀hún ti wà ní digbín láti túbọ̀ tẹpamọ́ iṣẹ́ rẹ̀ sí dáadáa láti fi ìyàtọ̀ tọ́ jẹ́ ẹnikẹ́ni tó bá fipá bánilòpọ̀ nípínlẹ̀ yìí bẹ́ẹ̀ ló ń kéde wípé ìjọba ìpínlẹ̀ èkó ti sọ di mímọ́ pé kò sí irú ẹ̀ mọ́ nípínlẹ̀ èkó iléeṣẹ́ tó ń ṣiṣẹ́ dẹ́kun ìtànkálẹ̀ àrùn aids àti kòkòrò hiv nípínlẹ̀ èkó máa ti kìlọ̀ fáwọn èèyàn ìlú láti yàgò fún ìwà dídẹyẹ sí àwọn tó bá ní kòkòrò àrùn hiv ní ìpínlẹ̀ èkó akọ̀wé àgbà iléeṣẹ́ ọ̀hún arábìnrin fọlákẹ́mi anímọ̀ṣàhùn ló sọ èyí di mímọ́ lópin ìpàdé ọlọ́jọ́ méjì kan èyí tí wọ́n fi dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ewu tó rọ̀ mọ́ dídẹyẹ sí àwọn tó bá ní kòkòrò hiv èyí tó wáyé ní aláùsá ìkẹjà àtẹ̀jáde kan èyí tó fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn arábìnrin anímọ̀ṣàhùn sọ di mímọ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí àjọṣepọ̀ tó dánmọ́rán o ti wà láàrin àjọ tó ń gbógun ti ìwà ìfipábánilòpọ̀ àti àjọ tó ń dẹ́kun ìtànkálẹ̀ àrùn hiv nípínlẹ̀ èkó ní ti ṣiṣẹ́ rẹ̀ wípé ohun gbogbo lọ bó ti tọ́ àti wípé ní ti mímú ìdàgbàsókè tó tọ́ ba àwọn tó bá ní kókóró hiv pàápàá jùlọ ètò ìlera àwọn èèyàn tó bá kó jàǹbá ìfipábánilòpọ̀ nípínlẹ̀ èkó ó sọ di mímọ́ ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba ìpínlẹ̀ èkó ó ń gbé àwọn ìgbésẹ̀ lọ́lọ́kan jọ̀kan ó ní ṣùgbọ́n wọ́n nílò ìfọwọ́sowọ́pọ̀ ará ìlú láti fi lè dẹ́kun ìwà dídẹyẹ sí àwọn tó bá ní kòkòrò hiv aids lẹ́yìn tó ń ṣàpèjúwe gẹ́gẹ́ bí ohun tó lè ṣàkóbá fún àwùjọ wa gẹ́gẹ́ bó ṣe sọ ó ní pẹ̀lú ìrírí àti bí àwọn tí wọ́n ní kòkòrò hiv bó ṣe máa ń sọ ó ní ìṣọwọ́ tí àwọn èèyàn fi ń dẹ́yẹ sí wọn ó lè ṣe àkóbá o ó sì ṣe é ṣe kí irúfẹ́ àwọn ẹni báyìí kan wò wípé ṣé bẹ́ẹ̀ ń dẹ́yẹ sí wa ni àwa pàápàá ó ṣe é ṣe o kí àwọn ó pin fún aráàlú ó nítorí ìdí èyí ó rọ àwọn èèyàn ìlú láti máa fìfẹ́ bá àwọn tó bá ní kòkòrò hiv pé igbákejì gómìnà ìpínlẹ̀ èkó dókítà ọbáfẹ́mi hamsat máa ti kéde lọ́wọ́ báyìí o wípé ètò ìmọ̀ ẹ̀rọ gbọ́dọ̀ kọjá ọ̀rọ̀ àǹkọ́lé tàbí ṣe ọ̀nà nìkan dókítà ọbáfẹ́mi hamsat ẹni tí ó jẹ́ òdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ èkó lórí ọ̀rọ̀ àkànṣe iṣẹ́ nílùú ọ̀gbẹ́ni olúfẹ́mi dáramọ́lá ṣojú fún níbi ìpàdé àpérò ẹlẹ́kẹta irú ẹ̀ nínú ọdún yìí èyí sí ẹgbẹ́ àjọ àwọn onímọ̀ ẹ̀rọ orílẹ̀-èdè tí wọ́n ṣe ẹ̀ka ti ìpínlẹ̀ èkó sọ di mímọ́ o níbi ètò ọ̀hún níbi tó ti jẹ́ wípé wọ́n tún ṣe ètò ìgbaniwọlé sínú àjọ ẹgbẹ́ ìmọ̀ ẹ̀rọ fún àwọn èèyàn ìyàwọn onímọ̀ ẹ̀rọ tí wọ́n lé ní ọgọ́rùn-ún
igbakeji gomina tuntun je adejedu ipo gomina ipo eko labese ego se lo progressive congress fun ti eto idibo gbogbo 2027 e to n bo lona so de memo pe pelu bi se poto ni ipinle eko o nilo ifowo so opo lati tun bo le je ki bi ilu ipinle eko bi o tun bo se dun wo si ko tun bo le wa dara dara o ke si awon to rokan lati sise takun takun ni idagba soke otun ba ipinle eko si nigba to n soro eni si o je are ajo egbe awon onimo iro lorile ede yi ogbani ali rabiu wa awon loselo lati kose ba se n bowo fun aralu papajulo lati ko eto idibo 2027 ati leyin eto idibo won eyi ti o nbo lona aro ati lasodo awon o akoroyin gbogbo lorile ede yi lati ma jabo iroyin papajulo iroyin to ba ni se pelu iroyin oro epo bentiro ati afefe idana gasi boti to ati boti ye eni to je odari agba ile ise iroyin news agency of nigeria malam ali ali lo soro yi o nebe o se iroyin ti egbe akoroyin nile ise nanu eka ti ipinle eko gege bi o se so o ni ise takuntakun ise ribiribi o ni ise awon iroyin je nitori idi eyi o ro won o lati tumo ma fakoyo si la koko ise won saju ninu oro re eni ti o je olori awon akoroyin nile ise news agency of nigeria haji ya muhammed aliu ro awon akopa lati gbianju seun sise awon buti to ati bo si ye pa pa julo lasiko eto idibo gogo gogo to 2027 eyi to n kole kun gbogbo yi saju ninu oro re odanileko nibi eto ohun dokita oyedele oni ro awon akoroyin lati gbianju ma bere ibere to ba iroyin ti won ba ba lo ajo egbe awon chief imam lorile ede yi eka ti ipinle eko ti ro awon eyan ilu o lati gbianju fi adura kun ohun ti won ba se papa julo fun igbaradi eto idibo gbogbo todun 2027 eyi to n bo lona ye oro yi lo jeyo o nibi eto adura kan eti egbe awon chief imam eti won se ni ipinle eko nibi ti o ti je wi pe awon ti won je chief imam ohun won peju pese sibe lati gba adura fun idagba soke orile ede nigeria nibi eto ohun ni won ti gba ladura o pe ki o rorun fun are bola metinubu lati pada wole lekan si gege bi are orile ede nigeria be ni won gba ladura pe ki dokita kadiri obafemi amzati ko rorun fun papa ti o je adijedu ipo gomina labese egbe oselo apc fun ti ipinle eko won gba awon ti won je chief imam ohun ni won wa lati ekun idibo ikeja ikorodu badagri ati epe be lo tun je wi pe awon loyo ni fila fufu papa gbogbo won patapata ni won koju pese sibi eto adura ohun nigba to n soro nibi eto na chief imam ti ipinle eko sheiki abdul suleiman abunola so de mimo ko pataki adura ohun ni lati le je ki alafia ko tun bo joba si nipinle yi papa julo lasiko eto idibo gbogbo gbogbo eyi to n bo lona nigba to soro ninu oro eto idanileko re chief eni ti o je ogbontage elesin islam kan nibi eto ohun mufasi imam shakiruddin gafar so di memo wi pe ise takuntakun ni awon ti won je olori elesin islam gbodo se o ni ti memo idagbasoke otun ba orile ede ye be lo ro won lati tun mo gbadura fun idagbasoke orile ede ye iroyin papo le ngola ti le se radio bond fm 92.9 ni gbogbo ikeja ni like o

ẹ̀ka bó padà ìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú. Ìlẹ́gbọ̀n aṣòfin ìpínlẹ̀ Ògùn ti buwọ́ lu òfin kan lẹ́yìn tí yóò ṣiṣẹ́ mú ẹ̀dínkù bá ikú àwọn aláboyún àti àwọn ògbówẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni ó ti tó ń bọ̀ mú ìdàgbàsókè bá ètò ìlera àwọn ìyálọ́mọ àti àwọn abiyamọ gbogbo ní ìpínlẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ ni òfin ọ̀hún tún ní ṣe pẹ̀lú bíbuwọ́lu ọ̀rọ̀ òun ṣiṣẹ́ ní ìlànà èyí tí ó bá òfin mu. Èyí tó wà lórí èyí tó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ètò ìfètòsọmọ bíbí nípínlẹ̀ ọ̀hún ibi ètò ọ̀hún ni ó jẹ́ wípé ẹni tí ó jẹ́ adarí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Olúdáyìsí Ẹlẹ́mìdé ló buwọ́ lu èyí ní èyí tó wáyé ní ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn èyí tó wà ní Òkè-Mọ̀sán nílùú Abẹ́òkúta ẹni tí ó jẹ́ alága ìgbìmọ̀ tẹ̀kótó fún ti ètò ìlera lẹ́gbọ̀n aṣòfin ọ̀hún ọ̀gbẹ́ni Wahab Haruna ló kọ́kọ́ gbé àbá ọ̀hún dìde ti ọ̀gbẹ́ni Ọmọbọlá Bákàrè kí lẹ́yìn pẹ̀lú gbogbo àwọn ọmọlé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ní báyìí adarí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ti wá pàṣẹ o kí wọ́n fi abala ìwé òfin ọ̀hún ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Dàpọ̀ Abiodun fún ìbuwọ́lu rẹ̀ Adijedu ipo gómìnà Labi Adijedu ipo Ààrẹ Labiọsẹ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Alhaji Atiku Abubakar ti sọ di most ti fi síta báyìí o pé àwọn ìgbìmọ̀ ìpolongo rẹ̀ ó ti kéde wípé Sẹ́nẹ̀tọ̀ Austin Akubundu ni yóò jẹ́ olùdarí àgbà ìgbìmọ̀ ìpolongo tí Alhaji Kashimu Ibrahim Imamu yóò sì jẹ́ alága ìgbìmọ̀ ìpolongo fún ti Ààrẹ yẹn fẹ́ gbọ́ òṣèlú ADC. Bẹ́ẹ̀ ló kéde o wípé gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Kaduna Malamu Nasi El-Rufai ni yóò jẹ́ igbákejì alága ìgbìmọ̀ ìpolongo fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún ẹni tí ó jẹ́ olùdarí ẹ̀ka ìròyìn ni fún ẹgbẹ́ òṣèlú ADC Frank Shuaibu sọ di mímọ̀ wípé ìsọ̀rí mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni wọn yóò pín ọ̀rọ̀ ètò ìyẹn àwọn tí wọn yóò jẹ́ ìgbìmọ̀ ìpolongo ọ̀hún sí tó sì jẹ́ wípé olùdarí ìyẹn igbákejì olùdarí kọ̀ọ̀kan ni yóò léwájú fún ètò ìgbìmọ̀ ìpolongo ọ̀hún láti lè jẹ́ kí ẹrù ó dínkù jọjọ lórí ẹni tí ó jẹ́ olùdarí àgbà ìgbìmọ̀ ìpolongo náà ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tẹ̀kótó fún ti ètò ìpolongo ìdìbò òun náà ni olóyè John Oyegun tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Edo bákan náà ló tún jẹ́ alága àkọ́gọ́ fẹ́gbẹ́ òṣèlú All Progressive Congress lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n sì yan Sínátọ̀ Ben Obi àti Lawal Pátángáráwá gẹ́gẹ́ bí igbákejì alága tí wọ́n sì yan Èyítayọ̀ Jẹgẹdẹ gẹ́gẹ́ bí akọ̀wé olóyè Délé Mohammadu òun ni wọ́n yàn ó gẹ́gẹ́ bí igbákejì olùdarí àgbà fún ìgbìmọ̀ ìpolongo ti ètò ìdìbò ọ̀hún ìyẹn fún ẹ̀ka ti ètò ìròyìn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà máa ti gbé agbára wọ àwọn akọ̀ròyìn ògbóǹtagì tí wọ́n jẹ́ àgbààgbà akọ̀ròyìn tí wọ́n jẹ́ àádọ́rin báyìí o pẹ̀lú ètò ìmọ̀ ẹ̀yẹn ọ̀rọ̀ ìkànsíra ẹni tí ó jẹ́ ti ìgbàlódé ta mọ̀ sí tablet òun ni wọn yóò máa lò láti lè jẹ́ kí iṣẹ́ wọn kó túbọ̀ lè tẹ̀ wọ́n sí lórílẹ̀-èdè yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ìmọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ni ó jẹ́ wípé ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìkànsíra ẹni tó fi mọ́ ètò ẹ̀kọ́ ìmọ̀ nípa iṣẹ́ ọwọ́ olóyè Abiola Arugundade ṣàpèjúwe wípé yóò túnmọ̀ mú ìdàgbàsókè bá iṣẹ́ wọn tí iṣẹ́ wọn yóò túnmọ̀ tẹ̀wọ̀n sí dáadáa pàápàá jùlọ láwọn agbègbè ìgbèríko dókítà Arugundade sọ síwájú sí nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbésẹ̀ pínpín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìmọ̀ ìgbàlódé yìí fún àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ìròyìn ọ̀hún yóò túnbọ̀ ṣe ìrànwọ́ fún iṣẹ́ wọn dára sí i wáyò ìròyìn ilẹ̀ òkèèrè Ààrẹ orílẹ̀-èdè United States of America Donald Trump àti aya rẹ̀ Melania máa ti gbàlejò Ààrẹ orílẹ̀-èdè China báyìí Xi Jinping àti aya rẹ̀ Peng Liyuan ní ilé-iṣẹ́ ààrẹ ìyẹn èyí tó wà ní America nínú ọ̀rọ̀ rẹ̀ lákòókò tí wọ́n gbàlejò rẹ̀ Xi pe àwọn tí ọ̀rọ̀ kan o láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè China láti lè rí wípé ìdàgbàsókè tó yá kankan ó túmọ̀ dé bá àwọn orílẹ̀-èdè méjì ẹ̀wẹ̀ Ààrẹ orílẹ̀-èdè America Trump máa ti gbàlejò rẹ̀ o pẹ̀lú onírúurú ẹ̀bùn ẹ̀yìn ara agọ́nlọ́rọ̀ ìdàgbàsókè lò nítorí náà
side party re yo sese atomire wa sopin e gba won koko inu re lekan se ijo bayi ipinle eko se ifilole eto kan leyi ti o fo opin si iwa ifipa bani lopo be ni ajo to ngbogun ti itan kale arun esi lorile ide ni ipinle eko kilo fun awon eyan ilu lati yago fun iwa dide ye si awon to ba ni kokoro HIV Oludari agba nile ise iroyin News Agency of Nigeria ke si awon iroyin o lati ma ko iroyin won bo ti to ati bo ti pa pajulo iroyin to ba ni se pelu afefe idana gas ati epo robi ijoba apapo gbe agbara wo awon loga loga lenu ise iroyin ti won le ni adorin pelu ero ibani soro igbalode ta mo si tablet lati le je ki ise won to mo te won si lawon agbegbe igbereko nile okere amure wa fun yin we pe ara orile de United States of America Donald Trump ati ayare gba lejo are orile ede China Xi Jinping ni le se are orile ede ohun eyi lo poro to ti de se ti gbo yin lati le se radio Bond FM 92.9 ni gbogbo ikeja ni pele Eko oko pataki lowo Oluwa seyi Ayo Makinde ati Mutiu Abdullahi ti won ko ire ohun jo ti Frank Olonsola ti je olotu re emi Pendo Francis momo asiti gbo yin lede abinibi ti di gba mi ta o tun pade I Rio

Jemesi, where you met on.

أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن

Entertainment.

Thank you.

Allah

Thank you.

ஏதம் தான

Allah,

Bye.

I'm going to go to the hospital.

I'm going to be a new guy. I'm going to be a new guy.

Yeah.

Ina ekti shebu, baru wezi di buru.

0: Mount FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Bond FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé. Ẹ káàsán, akúrọ̀lẹ́ ibòbí tẹ́ ti ń gbọ́ iléeṣẹ́ Bond FM 92.9 tá a wà ní ojúlé kínní tó ní alẹ́gbẹ̀ẹ́ ní onígbòǹgbò nílùú Ìkẹjà níbí bẹ́ẹ̀ tún sọ pé ṣòdì náà kankan náà ni omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni bí àṣẹ olúmáìtì ìkọ̀kan náà ni agbègbè kan náà ni ní ìpínlẹ̀ Èkó akú àtàárọ̀ akú ṣéèní akúkó lè da tá à ń bá kiri káràkátà ká jẹ ká mu tá à ń bá ká ọlọ́run yóò fi àlùbáríkà tó pọ̀ sí i àwọn òṣìṣẹ́ ìjọba ọkọ ọba àdá ọba kò ní ṣá wa lẹ́sẹ̀ láṣẹ àláwùràbí pẹ̀lú ọ̀dọ́ yẹn náà mo fi ń kí wa káàbọ̀ sí iléeṣẹ́ Bond FM 92.9 lónìí ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà yìí bí ẹ̀ka èdè haúsá ìyẹn babadundaye àti gaali tí wọ́n ṣe ń gbé ìjókòó náà kalẹ̀ pé ẹ̀ka èdè ọmọlúàbí àwa la tún gorí afẹ́fẹ́ báyìí ẹ kú mọ̀ pé iléeṣẹ́ rédíò nàìjíríà tá a wà yìí gbogbo òlu wa ló wà ń bí bá a ṣe ń sa haúsá là ń sọ ibo là ń sọ yorùbá la tún sọ àwọn èdè bí àwórì bí ìjẹ̀bú oògùn àti nǹkan nǹkan káàdì torí pé ìfẹ́ òun náà ló so wá pọ̀ ní báyìí láti aago mẹ́rin àbọ̀ ló ti kọjá báyìí títí di aago mẹ́jọ alẹ́ àtàwọn àti náà lájọ wà ní sáà tá a wà yìí tá a ti máa mú orin àwọn ètò lọ́lọ́kọ̀ òjọ̀kan wá sí etí ìgbọ́ yín lórúkọ àwọn aláṣẹ apàṣẹ rédíò nàìjíríà lákòókò pátápátá tó fi dé tèkó ń bí tó fi dé gíwá iléeṣẹ́ wa ń bí náà la fi ń kí yín káàbọ̀ tá à ń kí yín pé ẹ ṣeun púpọ̀ bẹ́ẹ̀ ṣe yàn wá láàyò rédíò tẹ́ ń gbọ́ lóòrèkóòrè àdúpẹ́ lọ́wọ́ yín lágbára ọlọ́run ìfẹ́ tẹ́ ẹ ní sí wa bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa ọlọ́run yóò túbọ̀ máa nífẹ̀ẹ́ ẹ̀yìn náà sí tọkọ-tọkọ tọmọ-tọmọ tẹbi-tẹbi tí gbohun tó ń mí àti tí ò mí nínú nǹkan yín ọlọ́run yóò máa nífẹ̀ẹ́ sí tọ́lọ́run bá ti wá nífẹ̀ẹ́ sí nǹkan ẹ mọ̀ pé ilé ayé gan ó máa nífẹ̀ẹ́ sí wa ni bó ti jẹ́ náà nìyẹn ṣe fúwàdúrà sórí rédíò yín alájà làlígà àwa àmúmi àtorí tó kẹ́ tá a bá parí iṣẹ́ lálẹ́ lágbára ọlọ́run ẹ bá wà pé láti fi síbẹ̀ o a kí yín káàbọ̀ níbẹ̀ tí wọ́n ti di aago márùn-ún ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a ṣíde àwọn ètò wa pẹ̀lú ètò tí a pè ní àlì ìdáyà eléyìí tí àwọn muslim women organization of nigeria tí wọn àlì mùmínà tí wọn ṣe agbátẹrẹ àwọn obìnrin ni ètò yẹn wà fún wọn ń dá wa lẹ́kọ̀ọ́ bá a ṣe máa ráyé gbé tá a ti rí ọlọ́run sìn tá a sì rí ìbìrédé sí ẹ̀kọ́ tó wá kọ́ wa náà a tún mú wa á ran ilé wa á ran àwùjọ wa á ran ẹbí wa ẹ̀rí púpọ̀ ẹ̀hẹ́ jẹ́ ká tẹ́tí lẹ́kọ̀ọ́ aago márùn-ún là á lọ sórí ètò baytul mumin bí lè ṣe máa da náà ni òyìnbó á ní pé family is a unit of society so tílé bá ti da tẹ́bí ti da àwùjọ náà yóò da àwọn muslim association ti nba àti bond fm tí wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ bí àwọn náà lọ ṣàgbétẹrù ètò ọ̀hún ìyẹn muslim community tí wọ́n bá di aago márùn-ún àbọ̀ sí aago mẹ́fà kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àwọn orin àti ìpolówó ọjà tẹ́ ẹ ti sanwó fún ẹ máa gbọ́ ń bẹ̀ aago mẹ́fà kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ sórí ètò gbá bọ́ọ̀lù sáwọ̀n ibi tá a ti lọ pàdé legit nuruddin salahuddin tí ó máa mú wá sí alẹ́ tí gbọ́ kí ló tún ṣẹlẹ̀ lágbèrè ìdárayá aago mẹ́fà sí aago mẹ́fà bọ̀ orí ètò gbadé àràfà adé àràfà wa ọlọ́run ní tó di nǹkan míì ìyẹn ni wọ́n máa sọ fún nípa ètò hajj kí lè wà fún báwo la ṣe ń ṣe aago mẹ́fà bọ̀ náà lálọ sórí ètò jàmù iye ti súwò dáì lágbára ọlọ́run tó ti bá wọn sọ̀rọ̀ ọlọ́run bẹ̀ torí pé ọ̀rọ̀ ọlọ́run kì í pọ̀ ju àfi tí ò bá tún ní tó torí pé òun gan ló máa ń jẹ́ ohun tó máa ń tún ọkàn ṣe tọkàn má bàa bàjẹ́ tó bá ku bí aago márùn-ún kí aago méje lù á lọ sí mọ́ṣáláṣí láti gbọ́ inú pípè fún ìrun maghrib tí ẹ̀rọ ọlọ́run kan ṣe agbátẹrù ẹ̀ bàbáde aago méje á wọnú yàrá ìròyìn wa lọ fún ìròyìn àgbáyé lónìí aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún là á lọ sórí ètò wákàtí ọgbọ́n ọ̀rọ̀ ọlọ́run náà ni o wàá sùn láti ilé ìjọsìn ni wọ́n ti máa fún wa ń bẹ̀ yẹn tó bá di aago mẹ́jẹ àbọ̀ sí aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún á tún lọ gbọ́ wàásùn mí ìyẹn àjọ ẹ̀sán pẹ̀lú olóòtú ètò ọ̀hún alhaji adédèjì olùyege aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí aago mẹ́jọ báyìí orin àti ìpolówó ọjà láti mú wá sí etí ìgbọ̀ yín tá a fi máa gbé ìjókòó náà fún àwọn tí iṣẹ́ alẹ́ tún kàn lágbára ọlọ́run bá a ṣe ṣe ètò wọn léni rèé bí a ti máa mú wá sí etí ìgbọ̀ yín adẹ̀ gbàládùra wípé ẹ̀bẹ́ ṣe ń gbọ́ wa ẹ̀ sì wá gbọ́ gbogbo ẹ̀ náà láti làálẹ̀ fún yín ká tún wá lọ sórí ètò ẹ̀jẹ̀ kankan ṣẹlẹ̀ léni tí mò ń bọ̀ níbi iṣẹ́ ó sì jẹ́ ká máa pera wa ṣàkíyèsí nítorí ẹ̀mí yìí kò láàrọ̀ kódákódá ó le tá a bá ní sùúrù ìpẹ́lẹ́ àlàáfíà a máa ma gbégbé sí ayé tó dà tó jẹ́ pé nǹkan tí ò da yẹn ìgbà tó máa fi wá da àwa náà wà lára àwọn tó máa ja àǹfààní ẹ̀ lábẹ́ bíríìjì ẹ̀dọ̀pẹ̀mú gangan òun ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ lónìí bí aago mẹ́ta àbọ̀ náà ló ṣẹlẹ̀ ọ̀kadà ní ọ̀nà brt yẹn báyìí ni wọ́n ti ń sáré èyí tó ń bọ̀ láti ìjànà ọ̀kadà tó ń lọ sóṣòdì ito bo lati osu ni ton lo si ona pada ere ton ba bo yen po se nigba ton ma de bi under bridge do pe mu yen wallahi tala se ni won sori kori ra won bayi won gbara won ni gba aten to wa lori okada aten to wo okada gugu won bayi won wa ti won le won le be ton wo rush fe gbe won ton pe won owo ko ti o gun ambulance to gbe won kilo de bo la nlo akoko eyin olokada sibi te egben su ye ke gba be e keji re ti wo gba be pelu re ki ore ti poju ile pupo iko da be se kun ni laaro nsin iyawo wa le omo wa le be n ti o se ti mari wa nu yin sugbo e jade pe fe lo sise ni ke wole pada kelu e ni suru bo le se fe pada ni bayi ile iwosan na ma wa be mo ko ati gbe lo ile iwosan bayi tori awon olopa wa nbe awon last man wa be atami eyan ti won do la emi won nbe won ati gbe lo si ile iwosan se ara te gbe kuro nle e bo se wa je bayi nsin nitori de a pe akiyesi gbugbo eyan olokada eyan ajo egbe te yin ri si won e ba won soro ere yi ti poju o ori to sele losan nsin ko lo ba kuma sho wa ni ile se bond fm 92.9 na lawa fauzia salako soni ajala liga lo ko temi je pelu olukumi ta do ma sise bi akede eto le lati sin jago mejo ori to ke ade niji e won ko fidile ke baba wa te gbadun awon eto wa lo lorokan ojo kan kete ta gumo ba ti kuju iseju oruko ji ku iseju me edogun eto alidaya ohun na la mu wa si eti igboyin e seun de se n tetisi wa

0: pé mo fẹ́ ṣe mo fẹ́ ní ìbálò alálàáfíà ìmá ní àníyàn yẹn lórí á wá jẹ́ kí èèyàn wá máa ṣọ́ ọ̀wọ́n ipa tó jẹ́ pé ó ní àlàáfíà láti lè máa súnmọ́ á jẹ́ kí èèyàn lè máa ṣọ́ ọ̀wọ́n ẹnu ààlà tó ní àlàáfíà láti lè jẹ́ kí ọ̀rẹ́ yẹn kó bí dáadáa eléyìí ló máa jẹ́ ká máa ṣàlàyé fúnra wa báwo gan-an la ṣe lè ṣe ọ̀rẹ́ tó ṣe ń pé ó máa ní àlàáfíà ní ìmọ̀ àṣepọ̀ tó ṣe wípé a lè ṣe gbogbo àṣepọ̀ àbí ìbálò tó bá ti ṣe pé kò ní kún wa lọ́wọ́ láti lè ní ìdàgbàsókè nínú ìjọsìn wa nínú ẹ̀sìn wa àbí tí ò ní kún wa lọ́wọ́ lórí pápá wa nílé ayé irú àṣepọ̀ bẹ́ẹ̀ àṣepọ̀ tí ò ní àlàáfíà ni àṣepọ̀ tó ṣe pé kí ni ó ní ìpalára àṣepọ̀ tá wa ń sọ yìí nǹkan tó ṣe wípé ó gbọ́dọ̀ wáyé díẹ̀díẹ̀ ni lílè tó ṣe pé a máa fi ojúṣùnù kò wo báwo ni ìbálò wa bí ó ṣe ń lọ kí wá ni àwọn nǹkan tí ìmọ̀ọ́rú àṣepọ̀ tó jẹ́ kéèyàn dá sí kí ló kó sínú alákọ̀ọ́kọ́ òwúrọ̀ ni pé ìní àníyàn pẹ̀lú gbogbo àṣepọ̀ téèyàn bá fẹ́ ṣe kí àníyàn wa kó máa dá lórí pé látara pé bá ṣe fẹ́ bára wa lò à ń bára wa lò nítorí ti ọlọ́run ọba àti ti ànọ́bì sọ̀rọ̀ tó wá túmọ̀ sí nígbà tí gbogbo ìṣepọ̀ wa tá bá ti wá ń ṣe tó bá ti wá ń kúrò ní agbègbè yẹn ká ti mọ̀ pé àṣepọ̀ yẹn ó ti ní ìpalára bá ìbálò wa ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ni pé bá ṣe wá ń bára wa lò yẹn a gbọ́dọ̀ fi ọwọ́ kékeré mú ìjọsìn wa pàápàá wa nílé ayé àti àlàáfíà wa ilé ìkẹta ń bẹ ni pé àṣepọ̀ tá máa ní ó gbọ́dọ̀ jẹ́lè tó ṣe pé pẹ̀lú gbogbo ọ̀wọ́n ìṣẹ̀dá àgọ́ ṣe fẹ́ ṣèṣe nílé ayé bá ṣe fẹ́ lo ilé ayé wa ní ọ̀wọ́n òfin tá máa fi gbéra wa àti àwa tá bá fẹ́ ṣe àṣepọ̀ yẹn ọ̀wọ́n bá ṣe fẹ́ góyà bá ṣe fẹ́ lo ìṣẹ̀mí yẹn ọ̀wọ́n òfin tá gbé kalẹ̀ ó gbọ́dọ̀ jọra wọn ní bá ṣe jọ fẹ́ lo ìṣẹ̀mí wa òun náà ni pé àfojúsùn wa pàápàá wa nílé ayé ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa súnmọ́ra ìyẹn ni ìbálò wa lè ṣe ní àlàáfíà bákan náà ẹni tá bá fẹ́ bálò ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tó jẹ́ pé ó máa ní àlàáfíà nínú ẹ̀mí tó jẹ́ pé gbogbo èrò tóun bá ń rò èrò tó ṣe pé ó máa ní àlàáfíà ni kò kí ń ṣe èrò tó jẹ́ pé a máa ro ibi àbí láburú nípa ẹlòmíì máa sọ láburú àbí ibi nípa ẹlòmíì nítẹ̀síwájú náà ni pé gbogbo ẹni tá bá máa bá ní àṣepọ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé bá wa lò pẹ̀lú òótọ́ ọnú tí a lè jọ sọ òótọ́ fúnra wa tí a lè jọ ṣe dáadáa déédéé ní pẹ̀lú ara yálà ìgbà tájọ wà pọ̀ ni àbí ìgbà tájọ sípọ̀ bákan náà ni pé ẹni tó ṣe pé aṣọ ẹnu àlá wa tó mọ ṣe wa tó mọ eléyìí tá a fẹ́ tó mọ eléyìí tí eléyìí la fẹ́ tó dẹ̀ gbà fún wa bẹ́ẹ̀ irú èèyàn irú àṣepọ̀ yẹn ni èèyàn máa ń ṣe ohun yẹn ni ta fẹ́ bá ní àṣepọ̀ a gbọ́dọ̀ ṣọ́ èèyàn tó ṣe pé ọ̀rọ̀ ẹnu ẹ̀ á dọ́gba pẹ̀lú ìṣe ẹ̀ kò ní ṣe wípé ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ẹnu ọ̀tọ̀ ni ìṣe eléyìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ní àkóbá gidi gan kéèyàn bá rú èèyàn yẹn kéèyàn bá lò báwo ni a ṣe wá mọ ìgbà tó ṣe pé àṣepọ̀ wa pẹ̀lú ẹlòmíì ó jẹ́ ká rọra fi òpin sí alákọ̀ọ́kọ́ òun náà ni pé nígbà tí àṣepọ̀ yẹn tí ò bá ti ní ohun ọ̀rọ̀ mọ́ tí ò sí ohun ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí tí kò jẹ́ pé pàápàá àṣepọ̀ yẹn kò fẹ́ sí bẹ́ẹ̀ mọ́ bákan náà nígbà tó bá ṣe pé àṣepọ̀ wa ó ti di nǹkan jẹ́ pé ó ń kópa lára bá ìjọsìn wa ó ń kópa lára bá ẹ̀sìn wa ó ti ẹnu àlá wa wọ́n ti ń kọjẹ́ wọn ò dúró lé lórí mọ́ àti tó bá ti wá ń ṣe pé ipa ti wá ń di ìpàṣẹfẹ́ ni tó ti ń di pé eléyìí kò sọ eléyìí kò ṣe eléyìí bí báyìí ni kò ṣe rìn báyìí kákan nígbà tí àṣepọ̀ bá ti ń di pé ìtọrọ ẹni jẹ ó ti ń wọ̀ ọ́ irọ́ pípa ó ti ń wọ̀ ọ́ àti wọ́n ti ń fi ìyẹpẹrẹ ẹni wọ́n ti fi ń lọ́yàn gbogbo ìgbà yìí ó ti mẹ́tọ̀ kára fi irú àṣepọ̀ bẹ́ẹ̀ ká fi sílẹ̀ àbí ìgbà tí ìbáṣepọ̀ àbí ọ̀rẹ́ níní ó ti wá di nǹkan ṣe pé ó ti wá ń dàpá lára bá ìwà wa ó ti ń kó bá ìwà rẹ tani lọ́wọ́ ara pé ó ti wá di pé ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ọgbọ́n yìí sọ yìí ìmọ̀lára ẹni pípurọ́ ó ti ń wọnú ọ̀rẹ́ wa irú ọ̀rẹ́ yẹn ó ti tó àsìkò láti fi irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ sílẹ̀ àbí nígbà tó bá ti jẹ́ pé ọ̀rẹ́ níní ó ti wá ń dàpá lára bá wa bíi pé kí wọ́n máa borúkọ ènìyàn jẹ́ kọ́ máa dáadá parọ́ mọ́yàn kí wọ́n máa gbé àwọn ìròyìn tí ò láǹfààní nípa àyàn àbí kọ́ máa yẹpẹrẹ èèyàn àbí kọ́ máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àbùkù bí èébú ti eyan iru ore be o ti to ki eyan fi iru ore be na sile bakun yo nigbati ore ba dayan abi nigbati ore o fe gbe lowo owo kan dada ki eyan ma ronu dada ki eyan ma sise dada iru awon asiko yi o tin to ke eyan fi ore na sile eyan gbodo wa ma bira yin o mo bere yi nigbati eyan ba wa ninu ibasepo ohun na ni pe ibasepo yi se inu mi ti edo si se mo nri anfani ni be kini ipa ti asepo ti mo nse yi kilo ni lori mi kilo ni lori esi mi kilo ni lori papa mi kilo ni lori afojusun mi kilo ni lori alafia ara mi nigba ta ba ti wa nbere awon obere ti awon obere ba ti wa nja si ibere to na alafia iru ore be a ma se lo nigba to ba ti wa nja si pe idahun e ko na alafia iru ore be o to ki a fi sile ki olorun ba ko gbe eleti aso yi ni ijosin ko ma danu wa ni aya wa ko le ko ni haza wastaghfirullah عليهم ولكم سبحانك اللهم وبحمدك أنا أشهد أن لا إله إلا أنت ونستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته
1: فون ولا يلكون رأي هلقي أميرا سوري 08037118099 Tabi Communication Officer 08089485533 Esi le fi iran lowo yin ranse si apo ifowopamọ si yi ki eto yi le ma tesiwaju Bank Providence Bank Account Name Aluminum Radio Fund Account Number 96281150 Alhamdulillah Rabbil Alamin adupe lowo olanleko wa toni asi tun dupe lowo eyin olugbo wa ese ti en tete si wa ale ro pe eri eko kan tabi keji ko ninu idanleko toni o tun di ose to nbo lagbara olohun oba ki o ma ko atunri wa amen Titi di igba naa emi ni omo iya yin Samiat Usman Ayade emo ti won ki yin pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
2: Bank FM

ara eko gbogbo musulmi lakunrin ati lobirin e ba gbagbe eto pataki bayeto le muslim die musulmi ti ma gori afefe nile se bond fm 92.9 ni gbogbo ọjọ friday ọjọ jimọ laago marun irọle si aago marun abọ ibi ti awọn afa awọn ti wa nikalẹ loriko ọjọ kan pẹlu lati lẹyin mọsalasi nba bond fm central mosque yẹni ikeja gra ni biba labẹ ti fi mọ mu wa alhaji hasan adele babalẹdẹ 08038040 gbogbo mominis mominis ẹ ma jẹ agbagbe àmọ tàṣẹ tá a fi wà àlùjánà lórí tẹ́tọ̀ náà lè máa tẹ̀síwájú pẹ̀lú ìrànlọ́wọ́ owó látọ̀dọ̀ yín sílé ìfowópamọ́ mọ́ṣáláṣí wa stanley bank 0501297911 bẹ́ẹ̀ tún ni muslim ìdílé mùsùlùmí pẹ̀lú àtìlẹyìn olóòtú ọ̀rùn dín ní adédè.

0: الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
1: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
0: أولك يا مهين وبه نستعين.
1: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
0: الحمد لله رب العالمين.
1: الحمد لله رب العالمين.
0: ماذا أطيب مروا با
1: الحمد لله
0: أكي يا بطن يا
1: الله
0: أكبر وما تنشي تضيط أيه مكوكا وما تنشي أنبوى محمد إيكي سنبوى بطا بطا Adukai malam abahana. Ika Allah walalang kuma ba nabu wa Muhammad. Anabu tawalan suku imansi bibiye. Ini usimansi niyara nabu Muhammad. Kudu kali ini nabu ipe. Anibar nabu ba jim jom lufa majjom. Anibar nabu jim mumi lukusiru ma mumi. Anibar nabu jim woso lukusiru ma woso. Kutu jasi pa nabu wae. Kuni mungu jim mumi. Kuni jim bong jim jom. On jeti eni aba bi bi fere be lara awu fere ni be lo mu wa se be ibi ti fere be lara ni to ro ti bi bi Allah Muhammad
1: sallallahu
0: alaihi wasallam o na lo mu ka lu ku na se be bi eni ni yo ba ni lo do ku eni ori si se be lari ati to ku ati to mu be ni koko ada gan na nko atake Allah lo fe anabi wa Muhammad
1: sallallahu alaihi wasallam
0: Allah lo fe anabi wa Muhammad eh alaikum kelam alaikum kelam kuma ba nabi Muhammad
1: sallallahu alaihi wasallam
0: kuma galaba tuma tuma
1: Allah
0: barakatu
1: amin
0: abaa tuma tuma abaa sheikh Muhammad Mustafa Deni
1: radiyallahu ta'ala anhu
0: Abdul Qadir Allah wa sha alaikum kelam de fun
1: amin
0: baba ti ya tun ta wanja de Allah barakatu
1: amin
0: kuma wa fa kan ale gbe won de na lohun eh to ro ti me lo gun di odun ti baba ti lo won du o ta je lo ta de nbo ta je ji se lohun ka ti tun na ti lo
1: اللهم
0: اكرم امين طبعا فاضل الشيخ ادم عبد الله العلوي اللهم
1: صل
0: على سيدنا طبعا لجا بابا ولنجا سيوكو بابا وادي جنيكم اللهم باش لكم تعلكم جوا
1: امين
0: ربنا سبا قطا مثل بسم الله كل الله بابا فاضل مدير المركز
1: يا الله
0: طبعا مدير الشيخ محمد حبيب الله ادم عبد الله العلوي اللهم صل على النبي صلى الله
1: عليه
0: وسلم اللهم طول فلان جند البركه
1: امين
0: يوبي مو باي قال بركه ما تي بره
1: امين
0: كان ما دوكو فلان لي اوان تي وانا اللهم كبا سي بابا بابا غورا اللهم با سي به فانا بابا شيخ ابو يكين جي جي اللهم با سي به فانا
1: امين
0: بابا لاوني اللهم با سي به فانا اللهم نبي محمد ان جاز البويت يا دولم عليكم يدمو
1: امين
0: عليكم دبا فوا
1: امين
0: عليكم درا فوا
1: امين
0: اتاهو اتياو فلا هم تو دين شي Allah, Allah, Abdullah Mori Mori.
1: Amin.
0: Dunia bakale Allah ba se fun wa.
1: Amin.
0: Allah wa haula wa la quwwata
1: illa billah al ali azim.
0: Awa nibi asiko enati bibi Ahmed Muhammad
1: sallallahu alaihi
0: wasallam. Akofa ni jejo ni pa bibi e na jere to jele. To bi suratul fil. Ni ala mutara kayfa bahala rabbuka ya sahabil fil. Awa nibi Allah wa sha Ahmed Muhammad ni la.
1: Sallallahu alaihi wasallam.
0: Ìwọ̀n ńlá náà káfojú wo nínú atáwà yìí wọ́n a máa sẹ̀lẹ̀bẹ̀tì wọn kódà káwọn náà máa sẹ̀lẹ̀bẹ̀tì ara wọn. Ẹni tí èèyàn bá ṣe nǹkankan fún òlu ìmúsẹ̀ bóyá níbi àwọn eré ìdárayá àbí nǹkankan ìjọba sẹ̀lẹ̀bẹ̀tì wọn. Ẹlòmíì náà tó bá dé níbi ìdá tó nílé iṣẹ́ ńláńláńlá ara ni àṣẹlẹ̀ ìpọ̀n ilé ká máa sì wá fẹ́ tó náà bá wọn sí wa. Ìsàánú kí wọ́n tún mú ọjọ́ kan láti máa fi rántí ẹ̀yìn kò sí tó burú bẹ̀. Ẹni tí ìyẹn rántí ń gbogbo ìdàlà Nabi Muhammad. Gbogbo ẹni tó bá ka ètò jó òótọ́ níbi ìtàn. Wọ́n à Nabi Muhammad. Ìyá àmọ̀ pé ọlọ́run ọba ló gbé Nabi Muhammad kalẹ̀. Ẹni eré ni, ọ̀gá eré ni, ọkọ eré ni fáwọn ìyàwó ẹ̀. Ẹni eré ni nílùú kó tó jẹ́ Nabi. Ni wọ́n ti ń ka tèrè àtọ̀gbá eléyìí máa lóòótọ́ ntayi kọ́kọ́ fi mọ̀ ní ẹgbẹ́ ẹ̀mí ẹni tí yàn fọkàn tán ẹ sọ fún mi ta ló ṣe fọkàn tán mọ́ra ẹ̀ kò sí ẹni tẹ́gbẹ́ sọ mọ́ra ẹ̀ mọ́ra ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ó ti ń gbàǹda ẹ̀ ìgbà tó máa ń sẹkú tí ìṣe ẹ tó máa ṣe tó bẹ́ẹ̀ ṣe lòun mọ̀ ẹni tó ń bá sọ pé òkú fọkàn balẹ̀ sí inú ọ̀dà sí ẹtẹ́lẹ̀ àmọ́lùbọ́ muhammad tí wọ́n bá mú funfun lé lọ́wọ́ kò nípa ọ̀sọ́ ń gbà ibi tí wọ́n fi sí ilé tó di dúdú funfun náà ni ó da padà fún tọ́ wọ́n bá mú dúdú lé lọ́wọ́ kò ní ilé lógun lójú funfun ó sì máa da padà fún tọ́ rẹ̀ kó tó di àgbẹ̀dì ọlọ́run ti fún láwọn wáre àwọn ọ̀wà tó hàn fi ń bá yẹn ṣe lọ́ba tó ní ló ti fi tẹ ó ṣe ládarí ìlú ó ṣe ládarí ilé ó ṣe ń bàbá re ó ṣe ń ẹ̀yìn re ọ̀rẹ́ ẹ̀ lẹ́yìn sí ìyàwó kọ́kọ́ gbà fún tó nígbà tó ti ìkìlá dé lọ́nà ọmọ àláìka sí lẹ́yìn tọ́rẹ́ ìyàwó ẹ̀ tó sáré lọ́lé tí ìyàwó gbà fún ẹni tó tún gbà fún ṣe kejì òun náà lọ̀rẹ́ òun ni sẹ́yìn abúwákẹ́ nínú tó sì ń kọ́kọ́ ráṣírí èèyàn tí ó fihàn ṣe ẹ̀sìn lọ̀rẹ́ wa gbogbo aláṣùmá tí olóńgbà ẹlòmíì òní kò mọ̀ pé òun ti dẹni ibi wọ́n ti gbé wà á fi lágbájá wọlé wọ̀de ìyẹn méjèèjì òwò àdéta wà sọ pé àmì kò máa ń ṣèyàn rè bó bá sọ wẹ́ lọ́dọ̀ àwọn nílà káì wọ́n á ti bá gbé ṣe ikú lórí mímu lágbájá ìyẹ̀dẹ̀ náà mọ̀ mọ́ kò ní kò sùn wọ́n jọ pààrọ̀ ọjọ́ ń wọṣọ kan náà ni ọjọ́ ń ṣe gbà ni tí ò ní mọ̀ pé òun mọ̀ fóun gba tọ̀rẹ́ òun jẹ́ kò mọ̀ pé tara tòun gangan fún ara ẹ̀ ló ti bàjẹ́ aya máa rogbò báyìí báyìí ló sanpa ọ̀rẹ́ táwọn náà bá ba tọ̀rẹ́ kí ló máa sanpa wa àwọn gbogbo ọ̀rọ̀ tó ń pè ní àfọkàntán gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́ ọba ti fún ahmed wa muhammad gbogbo ọ̀rọ̀ yìí táwọn afọ wa ti ké tipẹ́tipẹ́ ọdún ké tipẹ́tipẹ́ tó bá kà á tó bá àmẹ́lẹ́lẹ́yìn gbogbo ẹ̀ láti fi yí làwọn àgbàlagbà làwọn bá sọ pé ìró oyún náà mọ
1: ó pọ̀
0: ọdún dẹ́mi kan ẹ̀ lè sọ ìró oyún náà mọ ó pọ̀ ọdún dẹ́mi kan lè sọ ìjọ ká sọ di ìyẹ̀fà wọn tó ń fẹ́ máa mọ̀ tọ́ra ha.
1: Aláhùnmá yá rárá bí sọ́dé àlámọ̀ àmàdé wà bẹ́ẹ̀ yìí dáadáa sí nàbí mọ̀-àmàdé.
0: Wọ́n ti wo gbogbo ẹ̀ lọ́tún lóṣù wọn ó jẹ́ ẹjẹ́ kàn fún àyè ẹ̀ náà lẹ́nu kan lọ́dọ̀ àwa yorùbá táwọn fi gbogbo ìròyìn ẹ̀ pọ̀ gan ìròyìn ẹ̀ pọ̀ nínú ìròyìn ìròyìn ìgbà tó ń jà ó wà mẹ́ẹ̀ ẹlòmíì kò ní mú nǹkan kan ìjà tó ti lọ ìjà tẹ ẹ̀ mọ̀ yìí ẹ̀wọ́n ló jà ọmọ àwọn bí adamu wọ́n kì í ràn gbogbo ẹ tó bá sórí tí o ṣe lè kékeré mọ́tò tó bá rìn tó mọ́tò tó mọ́tò gbà ló bẹ́ẹ̀ sìn tó bá máa rìn láti fún 5 hours bí tí ìrìn sáà kò lè kó kúmọ̀ àbújá lọ wọ́n fún àwọn ọba náà láti já ẹyọ máa dà kọjú sí wọn ó yá ìwọ náà bá wọn jà wọn pa yín ó lè ní ẹ̀ pa wọn táwọn kan bá wá tú sí wọn wá yọ ibi ẹmọ bá ti ń gbé fídíò lórí íńtánẹ́ẹ̀tì káàkiri ibi tí wọ́n ti ń bá wọn jà kọ́ ibi tó ti pa àlòkò ibi tó ti pa kọ́ọ̀kọ́ ẹ̀yin náà má kàá ọ̀gbẹ́ ẹ̀pá wọn ni wọn máa ń mú ní gbogbo ní orí ilẹ̀ kàmá ṣàlàyé fáwọn lásìkò torí kò gbé káwọn kan gbóde lórí sìn tó fi ń takò àbẹ́ muhammad àwọn àbáwọn tó lórí sọlẹ́sì náà àbí kẹ́ẹ̀lì kan máa dàwọn lágbára àmì ìbò ìkàwọn ẹjọ́ gbẹ̀jà àbí kan máa ti gbogbo àsìkò yìí ní táwọn máa fi ṣe torí àbẹ́ muhammad ọ̀rọ̀ yẹn ti máa ń pẹ́ nǹkan mí sọ báwọn ní gbogbo àwọn nǹkan mí tó ṣe yí pé lẹ́nu kálukú náà wọ́n fẹ́ pé àwọn nǹkan kan wà tó ṣe yí pé bọ̀ọ̀yìfù gbolẹ̀ àlẹ́ ìpadà bí lè gbà wá ẹgbẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní tó bá ti ta pàlùkù á ní ẹ̀ka máa yọ ọ́dẹ́gbẹ́ kan mọ̀mọ́bọ̀ mọ̀mọ́fẹ́ tó bá wù kó gbà wá gbogbo tó kò ṣe pé wọ́n ń gbà mọ̀ ń gbà pẹ̀lú làákàyè ni gbogbo àsìkò yìí ọ̀rọ̀ àbẹ́ muhammad ni èdè ni ẹ̀la máa fẹ́ pé aláhùnmọ̀ ẹ̀ àrọ̀ bí sọ̀rọ̀ aláhùnmọ̀ ẹ̀ sọ̀fẹ́ yìí ni fàdà sí sọ́fẹ́ yìí muhammad ẹ̀ á sin.

ọdún mẹ́ta yìí nǹkan mẹ́ta yìí nìyẹn ọkùn fẹ́ gbọ́ mẹ́ta yìí nìyẹn tó fi ya ìkùránì ló fi rìn rẹ̀ nínú ẹ̀wájú rẹ̀ nísìn orílẹ̀-èdè ìjìnlẹ̀ lárúbá àwọn tọ́lọ̀ oníkọ́ tún mọ̀ dáadáa kẹkẹ láfíríkà nígbà mẹ́ta yìí jẹ owó wà ẹlòmíì kò àdúrà mẹ́ta yìí tó ayé ìkùránì tó wà níbẹ̀ náà ló fi ń ṣàdúrà wọ́n fi ń pè mẹ́ta ní ìfẹ́ gbà lọ́wọ́ nìkan sọ́wọ́ nìkan bọ́ọ̀sì táà nílò ní mọ́kà tó fi ń gbìyàn káàkiri wọ́n fi ń pè ní mẹ́tù nígbà fi ń gbìyàn káàkiri tó mẹ́ta yìí táwọn ó gbà látọ̀rọ̀ ẹni lé kò yí eré ju mẹ́ta yìí fún un ibi káwé ní kọ́tẹ́ tẹ́lẹ̀ bá fún abúlé láti gbé àwọn ọ̀fà kò ní jẹ fún un. ó wà lọ́wọ́ kura hàn táwọn kan fi tọ́ fi rí iṣẹ́ ẹ̀sìn jẹ́ àwọn kan lọ́nu gbogbo àwọn báyìí máa wọ náà ó lè ní bàbá tòun náà máa wọ náà bàbá tiẹ̀ ní òun wọnú bàbá àti wa kò ní wọ iná kankan torí pọ́lọ̀ ní sọ́nà ọ̀kọ́ àti balẹ̀ ní ìhàn yìí nínú onábẹ̀rẹ̀ rẹ̀ àwọn tí wọ́n gba kọ̀kọ̀ gbọ́ ohun tí wọ́n síta ọlọ́run ò ṣe é rí ìkànnì yẹn àtàwọn báńkì rán ọlọ́run ọba yìí nínú da tó fún ọwọ́ ná òbíjà sí pé tó bá ń sin lọ́run tó bá gbé ní sàrà iṣẹ́ ìmọ̀ máa wọlé tí wọ́n bá ń ṣe sàrà tó bá gbé àṣìṣe lọ́run tó kírun tó ń dáhùn ní sàrà yìí ló ń tètè débi tó yẹ kó lọ ó pọ̀ ká fẹ́ ṣàlàyé fáwọn ẹ̀ ẹ̀rọ lèmi ọwọ́ nílà ẹlòmíì wà kò ní di àdéhùn lọ́wọ́ ní òṣèlú etí ẹ̀ náà ẹlòmíì ó mú èèyàn fi lọ́kàn balẹ̀ ọlọ́run máa ń fi òun náà lọ́kàn balẹ̀ ẹlòmíì mọ̀ ó mú èèyàn fi lọ́kàn balẹ̀ tí ó rò ń tàn lẹ́pa tí ọmọ bàbá kí ẹ ní lọ́kàn balẹ̀ sí láti jẹ ẹ bá lè sí ní máa lọ ọlọ́run bá mú òun náà gbogbo tó náà bá yọkùn rẹ sí ọlọ́run má gba ń tàn mọ́ gbogbo táwọn ẹbí wọn tó mú àwọn ó pọ̀ mọ́ àtẹ́tù mú àwọn náà kúrò àtàwọn àdìsí tó ṣe ń gbọ́ sétí torí mi ò ṣe ń gbọ́ sétí ó dẹ̀ jẹ́ aṣọ kékeré kan ẹni nínú òkun ni ó pe ìsìlámù mẹ́rin tẹ́ríkù ó pọn láyà ni inú kí ìsìlámù yẹn dá ìsìlámù lágbájá yìí máa dá òṣèlú ti di màmí tẹ́ríkù ó ohun tí ó kàn kó máa dá sí ẹ̀wọ́ gbogbo ọ̀rọ̀ má dà sí ó lè gbé ẹ lọ́wọ́ má dà sí wọ́n lè fún ẹlẹ́pẹ̀ tó ní bọ́ńbẹ̀ kò pẹ́ ẹ̀ kò pẹ́ ẹgbẹ́ tí anẹ́gbẹ̀ẹ́ ti ní ilé ọ̀sán ìbẹ̀rẹ̀ tí máa rẹ̀ lómi àwọn àtọ̀ntọ́ ṣe àti ìdúgbà àbúkẹ́ nígbà máa ń tọ̀rọ̀ lẹ́yìn bí àti ẹ̀ńtẹ̀ ní gidi òní máa blọ́ọ̀kì àyàfi tó bá ní mẹ́sẹ̀jì kì lẹ́nu ẹlẹ́ni tí ó kàn wá sí ẹ̀ tààrẹ̀ ẹ̀ wà ń bẹ̀rẹ̀ fẹ́ẹ́ gbogbo ọba ń ṣe ní lórí social media ẹlòmíì wà ní wọ́n tà fún lọ tà fún mọ́ kì í dìrọ̀ lẹ́nu ilé náà kò kí ń ṣe lè rán ẹ tó ń dá ìtẹ́lẹ̀ lómi inú ilé ìdìkọ́ lọ́wọ́ gbọ́dọ̀ pa èrè ilé fẹ́rẹ̀ èrè kò àwọn abọ́ torí kì í ẹ̀jẹ̀ nítòtò wà lárẹ̀ pé àwọn ma ṣe pé báwọn èèyàn kí wọn máa bú ọba kí lọ bá ṣe fún un ẹ ò rí yàn tó mọ amáyẹmí ní ìyẹn kò ní ní èèyàn rẹ nílé o kó máa bọ ètò tóbi kò ní ní èèyàn gíga nínú rẹ àbíkó tí àwọn tóbi náà jà kó wọn àfi ṣé ẹni gángan pèjì àti pẹǹtó ga náà ní ìmọ̀ ara àfi tó bá jẹ́ mọ àdé mo pàdé ọba ọba wa níbi gbèsè ń forí ẹ máa ládàá mọ láàyè ọ̀tọ̀ wọ́n ṣe gbogbo báyìí nínú ọba dùn mo bẹ̀rẹ̀ wọ́n bá ọ̀nàrin máa ń fún òkè ọba yìí wọ́n fà nígbà ìfọ́n fọ́ pa nígbà àràfọ́ fún ọba àgbà ní kílódé èyí ní kọ́ bẹ́ẹ̀ tó ní láti fẹ́ kílódé ní ìlú fún èyí fún ọba ọba anáre ni àfà nínú ọba ọba nígbà àràfà yìí tí wọ́n nù òfò orí jùlú gbèsè ọlọ́mọdé ọmọ àpàrà sí làwọn náà ń kí ilẹ̀ rẹ gbogbo líla títà sí gbogbo bá ń ké níbi àdúrà táwà bẹ́ẹ̀ náà lọ́wọ́ ń bá wa ṣe pò wá ẹlòmí àmìlì kankan kan wá ní kíní kan ni wọn kíní kan ni wọn kíní kan ṣé wọ lọ lọ́hùn àmẹ́bí tọ́lọ̀ wọn sí wa ọlọ́run sọ gbọ́n náà kàn ń fi láǹfà àléjì tó ń sọ sí àmì máa lọ sáwọn èèyàn èyí tá a wí fún ẹ ni kí wọ́n sọ fún gbogbo ayé olóyè ti gbàgbé ní gbígbàgbà ó ní gbogbo ẹ tó bá ń bú ọba ó ní àárín ìlú pàùtọ ó ní torí pé ọlọ́run ló kúrò lọ́sẹ̀ tí wọ́n ti gbà.

0: ìpèsè ìrún Magrib ní ẹtẹ́ tí sí yẹn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ kí a tara ṣàṣà dìde nílẹ̀ lọ sí mọ́ṣáláṣí darapọ̀ mọ́ jọ̀mọ́ láti kí ìrún Magrib náà ìrún jọ̀mọ́ ní kíkí lọ́lá ju ìrún àdákí lọ ó sì dára kí a kí ní àsìkò rẹ̀ kí ọlọ́run gbà ní ìjọsìn fún wa Àmì ẹ̀rọ Ọlọ́run ba tó fi ìpèsè ìrún náà sọrí àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n ti papòdà kí ọlọ́run san ní ẹ̀san rere àlékún árísìkí àti àlùbáríkà lórí iṣẹ́ rẹ̀ ládá tí ń bẹ nínú ìpèsè ìrún náà kí ọlọ́run fi ṣe okùnfà àlékún àforíjì ìkẹ́ àti ìyọnu rẹ̀ fún àwọn òbí méjèèjì náà kí ọlọ́run sì fi wọ́n sí àlùjọ́nà firdaus lálìkìyámọ̀ aláhùmọ̀ àmì wàjẹsáhùn bí mọ̀ sọ bàrún جنات وعريرا
1: اللهم أجرنا من النار اللهم أجرنا من خزي النار اللهم أجرنا من كل عمل يقربنا إلى النار اللهم أدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار
2: Band FM

0: gẹ́gẹ́ lago méje alẹ́lù ẹ̀kalẹ́ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyìn láti lè ṣe bond fm 92.9 ẹ̀ka ti rédíò nàìjíríà táwà nílùú onígbòǹgbò fauzia sàlàkọ́ sọ́ni lóníròyìn yín àmọ́ ṣáájú àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún àjọ laspa mú ìpolongo lọ sí ìjọba ìdàgbàsókè ìkòròdú west lcda iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ ṣìkún mú ọmọ ọdún mẹ́tàdínlógún kan tó fẹ̀sùn kàn pé ó fi ipá bá ọmọ ọdún mẹ́ta lò nílùú ṣákí alákòóso fún ọ̀rọ̀ àti ìdánilẹ́kọ̀ọ́ nílùú ó rọ àwọn iléeṣẹ́ oníròyìn láti kówó lé ètò irinṣẹ́ ìgbàlódé ti díjítà láti lè gbégi dínà àṣìlò ai pope leo kẹrìnlá ṣe ìkìlọ̀ láti má pàdánù ìwà ọmọlúàbí nítorí ìlànà artificial intelligence ìyẹn ai lásìkò tó ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè france wàyíyo ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́ àjọ lagos state parking authority laspa ti tẹ̀síwájú ètò ìdánilẹ́kọ̀ọ́ àti ìlanilọ́yẹ̀ wọn fún àwọn aráàlú lórí mímọ páàkì àwọn ọkọ̀ wọn dáadáa àti sáwọn àyè tí wọ́n ti làálẹ̀ fún pápáàkì ọkọ̀ ìwọ́de ìpolongo náà wáyé ní ìjọba ìdàgbàsókè ìkòròdú west lcda níbi tí wọ́n ti gba àwọn aráàlú lámọ̀ràn láti mójútó gbígbé ọkọ̀ wọn sáwọn àyè tó dáa pàápàá láwọn àyè tí àjọ laspa ti là kalẹ̀ kí lílọ bíbọ̀ ọkọ̀ lè máa lọ gerege gẹ́gẹ́ bí àlàálẹ̀ àti òpin ìpinnu ìjọba ìpínlẹ̀ èkó eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ fún àwùjọ tó lálàáfíà gíwá àjọ laspa ti abilékọ adébísí adélabú ṣojú ẹ̀ níbi ìpè ìpolongo ọ̀hún ló léwájú ètò ọ̀hún pẹ̀lú ọ̀gbẹ́ni dean sanwó-ọlá tí wọ́n jẹ́ olùbánidámọ̀ràn fún gómìnà lórí àjọ laspa wọ́n ní lájorí ìpolongo ọ̀hún ni láti lè jẹ́ kí àwọn aráàlú ní òye àwọn ètò àti àlàálẹ̀ tí àjọ laspa fẹ́ bẹ̀rẹ̀ ní ṣíṣe kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún kí wọ́n lè lóye nípa bí wọ́n ṣe máa ṣe láláì ní ìdàrúdàpọ̀ nílùú abilékọ ọlábísí ní àjọ laspa ti ṣetán láti kọ́ ọmọ olùbọ́pọ̀ ṣiṣẹ́ pẹ̀lú gbogbo àwọn tọ́rọ̀ kàn nípa ọ̀nà ètò ìgbòkègbodò ọkọ̀ fún àṣeyọrí iṣẹ́ wọn àti ìtẹ̀síwájú ìpínlẹ̀ èkó àwọn òṣìṣẹ́ ìjọba ìkòròdú wells lcda ni wọ́n jọ kọ́wọ́rìn ṣe iṣẹ́ ìpolongo ọ̀hún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ní ẹ̀ka tó ń tọ́jú àwọn ìṣẹ̀lẹ̀ iná tó bá ṣẹlẹ̀ sí pàápàá tí iná jó ní ilé ìwòsàn orthopedic ti pèpè fún ìfọwọ́sowọ́pọ̀ láti ṣe ìtọ́jú àwọn tó ní ìpèníjà egungun eléyìí tí wọ́n jẹ́ aláìsàn ìpè yìí jáde nínú ètò kan tó ń pè ní 47th annual scientific conference of the national orthopedic hospital tó wáyé nílùú igbóbì nínú ọ̀rọ̀ tiẹ̀ níbi àpérò ọ̀hún dókítà wakil lawal tí ó ṣojú olórí lẹ́ka ìtọ́jú nílé ìwòsàn náà ìyẹn dókítà francis nwachukwu ní iṣẹ́ ìtọ́jú tí wọ́n bá jó ènìyàn ó yàtọ̀ sí bó ṣe ti ń ṣe tẹ́lẹ̀ rí látàrí àwọn ìmọ̀ àti ìlànà ìgbàlódé tó tún ti ń ṣúyọ lágbàńlá ayé nínú ọ̀rọ̀ tirẹ̀ oníṣẹ́ abẹ kan dókítà adédàmọ́lá dàdá ni lẹ́yìn iṣẹ́ abẹ fún àwọn aláìsàn yìí ìtọ́jú náà kò tí ì tán síbẹ̀ dókítà ayọ̀dé nínú ọ̀rọ̀ tirẹ̀ tó wá láti uch ìbàdàn ó rawọ́ ẹ̀bẹ̀ sáwọn aráàlú láti mú ìtọ́jú àwọn tí iná bá jó lára ní ọ̀kúnkúndùn káwọn aráàlú sì gbìyànjú kán má máa fi bọ́tà ìfọyín tàbí epo máa pa ibi tí ó bá jóná náà nítorí pé ó léwu tó pọ̀ àwùṣẹ ti ìlú onígbòǹgbò ọba olúwa ṣẹ́gun adéyẹmí àjàsá ti fi àìdùnnú wọn hàn sí bí afẹ́fẹ́ gáàsì ìdáná ti ṣe túbọ̀ ń wọn sí ní ìpínlẹ̀ èkó àti káàkiri orílẹ̀-èdè yìí wọ́n sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ń fi èsì sí ìjábọ̀ kan tó wáyé eléyìí tí wọ́n ti ìjábọ̀ náà ti ń ṣàlàyé bí afẹ́fẹ́ gáàsì ìdáná ti ṣe ń lọ gbówó lérí sí ní gbogbo ìgbà ìjábọ̀ náà ṣàlàyé wípé kílò gáàsì afẹ́fẹ́ ìdáná kan tó wà láti ẹgbẹ̀rún kan náírà ó ti lọ títí di ẹgbẹ̀rún kan lé ní irinwó àti àádọ́ta náírà ìyẹn láti 1000 naira sí 1450 naira nígbàtí àwọn tí wọ́n ń tun ta náà sì ń tà ní ẹgbẹ̀rún méjì dín ní ìgbà náírà ìyẹn 1000 naira sí ẹgbẹ̀rún méjì náírà 2000 naira ọba olùṣègùn àjàsá wá ní ìgbésẹ̀ yìí ó ń túbọ̀ mú ìnira bá àwọn aráàlú ni wọ́n ní àwọn ìyọlọ́mọ ẹbí àwọn gangan pàápàá ni wọ́n ní ìdojúkọ ìpèníjà yìí púpọ̀ jù nítorí pé lílo afẹ́fẹ́ ìdáná gáàsì ó ti wá di ohun tí kò rọrùn mọ́ fún àwọn aráàlú nídìí èyí ìjọba àtàwọn àjọ tọ́rọ̀ náà kàn gbọ̀ngàn wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ akin ní kíákíá láti ṣe iṣẹ́ ìwádìí ohun tó ṣokùnfà àwọn gbogbo afẹ́fẹ́ gáàsì ìdáná yìí nítorí tí kò bá nídìí obìnrin kì í jẹ́ kú mọ́lú kí wọ́n sì wọ́rọ̀kọ̀ fi ṣàdá lórí ẹ̀ ti afefe gas idana le wa ni arowo to awon araalu lalai won gogo rara won gbo suba sadakata fun awon araalu fun suru ati ifarada won won wa ro awon ti won ta afefe gas idana no lati ma dekun mi ma yan awon araalu je ki ijoba si wa nkan se si owo gogo ohun lakoto oro won won ni ironu ati igbese aye to ni itumo fun awon araalu je ohun to mumu lokan aya won ti o si je ohun to je awon logun agbarijọpọ awọn chief imam ati ulamau to wa ni ipinle eko ti ro awọn mo orile ede yi lati ri daju pe won kopa ninu eso idibo ọdun 2027 ki won si lo dibo lasiko etibo ba to ki won si be ọlọrun pẹlu adua bi won se nse igbese lati lo dibo gẹ bi ofin orile ede yi se fun won ni eto lati dibo yan enikeni to ba won oro amọran yi waye nibi asekagba eto akanse adua ele ti won gbe kale lati ra wo ebe si olorun fun aseyori eto idibo odun 2027 to nbo lona ele ti won gbe kale pelu ajo Lagos State Council of Imams to waye ni ipinle Eko lara awon ibere adua ti won gbe siwaju olorun ohun na ni fun tijabe olubori are Bola Ahmed Tinubu fun sa ele keji ati ijabe olubori igbakeji gomina ipinle Eko bayi dokita Obafemi Hamzat gege bi gomina ipinle Eko ati gbogbo awon ondije dupo labe egbe oselu APC awon imam lati ekun ikeja ikorodu agbadariji ati epe nko fi kon awon oloye onifila funfun lopoju pese sibi eto ohun eje agbon chief imam of Lagos state sheikh sulaiman abunola salaye pe eto na ni lati tun wa mu ko awon muslimi ki won ta won ni kiji nipa bibe olohun lore kore papa lori aseyori eto idibo odun to nbo hun ko le lo ni rowo rese pelu alaafia fun araalu eja gbon
1: sugbon oni anjaso mo pa gbogbo ko ma se pa gbogbo ise awa musuru ni lo to ka wa jaje lati pe idibo oju ise wa na ni ka lo idibo pe ni ta ba fe mo so awon opo mi ti fi mo mo ati ti lo pa obe ta idibo ta wo ibi to ba ni ma ta idibo ni
0: ninu wa si tire to waye nbe iyen mufassir imam shakiruddin gafar won ni awon olori elesin ati awujo muslimi ni won ni oju se lati se to ba ti di oro isakoso ilu ati eto oselu papa ni de yi won godo se oju se won botito ati botije nitori won ni ni ife ilu eni apapon igbagbo ti ko se sankodi ni alaga igbimo eto akanse adua ohun imam abdulbari yusuf afini ni ifokanbalẹ ati alaafia orile ede yi ki eto idibo to bere lasiko eto idibo ati leyin eto idibo ni ohun to sokunfa eto akanse adua ohun iroyin agbaye le n gbo lati ile ise bond fm 92.9

Biscop n tẹsiwaju o ba se soro lowo yi iko Italy pelu Belgium na ni won wa ko laarin seju 16 kana Turkey ati France wa nbe won wa ko bayi bayi Belgium pelu Netherlands ti pari ti won Belgium ji age bi oruko won Netherlands lu won le kan si odo dai te bi n pa lowo anle won gba lejo Ukraine ni ti group B, league B, group 4 Holland ati Bosnia na wa ko iseju 17 ti won bẹ́ẹ̀ ni Washington ọ̀bìn odo ní pẹ̀lú Romania náà nǹkan ó ti di 1-0 báyìí sọ̀rọ̀ lọ́wọ́ yìí Sweden ló ń lu Romania lẹ́ẹ̀kan sí odo wọ́n lérò pé ara ilé náà ti gbáradì sílẹ̀ torí pé ìbéèrè máa jẹyọ lọ́kọ̀ọ̀kan ìjèjì lénìí kò sáǹfààní láti jíwèwé o íbítì àwọn ti faraó náà nìyẹn agbọ́njẹ ṣe bẹ̀rẹ̀ tí mo báyìí báyìí ni àwọn àti Angola ń wà kò 0-0 náà ṣe mí the AFCON Nations Qualifier báyìí ní ti group B Malawi ti ṣe kíní ẹ̀ fún ikọ̀ South Sudan méjì sí ẹyọkan ló yọrí sí o Libya náà lu Somalia ní méjì sí ẹyọkan Burkina Faso ṣe bẹ̀rẹ̀ ní àwọn àti Benin wọ́n wà kò lọ́wọ́ òmìnir òdo náà ṣùgbọ́n báyìí Ṣé àní ń bẹ̀ Togo pẹ̀lú Burundi wọ́n ti gbá tán ẹ̀kan sódò ló yọrí sí Nàìjíríà ti gbìnà yára ní pápápá ó lu Zambia lọ́wọ́ ní ẹ̀kan sí odo AFCON qualifier Mozambique pẹ̀lú Senegal wọ́n ta ọ̀mì kọ̀ọ̀kan lọ́wọ́ Ghana náà ń lu ó ti fìyà jẹ Ethiopia ní ẹ̀kan sí odo Rwanda nǹkan ṣe lórí wáyé di Libya ní mẹ́ta sí ẹ̀kan Mali pẹ̀lú Cape Verde ti bẹ̀rẹ̀ 0-0 náà ló ṣùgbọ́n o Tanzania nǹkan pẹ̀lú Guinea Republic Guinea Bissau méjì sódò ní Guinea máa fi lu Tanzania Ìyá yóò wá pọ̀ lápọ̀jù ẹ̀jẹ̀ ń dé orílẹ̀-èdè tiwa gangan bíi torí pé Nàìjíríà tẹnitẹni tẹ̀kí sáà ń ta àtàn ìfẹsọ̀nsẹ̀ tiwa gan láàrin àwọ̀ àti Madagascar kí lè yọrí sí kì í ṣe ìbéèrè o méjì sẹ́yọ kan náà la fi lù wọ́n pé Guinea gbà tó ń lu Tanzania ní méjì sódò wọn náà gbìyànjú ajá wọn ń tàn mọ́ kò tẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò fẹ́ kórí bẹ́ẹ̀ pé méjì sẹ́yọ kan bí ti báwo ó ti kéré jù yẹ ká lù wọ́n lálùbodè ni ibo ni ìfẹsọ̀sọ̀ yẹn ti wáyé méjì sẹ́yọ kan tá a fi lu ikọ̀ Madagascar tí wọ́n gbà lálejò gbogbo ẹ lọ ìbíjìnlẹ̀ náà bìjá sí torí pé àmì mẹ́ta náà ló yọrí sí AFCON African Cup of Nations ìpele àti qualify síbẹ̀ náà ni o group wo la wà group L ni

ẹjẹ bí n tó ṣe bí ọ̀rọ̀ gangan lénìí bó ṣe jáde ìrọ̀lẹ́ ìtẹ́yí ni ikọ̀ man city wọ́n fojú balẹ̀ ẹjọ́ láìpẹ́ láì jìnà torí pé ẹ̀sùn tó wà nílẹ̀ tipẹ́tipẹ́ ó padà ṣe mọ́ wọn lórí yẹ́sùn owó gangan ni lórí èdè gẹ̀ẹ́sì ọ̀rọ̀ yìí ti wà nílẹ̀ láti jọ gbọ́ ohun ní báyìí wọn ni wọ́n jẹ̀bi ẹ̀sùn náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n sọ pé àwọn jẹ̀bi ní báyìí kọ́ wọ́n ti ṣe ìwádìí wọ́n sì ti fìdí ẹ̀ náà múlẹ̀ pé sẹ́ ikọ̀ man city wọ́n jẹ̀bi ẹ̀sùn tó wà nílẹ̀ yìí wọ́n ní ìjìyà ẹ̀sùn tó wà nílẹ̀ fún ikọ̀ man city lóòótọ́ kò sí ikọ̀ náà tó wà ní ilẹ̀ gẹ̀ẹ́sì tí ò ní tiẹ̀ ń pamọ́ wọ́n lè má ti ṣìgbàwò ni ní ti man city báyìí wọ́n ní ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n náà ni wọ́n pè ní 115 charges nítorí ilẹ̀ gẹ̀ẹ́sì ní ìtò ìnáwó pé ó ti pẹ́ tí wọ́n ti ń ṣèwádìí náà ṣùgbọ́n mọ̀ pé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ náà ni akọ́nimọ̀gbà wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tóun náà lò tó fi sáko nbẹ̀ ta mọ̀ sí Pep Guardiola. Guardiola kò mẹ́ẹ̀ torí pé ó ti sọ àsọyé pọ̀ pẹ̀lú bàbá olówó Man City látàrí wípé ó ti mọ̀ wípé England wọn ò ní fojú fo ẹ̀ṣẹ̀ náà bí ti wọn mọ wọn sì máa ṣígbáwò wọn láìpẹ́ láì jìnà kó tó kò ń bẹ́ẹ̀. Ó ti di bàbá olówó sọ̀rọ̀ ni pẹ́sẹ̀ kí wọ́n má jẹ́ kí wọ́n fi dúdú pé funfun fóun pẹ́sẹ̀ ó bá ṣe rí kí wọ́n làáhùn un ni pé làáhùn báyìí ni pàtàkì ló ti fẹ́ ó sì sọ ọ̀rọ̀ náà lásọyé pẹ̀lú bàbá olówó Man City nígbà tó wọ́n sọ pọ̀ nǹkan kí wọ́n wí ó ní pé àwọn jẹ̀bi ẹ̀sùn náà ṣùgbọ́n ìdájọ́ tó máa wà fún ikọ̀ Man City làwọn ò mọ̀ láàrin bàbá olówó Man City àti Pep Guardiola tó ti kókó ń bẹ̀. Ọ̀pọ̀ sọ pé ẹ lọ faransé mi ni kò yẹ kó kúrò kíní kan ẹ kúgbà tó náà fẹ́ lọ ó bẹ̀rẹ̀ sí ní sunkún ẹkú tó ń sun tí ẹ lóye ó mọ ìjìyà tó wà níbẹ̀ kíní ká ti wá gbọ́ pé Pep Guardiola bó ṣe lórúkọ tó bó ṣe dáa tó làmìlaka nílẹ̀ gẹ̀ẹ́sì bó ṣe fi ìtàn balẹ̀ nínú ìtàn eré fútbọ́ọ̀lù ká gbọ́ pé wọ́n ṣí gbálé wọn lórí ẹ̀sùn tí wọ́n jẹ náà tó sì yẹ pé ìjìyà ẹ̀ ó le bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Lákọ̀ọ́kọ́ náà tó bá ṣe irú ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn tó bá rí pé wọ́n bá dájọ́ náà tán bẹ́ẹ̀ ṣe mọ̀ ni pé tí mo kà ni pé wọ́n yọ nínú àmì wọn bó ṣe pàwọn ló wà lókè tété lórí àkàsọ ni wọ́n wà bí wá bí 50 points ni wọ́n ṣeéṣe ó ṣe kó wọn yọ bí wá bí 20 points àbí 15 points torí pé ìjìyà náà pọ̀ wọ́n sì sanwó tanràn nínú ẹ̀. Wọ́n wò ṣe fún wọn nìyẹn o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n lè yọ jù bẹ́ẹ̀ lọ kó yọ bí 30 points nínú àmì wọn mélòó ló wá kù tó túmọ̀ sí pé wọ́n máa relegate nìyẹn wọ́n sì sanwó àlọ́ ṣe máa rí ṣùgbọ́n ní báyìí Adès ò béèrè kó tó kò nínú ikọ̀ Chelsea bákan náà Enzo Maresca akọ́nìwọ́n àwọn tẹ́lẹ̀ inú tiẹ̀ náà kò béèrè ẹnu ìfúró bí kò Chelsea ló jẹ́ pé inú Chelsea ń dùn báyìí báyìí nígbà tó ń gbọ́ pé ìjìyà máa wá fún ikọ̀ Man City lápapọ̀. Kò bẹ́ẹ̀ pọ́n dàbí pé bíi a pẹ̀ lórí mi torí pé bẹ́ẹ̀ kọ́ ni eṣeéṣe abáni níbi ibẹ̀ yẹn lórí àkàsọ̀ nílẹ̀ Nàìjíríà ń bí ní ti wáfù bí ikọ̀ Nàìjíríà wọ́n fakọyọ nínú ìfẹsọ̀sẹ̀ mẹ́rin tí wọ́n ti gbá bẹ́ẹ̀ ni wọ́n já olúborí mẹ́rin bẹ́ẹ̀ ni wọ́n gbá òmìnbí tí wọ́n mọ́ góò mẹ́rin ni wọ́n nílẹ̀ àmì mẹ́rin ni wọ́n nílẹ̀ góò mọ́kànlá bẹ́ẹ̀ ni wọ́n sì ní àmì méjì láọ̀tọ̀ọ̀tọ̀. Sáàni àní ń bẹ̀ jẹ́ ǹdẹ́ka àkúrò ìjàlẹ̀ ṣoṣo nígbà ètò yìí iléeṣẹ́ BS Media tó wà ní nọmba 6 Ebaretui Alásìá bus stop Ládípọ̀ Lẹ́kọ̀ọ́ àdúrà tèmi náà ni pé òkè náà ni kò máa lọ láṣọ náà bá mi àláwòrán bí èmi tí tọ́tọ́ lórí sọ̀lọ̀ àwòdìn lẹ́jìítì ní gẹ́gẹ́ bí àṣà mi ẹ má yí kó mbẹ́ o bọ́ọ̀dẹ́ fẹ́mi náà tó tán ìdábàpàdé a máa mú ìbéèrè sílẹ̀ fẹ́yìn aráalé o.

0: padà. Sport paparazzi yìí tẹ̀síwájú léṣe fún ìfẹ́mi láṣìwá 92.9 lórí ìfẹsọ̀sẹ̀ tó ṣe ń lọ lọ́wọ́ ní ti UEFA Nations League. Italy pẹ̀lú Belgium ni wọ́n ń wà kó. Belgium ti fún wọn lẹ́nu báyìí lábala àkọ́kọ́ ní 1-0 náà ló ṣe ń tẹ̀síwájú. Lóòótọ́ ìṣẹ́jú 28 náà ni wọ́n ṣìwà 28 minutes. Belgium ti jù bọ́ọ̀sì náà nígbà tí wọ́n kojú ikọ̀ Italy. Bákan náà, Turkey pẹ̀lú France wọ́n ṣe ń ta omi odo tamo sí 0-0. Nítorí orílẹ̀-èdè Sweden pẹ̀lú Romania wọ́n ti di gogo wọ́n ti ṣe 1-1 lábala bẹ̀rẹ̀. Bosnia pẹ̀lú Poland ṣe ń ta omi odo pàápàá 0-80-26-29-81-90 0-80-26-29-81-90 náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ máa fi dá sí láṣálẹ̀ yìí ẹni láyà kó wà wọ́ Algeria pẹ̀lú Zambia ó ti di ẹyọ kan nínú àwọn báyìí Algeria ti yẹléwò tó fi da ikọ̀ Zambia ní tẹ̀mọ́ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ní ti Mali pẹ̀lú Kevad láàrin ìṣẹ́jú mẹ́rìnlá ìyẹn náà ti di 1-1 ní nínú àwọn báyìí ẹ lóòótọ́ àdúrà bẹ́ẹ̀ o ẹ kú ẹ̀ka rẹ sá o. Orúkọ yín sàgbéra tí ń pè. SOJ láti Aboru. Ọlọ́run ló ṣeun. Àmì àṣẹ àmì àṣẹ ṣe rí àmì àmì àmì. Àmì àṣẹ bàbá ẹ ṣeun dìbò àmì sàn ẹ ṣeun. Ní pàápàá ṣe fẹ́ dáhùn sí ìbéèrè ní àyíbó ni àbẹ́ kàn fẹ́ kí wa náà ni. Ní pàápàá báyìí ni o. Tabaníkà wo orílẹ̀-èdè La Liga ikọ̀ mélòó ló máa ń fìdí rẹ̀ mí ń bẹ̀.
1: Ikọ̀ mẹ́ta.
0: Ẹ dárúkọ àwọn tó fìdí rẹ̀ mí yìí tó kọjá yìí.
1: Àwọn tó lọ ní èdè kọjá yìí.
0: Kílẹ̀ pé. Àwọn èèyàn pọ̀ lórí ayẹyẹ bàbá mi ẹ jọ. Àìdíà ògbé 0-80-26-29-81-90 0-80-26-29-81-90 Ta ló wà ń bẹ́ ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè o. Ẹ̀ka lẹ́sà orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè mí. Mr. Olalekan láti Ìyànà Pàjá. Ikọ̀ wo lẹ tẹ̀lé bàá mi? Ẹ tún ni mọ́kàn tẹ̀lé ni. Ó yé mi náà ibi tá a lórí tábìlì ọ̀dà ibi tá a lórí tábìlì lásìkò yìí nǹkan ni. Ó dáa pàápàá torí pé ẹjọ́ mo máa ń yù. Ó sì jẹ́ pé ikọ̀ England ni ẹ máa sábà wò dáadáa. Ní ọdún 2025-2026 ní ìtò kọjá. Ikọ̀ mẹ́ta kan relegate ẹ dárúkọ àwọn mẹ́ta náà. EPL Premiership ní 2025-2026 àwọn mẹ́ta kan relegate ń bẹ̀ bá ẹ dárúkọ àwọn mẹ́ta náà ikọ̀ mẹ́ta yẹn. Ẹyá 1 Southampton àbí?
1: Àti West Ham.
0: Southampton àti West Ham.
1: Àti Wolf.
0: Southampton West Ham Wolf ṣé báyìí pé nìyẹn.
1: Bẹ́ẹ̀
0: báà mi kò rí bẹ́ẹ̀ Burnley Wolf àti West Ham ni àwọn mẹ́ta yẹn ni wọ́n relegate ní sáà tó kọjá ẹ ṣeun 0-80-26-29-81-90 0-80-26-29-81-90 nígbà àpá ká tó lọ mú ìpolówó ọjà kan sí ta ló tún wà ń bẹ́ o tó wá rí bẹ́ẹ̀ kódà jẹ́ sáré gba ìpele náà ẹ lóòótọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mọ̀ o. Ẹja fẹ́lẹ́mi láǹfààní Mr. Sọjí ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ já fẹ́lẹ́mi láǹfààní ní kẹ́lùmí náà ìpòlẹ̀ àwọn yọ̀wọ̀n pẹ̀ kán wà tẹ́ pé mo tún fílẹ̀ 0-80-26-29-81-90 torí pé ìtẹ́ ìpèlẹ̀ ẹ̀kan yẹn ẹ ti dáhùn àwọn míì wọ́n fẹ́ pè náà wọlé ó kọlúra wọn ni jẹ́ ká fẹ́lẹ́mi láǹfààní kí wọ́n ráyè pè wọlé ní orí ètò ní àṣálẹ̀ tòní. Hello sir, hello ma, ta ló wà ń bẹ́ o? Ẹ kalẹ̀. Mr. Yusuf láti Abúlé Ẹ̀gbá. Ikọ̀ wo lẹ́yìn gangan tẹ̀lé ná.
1: Chelsea
0: the blues a máa rí nǹkan o àwọn ọmọ ìyá lárúgọ nìyẹn. Nípa pàpà nípa ọ̀rọ̀ Chelsea náà ni ẹ kí n bá bèrè nǹkan lọ́wọ́ yín nípa Chelsea gangan orí tẹ̀ bá ti gbà ẹ ti dójú sí gbogbo olólùfẹ́ Chelsea pátá nìyẹn.
1: Ọlọ́run fún àgbà sáà.
0: Àdúrà lẹ́bi tí àmì ọdún wo ni Chelsea ti gba ife ẹ̀yẹ Champions League gbẹ̀yìn. Ọdún wo ni Chelsea ti gba ife ẹ̀yẹ Champions League gbẹ̀yìn.
1: Ọdún 2000
0: 2014. Idea of you ever that look at you, look at my chest in here. You say you saw any 2024, 2025, we like better, no? Any 2020, 2021. Yeah, yeah. Shall we let you know? We will be back with that. Hey, you got web? Arabic woman. Hey, you got web? You got data? Go be ready. Hey, that Arabic woman. Let you know. Help me.
1: Number
0: one, you got web? Number one, you got web? Let you know. Number two, you got web? You got web? You got web? You ori afẹ mun para bo bayi kun be o
2: supreme lord is bom bom supreme lord is bom bom sin of supreme lord

0: dábọ̀ padà sport of france ṣe ń tẹ̀síwájú bá a ṣe ń fẹ́lẹ́ ṣe lọ díẹ̀ díẹ̀ náà ni kí n máa sọ fún yín pé ẹ̀yin tẹ̀ ń pè fún ọ̀dàkí ẹ̀ ń gbé ìpè yín sìn torí hello sir hello man. Mrs. Omolara láti Ìkòròdú. Ọlọ́run ló ń tó. Ojoojúmọ́ ọ̀sẹ̀ lè máa ń pè ó sì yẹ kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ lè gba ìbéèrè kan gẹ́gẹ́ bí olólùfẹ́ chelsea tẹ̀tẹ̀ tí wàá jẹ́ mo ti gbìyànjú fún yín pé tẹ bá lè gẹ́gẹ́ bí obìnrin tẹ̀tẹ̀ ń gbìyànjú pé tẹ̀tẹ̀ tó kọ chelsea ó yẹ kẹ́ ẹ lè rí nǹkan kan sọ pé báyìí nínú kọ chelsea náà ṣé inú kọ chelsea náà mà tún gbà wọlé fún yín lẹ́yìn náà tún ni. Nípa chelsea the blues tẹ sọ pé ẹ fẹ́ràn gangan akọ́nimọ̀ gba chelsea ní ọdún 2021 kí lorúkọ rẹ̀.
1: Chelsea
0: for the option. Torí pé ikọ̀ tẹ́yìn náà support fúnra yín ni l'option lẹ́yìn pé kẹ́ ẹ dáhùn ẹ̀ náà ni.
1: Mo dẹ̀ rántí kí n tó pè sí o.
0: Ìrànkó ran yín létí ńgbà yẹn.
1: Dangote.
0: Ẹ má yà bẹ̀. Nìyí náà gànga. Ó dá báyìí ẹ bá mi dárúkọ agbábọ́ọ̀lù nínú Chelsea márùn-ún. Agbábọ́ọ̀lù Chelsea márùn-ún.
1: Tí mi ìrántí ẹ̀yọkọ ni màá rántí Chelsea márùn-ún.
0: Tó ó dá ẹ ṣeun. Àsìkò sí jẹ́ máa fi lè ṣe lọ ẹgbẹ́ yín tẹ́tí bá pè látàrí dá sí a máa fi lè ṣe lọ báyìí ṣeun gidi gan. Iléeṣẹ́ BS Media Broadcast náà ló máa ṣiṣẹ́ bá rẹ̀tù aláṣà bùsọ̀ ìdádìpọ̀ lẹ́kọ̀ọ́ adúpẹ́ àmọ́ lóore o òkìkì náà ló máa lọ bákan náà ọlọ́wọ́ bọ́tìnì mi blessing àlùkò ìbíre náà ni ó já sí èèyàn kan tí mo lè sọ pé wọ́n fẹ́ gbìyànjú díẹ̀ náà ni mr yusuf láti abúlé ìgbàtẹ́pẹ̀ lẹ́yìn ètò náà ni mo ní kẹ́ ẹ pè mí torí pé láǹfààní àti gbogbo ẹ̀bùn náà tán ká máa fi lè ṣe lọ pàkì lọ́lẹ́ṣẹ́ bs media èmi náà lọ́mọ yín ọ̀rẹ́ lólùfẹ́ yín nurudeen salawudeen legit ni gẹ́gẹ́ bí àṣà mi bye for now.
2: Prayer Ministry tó wà ní Odongoyan Ìkòròdú Lagos Ẹ̀dà Akim Ẹ̀dà Lukman Akintayo Ẹ̀dà Adunni Ẹ̀dà Akim Kehinde Evangelist Ibikunle Pastor AY Bros Tosin Akiwalere Brother Ojo Adekola Adegboyega Alaja Kafayat Abimbola Adegboyega Alaja Olabisi Onitoki wọn ní ẹni tọdún bá báláyé ó yẹ kó ṣọpẹ́ eléyìí ni a fi ń kí bàbá wa nínú Olúwa kú ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí wọn tí yóò wáyé ní 27 September 2026 ikọ̀ àti ìríjú ọlọ́run wòlíì àti ajíhìnrere Joshua JP ọkọ̀ọ́ṣọ́ ọkọ̀ àjẹ́ arógun máṣá wà pé ẹ kú ọdún o ẹ kú oríire ẹ ti ṣe ọdún yìí ẹ ó tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àṣẹ ìṣàmọ́dún ilé ológo kò ní bọ́ sọnù ẹ ó ṣe dé bèèrè àmì happy birthday to you sir.

rí ẹ̀sìn àtàdarí ayé papọ̀ nínú àwọn kíni òfà ní Abbas lẹ́yìn ìgbà tí ó sí àwọn kòlàfà ọ̀rọ̀ ṣòro láyé mọ́ dáúlà ọmọ wíyà dìde kò tó nǹkan nínú àwọn ilé yẹn dáúlà àbàsíyà ibẹ̀ láti rírú àwọn àfáà yìí láti máa ṣe kíni láti máa wàdọ́à láti máa ṣàgbékalẹ̀ ní tí ọmọ bá fẹ́ nínú wọn mú tí ó jẹ́ pé mo rò pé bóyá kíni o orí táwọn wà ní orí tó dáa a rí ọkùnrin kan tó ń pè ní Ghiyath ibn Ibrahim al-Kofi nígbà náà lọ́hùn òun lọ wọlé sí ààfin al-mahdi amirul muminin al-mahdi tó dáa pè ní khalifa bani al-abbas ẹlẹ́ẹ̀kẹfà náà wọn dáúlà àbàsíyà ni wà kánà yìí xibbil hamama wọ̀yẹ́ láàbò bí ha ò nífẹ̀ẹ́ sí ẹyẹ ilé ní khalifa yìí ó nífẹ̀ẹ́ sí kọ́ máa fi ẹyẹ ilé sírí fẹ́ràn gbogbo nǹkan oríṣiríṣi nǹkan ní máa jẹ lómi lójú ó yàtọ̀ síra wọn àléwé dídí khalifa ò nífẹ̀ẹ́ sí kọ́ máa fi ẹyẹ ilé sírí bó ṣe wá wọlé sọ́dọ̀ rẹ̀ tọ́lá yìí wọlé sọ́dọ̀ rẹ̀ wá ní wọ́n fẹ́ àwọn ẹnì wá sọ fún pé tí ẹ̀ fún wa ní àdéhùn kan kó fi dá khalifa lára yá ló bá ní hadathana fulani an fulani anna nabiyyu sallallahu alaihi wasallam qala la sabaqa illa fi naslin aw khuffin aw hafirin anabi kí atọlọmọba nígbà tó sọ àwọn isnad rọ tí ó sọ tán ó ní anabi lẹnu rẹ lọhùn pé anabi kí atọlọmọba sọ pé la sabaqa kò sí nǹkan tá a lè pè ní eréje kò sí eréje pé à ń ṣe mùsábákọ réèsì àbá à ń ṣe ìfagagbága lórí pé kí báyà à ń ṣeré ìdárayá kò sí àyàfi bí nǹkan tá a fẹ́ dákọ̀ yìí ilà fi nọ́sìlìn níbi kéèyàn ọmọ ìsìnkú kó máa ta ọfà ká máa sunwọ́ lórí pé kí ni ìmúralẹ̀ tógun bá ṣẹlẹ̀ tógun islam bá ṣẹlẹ̀ káfíńmẹ́ tọwọ́ rẹ̀ sùn tí ìbá fi ń ṣe eré ọ̀dà awo kofin tàbí ká máa gun nǹkan oní pátákó awo hafirin tàbí ká máa gun nǹkan tí máa ṣe kí ló sáà máa fẹsẹ̀ wálẹ̀ bí ẹsìn àti ìràkùnmí kí ẹ̀ bá ń fi ṣe eré ìje ọba ṣẹ̀rí àmú ṣùgbọ́n ẹ wá bí tó ti fi poison síbẹ̀ o awo jana ọwọ́ àti gbólóhùn awo jana eléyìí gbólóhùn yìí ànábì ọ̀sọ́ àdéhùn yìí sì kì ní ó sì lálàáfíà ṣùgbọ́n gbólóhùn tó fi kún yẹ òun ni mọ̀ọ́dọ́ ń bẹ̀ awo jana kí ẹ̀ tó máa jana ìyẹ́ tàbí kí ẹ̀ máa fi nǹkan ó ní ìyẹ́ ṣeré nígbà tó ti rí tí khalifa gbé kí ni o tó gbé ẹyẹ ilé dání ọwọ́ àti kí ni ọwọ́ àmọ́ fi ìyẹ́ ó sì kí ni ó fi kún láti lè fi attract ẹ̀ pé nítorí ṣe náà nǹkan ara ta náà bí sọ pé ọ̀dà kí ni ọmọ ṣe náà ni ọ̀bí táálí eré ilé yẹn ara tí wọ́n fi ń ṣe kí ni o ara táwọn èèyàn ń torí ẹ̀ wà dọ́ àdéhùn ni ká máa ṣàgbélẹ̀rọ àdéhùn láti fi yọ àwọn èèyàn kan ná bóyá láti fi wọlé sí wọn lára kí wọ́n lè gbà pé bóyá kí ni o ní táwọn ń ṣe orí òdodo ni àwọn wà bákan náà nínú àwọn àsìbábò wájú ìlàhàdéf òun náà ni kí èèyàn kórira àìran àwọn èèyàn kan láwùjọ tí wọ́n sọkùnbá kí wọ́n ṣàgbélẹ̀ àdéhùn eléyìí tá a tún mọ̀ sọ náà bẹ́ẹ̀ kí èèyàn kórira àwọn àrùn èèyàn kan láwùjọ kọ́ wá fẹ́ fi hatred yẹn kọ́ fẹ́ gbé sọ́kà àwọn èèyàn náà ó lè torí ẹ̀ ṣàgbélẹ̀rọ àdéhùn bá a ṣe rí nínú àkọsílẹ̀ rọ́wà alhakim and faith ibn umar at-tamimi kọ́lá àfáwà hakim ó ní ọ sọ̀rọ̀ yìí ó ní faith ibn umar at-tamimi ó lọ́lọ́ sọ ọ̀rọ̀ yìí ó ní kóńtù ẹ̀yìn dá sáàdì ibn turaif mo wà lọ́dọ̀ arákùnrin kan táǹkì ní sáàdì ibn turaif fàjá ibn umar al-kutab lọ́mọ rẹ̀ bá dé látọ̀dọ̀ àwọn kutab àwọn tẹ́ńpẹ̀ ní kutab làwọn bíi tí wọ́n máa hà fádọ̀ ọmọ ní quran gba bí àwọn ilé ẹ̀kọ́ tàkìlìdíyà ná bí nursery school àyìn yòókà fi bí bẹ́ẹ̀ yẹn ọmọ ìbá sunkún dé fàkọ́ọ̀lá lọ́wọ́ ní malak pé ti jẹ́ kí lọ́sẹ̀rẹ̀ tó fi ń sunkún lọ́wọ́ ní dọ̀rábà ní al-mu'allim olùkọ́ ló sì kí ni o olùkọ́ lọ́nà mi olùkọ́ lọ oni wàláyé láyé òkùnrin náhùn àlìyàwùn òní ní ń dojútì gbogbo àwọn tíṣà pátápátá òní ní ìsìnkú òní ń dojútì gbogbo àwọn tíṣà pátápátá àdáfẹ́ni ikrima anibni abbas marufuan oni ikrima sọ fún mi ó lóun gbọ́dọ̀ níbi abbas ọwọ́ àsìkínni ó fi tìṣọ́dọ̀ ànàbí yọrọ ni o oni mọ̀álì mọ́sí bíánikùn ṣẹ̀rọ arúkùn àwọn olùkọ́ tí wọ́n bá ń kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ àkọlùmùrámẹ́ta ní ilẹ̀ yẹtìm
ani wala no mo kan juju wa gladhum alal miskin ti an de tun le koko kuma kini o ti tun le koko ma awon tale ko olohun ba kile de tori pe oluko na ma ti e lasan lo fi ba lo fi ba image gbogbo kini o gbogbo oluko je bayen alanti an ma tori e se gbele ro adesi lati fi kini o lati fi ba awon iran iyan kan je lawojo oko ise di awon iyan se kini o si won lokan ege be na ene kana pe ko na heti awon olopa baba do afim haditha wona ba mo kini wona to ma diti wa oni anabi so pe dakhaltul jannata ah dakhaltul jannata bi mawal janna bi umuri pe ohun wa al janna faraitu diban mawari ikoko kan ninu ogba al janna fakultu ma pe adibun fil janna ikoko kini wa nu al janna ikoko se le wa al janna lai se yan esin wo lo se e o fi olohun wo lo pa mo faqala ikoko ba nda lohun pe inni akaltu ibna shurtiyin un pa mo olopa je nda to wa laye lo je kini o lo je lo fi ile se esan fun lo je fa janna se esan fun an san pa sahi ti kini o sahi ti olopa lo fi kini lo fi wa da hadith bu ga wa hadith tan so yo bo inu awon ti ra tawon afa se ti an specialize lori kini lori kitabul mawdu'at to ku gba di to wa nbe e lori o kan bayi nbe se kini o to jade si gidi won ba ni se gbianju re ile ka le ba mo pe kini ogbo adi to ma ri laarin yin o mo ro pe n to da ni o a fi so lara fi fo lara pe kini o mo je ka won eyan o ko sinu gaga adi si te da o baka na inu ti mo fa ki mo ma sagbele ro adi وجود مصلحة شخصية للكذاب كي انتو قارو مانا بيه كوري بي انفيا اتشيفو انكا كان انو رانيه زين سين تابقو بيك بيكنيو بو انگانگان لو فيه جان فانيه فنراري تابقو باسيري لنا قولي نورو عوان ترات منسو يه يكانو عوان افوجوني ونا سكني ونا ساق بلغا ديسي وني من قود اعمى 40 خطوة دخل الجنة ẹni ọba lè mú afọ́jú tó mú ọrìn sọdá tó wáyé pé àwọn aka ìgbésẹ̀ tó fi mú afọ́jú rìn yẹn ó tó kílé ó tó ogójì ẹsẹ̀ bàtà tó fi mú rìn dákàlà lìjànà yóò fi kíni o yóò wà lìjànà afọ́jú sí lòun tiẹ̀ tẹ́ ẹ̀ pé tàlẹ́ sí ògbè fèsì kíni o bí ó ṣe lẹ́gbò bákan náà ẹlòmíín náà tó fi kíni o náà tún ṣe o tun wa do ahadesi boya won atiyawo ti won ojo gbora won yi yawo re ba se kini ki ba ki sa se khidma re yawo re ki se boye fun baba ni ida ghasalat al maratu thiyaba zawjiha kataba allah laha alf hasana singa ti iyawo kan obirin kan to ba fo aso oko re olohun se kini o olohun oko lada 2000 bó ṣe dáadáa nígbà 2000 lókè kíni o náà lọ́wọ́ fẹ́ kíni lọ́wọ́ bọ́ ọkọ̀ fún un bẹ́ẹ̀ lọ bákan náà nínú ọ̀nà tẹ́ ń gbà ṣe kíni o tí àwọn èèyàn gbà á tẹ́ ń gbà á wà dọ́ àhádéèfì ò ní kí wọ́n wà dọ́ àhádéèfì kí wọ́n ṣàgbélẹ̀ wà àdéèfì láti fi ṣe kíni o láti fi fífọ́ àwọn èèyàn kan bí wọ́n ṣe ń wà dọ́ àdéèfì láti fi kó tírẹ́dì àwọn èèyàn kan sí àwọn èèyàn lẹ́mìí bẹ́ẹ̀ náà wọ́n tún ṣe kí ni wọ́n tún ń gbé àdéhùn náà kalẹ̀ láti fi fífọ́ àwọn èèyàn kan ó ní aljuu kafirun ẹni ebi kébi ọmọ pààyàn ebi tí máa ń pààyàn yẹn ó ní kẹfẹ́rí ni o ebi tí máa ń pààyàn là ń sọ o kìsẹ́ ní tẹ́bí ń pa o ebi tí máa ń pààyàn kẹfẹ́rí ni o wà kọ́ tí lo homin alil janna ẹni ọba parú kẹfẹ́rí tí ẹ yẹ inú kí ni o inú ìwà àlìjẹ náà kí ni o náà lọ wà tàbí kí èèyàn sàgbélé wa àdéhùn gbogbo ń bá ń sọ yìí ọmọbẹnu tíra dọ̀yìnfìlì jami tí bàbá wa albani tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà sì ń bẹnu sílẹ̀sílẹ̀ tó là àdéhùn dọ̀yìn fa tí bàbá wa albani ṣe bákan náà. Nínú àwọn àpẹẹrẹ tó tún wà fún àdéhùn mọ̀ọ́dúà ò ní kí wọ́n wà dọ́ àdéhùn láti mọ fisbu ẹn tí ò tí ì ṣègínìwò ẹn tí ò tí ì níyàwó tàbí láti mọ fi yìn bí kí wọ́n sọ wípé rọ̀kì àtáàni mílíọ̀nù mọ̀tàzáwìt
ọkàn méjì tí ẹn tó níyàwó tó bá kí ni òótọ́ bá kí áfídọ́lù ní sàbẹ̀ ní ọ̀rọ̀kẹ́ àtàmìlà azab ọlọ́lá ju àádọ́rin 70 ọ̀rọ̀kà tí kí ni òótọ́ ẹn tí ò níyàwó lé bá kí lọ wọ́n láti ṣe blood full ẹn tí ó sì kí ni òótọ́ tí níyàwó ń tiẹ̀ pé kò tí responsible nù bó tiẹ̀ pé ó ti responsible lóòótọ́ o ṣùgbọ́n kì á ṣe pé kí ni ànábì ò ní nǹkan kan tó sọ lórí rẹ̀ ìgbà tí èèyàn bá tó lágbára tásìkò sì tó náà ni kí ni o èyí ó tó fẹ́ ìyàwó nínú ọ̀rọ̀ míì gbogbo tá à ń sọ yìí a ti sọ foundation ìbẹ̀rẹ̀ o à ń mẹ́nuba láti fi wá lára láti fi sọ́ra lára pé kí ni o kì í ṣe àdéhùn gidi òun náà ni kí ni o òun la fi mú wa nígbà tá a fi sọ pé ní tí ń jẹ́ tọ́pìkì wa ni pé kí ni o a fẹ́ fi sọ àwọn tá a fi máa dictate àwọn àdéhùn tí kí ni o tí ò da àtọ̀nà tí wọ́n gbà á ṣàgbélọ́rọ̀ rẹ̀ gbẹ́gbẹ́ náà ni àdéhùn o ṣẹ̀rọ ọ̀rùkún o záàbùkún àwọn aláburú ẹ̀dá jù nù yín àwọn tó burú jù nù ẹ̀dá nù yín òun làwọn kí ni o òun làwọn tí ò níyàwó àwọn yóò lè sọ bẹ́ẹ̀ yẹn torí pé n tó gbé kalẹ̀ kí ni o mọ̀nẹ́sítà tọ́ àmín kùmọ̀lù bá ata pálí àtàzà wàj ẹni tó bá yẹ pé kí ni o ti ní agbára bá à yẹn o ní kí ni o nafakọ aláàzà ọjà kéèyàn lágbára kó lè kí ni o kó lè fìdí obìnrin ó sì lágbára pé kí ni o àti ní àsìkò pẹ̀lú obìnrin òun làwọn àfáà túmọ̀ sí bá à ẹni tó bá sì ti ní kó tún lọ ṣe gan náà gan ẹsẹ̀ ni ó tún gbà torí pé ànábì ní kí ni o ní ànábì ní ó ti tó ní ẹsẹ̀ fọmọ èèyàn tí ọba níbòmí ti ń dẹ́sẹ̀ sọ́nà ọba mọ́ káfà abilmari isman ó ti tó ní ẹsẹ̀ fún ọmọnìyàn àwọn yòdọ̀ yẹ á máa yà áwọn òòlù kọ́ máa rà wọn dependant ẹ̀ láre àwọn tó pé kí ni o àwọn tó pé o ní ẹgbẹ́kẹ̀lé o ní ọlọ́run sọ pé kí á sì kí wọ́n máa tọwọ́ rẹ̀ jáde sí ọ̀dọ̀ wọn ó wá máa rà wọn láre nítorí náà sánà bíi tọ́wọ́ sọ léyìí tó sì jẹ́ pọ́ńtọ́ lálàáfíà ni kò ní wàá sọ pé ṣìràrùkún ò záàbùkún nígbà tí ọba tí lágbára tí ò tí fẹ̀yàwó ó sì wáá di pé bọ́yá ó dè yẹn burú ìgbà tó lágbára náà ní oṣù kìíní o ní ó tó oṣù kìíní ní ó tó fẹ́ bákan náà nínú àwọn ahadith tọ́jẹ́ kìíní o tọ́jẹ́ àgbélẹ̀rọ ọ̀pọ̀ ilé ẹ̀rí pé kìíní o sọ̀làtún fìlẹ̀ ìmáàmà irun kan téèyàn bá kí tó fi láwà ní kí ẹ̀ ń gbọ́sẹ̀ asaratu alaafin kó ti balawo asaratu alaafin hasana wọn kọ kini o wọn kọ asaratu alaaf 10,000 laada wọn sì kìnnìkan wọn kọ ọlẹ fún níbi lẹyìn ti fẹsẹ múlẹ anabi kírun lẹyìn tọjá hasiru ross lẹyìn tọjá hasiru ross ìtumọ hasiru ross ní kíni o ẹni tí o fi nǹkan kan lérí ó sì kírun lẹyìn tó fi nǹkan sí kíni o lẹyìn tó fi nǹkan lérí kọ̀wá sọ wípé báyá ètò ń kí lásìkò yìí ọ̀dà ju kíni o ọ̀dà ju kan lọ nítorí náà bẹ́yàn kírun tí ó wé láwàní kò sí ní àlákọọ́lẹ̀ kankan tó lálàáfíà pé láwàní tó wé ó mú kí ládàrún rẹ̀ lékún ní tí ó mú lékún ojú pé ọba kí ń jàn máa lọ ló fi lékún sí tẹ́ǹtì òsè kíni o tẹ́ǹtì òkíní jàn máa èyí ò níná sùn tọ́ lálàáfíà ṣùgbọ́n pé sọ̀lá tó ń dé ìmáàmà irun tá a kí pẹ̀lú láwàní ó lóore nígbà kíni o aṣáàtú àláfẹ hasana ni wọ́n fún yàtọ̀ sí ẹni tí òsìkìnyìn tí ò wé láwàní kò sí nǹkan kan tọ́jọ́ níbẹ̀ tí ànábì ọmọ sọ́làm tó sọ gbogbo àdéhùn yìí pátápátá ábà nínú àlàhàdéhùn mọ̀ọ́dúà àlfàwáìdì mọ̀jùmọ́à fìlàhàdéhùn mọ̀ọ́dúà tí bàbá wa ṣàwùkání tó ṣe gbogbo ẹ̀ pátápátá látòkè délẹ̀ àwọn àdéhùn tí ọ̀dà báyìí náà ṣìkìnyìn ò ní kójọ sínú rẹ̀ láti fi fún wa lára wípé kí ni o nta bábá nú ẹ̀ àlè ṣìkìnyìn àlè lò ó bákan náà àdéhùn tí ó wá tí ń yin ànábì tí ń fi ẹyìn fún ànábì lábala bí tá a fẹ́ sọ̀rọ̀ yìí wípé abata aláya jibril wá báwọn ọba ní iná lọ yukurekisalam ọlọ́run ní kó wọn sálámà sí ọ kó wọn kí ọ wọ̀yàkúl ó sì ní kó wọn sọ pé inni haramtu nara ala sulbin anzalaka ohun ti ṣe iná ọlọ́run léèwọ̀ fún bèbèèdì tí o ti jáde wàbáfin hamalaka àti inú tó sì kí ni o inú tó gbé ọ sí ara ó lóyún rẹ wàhíjìrìn kàfàlàkà àti ẹntọ gbàtọjú lọdọ rẹ ọdọ ẹni tó sì kí ni tó tọ kàfàlà rẹ ọwọ ni amọ sọlbù fún abdullah bèbèèdì ẹntàbí ti jáde ní kí ni o bèbèèdì
Abdullahi ti se baba nabi wa amal batnu fa amina inu to sikini ti o leyin re ni mama mama re ti sikini o ti se amina wa amal hijru fa abdul muttalib o wari en to gbawo londa en to sikini to ti gba itoju ngba ti o si baba ti alaye na oni ni abdul muttalib gbogbo awon eleyi kilo so won di e wali janna ko sin kankan do won di wali janna ori pe kini ori ebo ni ase kini ni a kusi ori ebo ori ni a kusi talkless katem life ti o ta pe ni pe kini o wi pe anabi wa muhammad sallallahu alaihi wasallam lo ti jade ori pe kini o fese mule ni pe kini o anabi wa muhammad sallallahu alaihi wasallam inu bukhari o wa nbe pe kini o ngba ta kun kan pe aina abi wa abuka finnar abi wa abuka finnar ofe se mule benye ko de wa lara tawon kan so pe se ti ra to wa so boye lewa pe o le lafia ju ko terminate je ti ra to lafia duro pe kini o ntana bi so to si ni traces ta le trace e pa na bi so o na ni kini o logbo wa to na gbogbo eleyi ko ni ese kankan le bi ti ule omo gbegbe na ni hadithu dahabtu li qabri ummi anabi wala nabi sobe ko si sobe o dahabtu li qabri ummi un lo si bi sare iya un fa sa'altu allah an yuhyiha un wa belo un pikini o kolon obo obo un fe mi si la ko da laye pada fa ahyaha o si so da laye fa amanat bi o si gba mi gbo o gba emi kini o emi anabi gbo waraddaha Allah ta'ala Olorun tun ada pada si oku gbogbo eleyi nko masbaru ta dako na ni kini o ni ka ti lo wo ko si ifese mule ran kan be gege be na bil munasaba si osu tan pari lo ti so so rajab gbogbo hadith to wa nbe pata ko le sele ka bi ti ule omo afa wa ibn rajab al hanbali rahimahullahu ta'ala afa wa ibn rajab un lo sobe o sobe pe ma sabata fi fadli rajab shay'un albatta ko fese mule nipa ola tin be fun rajabu ha ola kan ka pe ola kan be fun rajabu lori osu yoku ko si nkan kan to fese mule ta le trace e do dana bi fiti ule omo esi wo esi bi dia tawun ya dale no rajabu ha oru 27 re won le fun lada to le sara wal mi'raj yo fi o san re para re le bi ti oni lada kan yóò fòrò rẹ̀ yẹn náà fílà tí ń ládà kan bí ti wulẹ̀ ọmọ ẹbẹ̀ náà ni àdéhùn wọn sọ pé inna fil jannati naharan yukọlu lahu rajab omi kan bẹnu ọgbàdé alijanna akérèmọdò kan bẹnu ọgbàdé alijanna yukọlu lahu rajab wọn pe akérèmọdò yẹn ní rajab mọ̀nsọ́mà yahuman mẹ́nà mẹ́nsáà rajab ẹni ọba gbàwé ọjọ́ kan péré ní oṣù rajab yìí omi náà aṣáájú bàyáàdọ̀ mẹ́nà laban o funfun ju wara lo wa ahla min al asal o si do ju yin lo talon fe fun mu olorun o si kini o yo fun eni to ba gba awe kan pe ni osoro jabo na lo fe fun mu gbogbo awon kini o gbogbo awon gbele yi a ti ma shamma rohi ha pe kini o agbele ro ni eleyi nti ko sinu ramadan ha ti o ko sinu ramadan to pa eni o si ko pe kini o on ni afdalu shuhur on le laju ni kini o nu osoro nu gbogbo osu oju orun laada ti o ko sibe lo wa je pe o ti o le sele nkan bi ti wule omo la wa fun ni kini la wa fun lara to be yen se an pe en tra ti je pe kini o ko fe kan si tele tele yo kan pe ah ibe ti lead salijan na e je ra gba yo kan nu kini o ninu oro jabu gbogbo to wa joran yan gan ti se ramadan ti o gba laada nbe yo ba fi le so gbogbo kini o gbogbo adi to wa pa rojabu patapata patapata lato kedile afa wa bin rojabu gangan lo so oni nipa baba awon tin je rojabu o han o adi ti ka ko se kini ko lesson le nipa re ma wule dara re lamu aya fi kini o ni to le se nbe to pe je tin ma gba ala mesi ati ma nde tele tele o na ala mesi ati ma nde nu to pe mo fokan si ayamul bid ojo ketala ojo kerinla ojo kedogun bí o ṣe ń fọkàn sínú oṣù yòókù náà òun náà ní ọjọ́ kẹtàlá ọlọ́jọ́ kẹrìnlá ọlọ́jọ́ kẹẹ̀ẹ́dógún ọlọ́jọ́ báníyàn eléyìí ló fi gbà á ládà ń bẹ ní orí rẹ̀ báníyàn pé rọ́jà bù kò sí ládà kan tọ́ gbà lórí rẹ̀ tí ó lè rí kí
أما نعم إتوكت أفنو أنبا ونو أنلا ها أديس إلي نو يكام أنبا نا سوى قطاكي أو قطاكي فو قوي جوا ويا من قوتي بلي فكيني وني أسن لك كامب تولي أما أو لجو إلي ألان تاكون لو نتيوز كيني تولي أسن لدي توسلوا بجاهي فإن جاهي عند الله عظيم توسلوا بجاهي فإن جاهي عند الله عظيم أسكنيو إما في ولا مترى إجتمي النبي ولا إجا النبي بقوم كفالة تلاتي وان ولا سلدو كاتي واقوة وان كان لولا كلو كان وقوة لولا ري كلو كان وقوة لولا ري ولا نبي ومحمد ولا صفات مروة ولا جبل تورو ولا كعبة شريفة بقوة رفضاتا وسين تكتا لكترون بي حديث سيانسو يي كيسورة نبي محمد صلى الله عليه وسلم توسلوا بجاهي فإن جاهي عند الله عظيم فلا مترو فلا ملو دولا وباوسي كنيو وبابارا فو وطبيو فو كلالا فيا أجبيل رو كنيو أجبيل رو روني سيفي ليس له أساس من الصحة وليس له صلة برسول الله صلى الله عليه وسلم كنين ككنت اللي تعليف كنيو تعليف كنيو أجي عديث حسن كتو أكبر عديث صحيح بكنا صرف الناس عن الصلاة والعبادات إنه كتي وتنجيك وعمان فيك سي ديكتاتيك أجبالي ونكي نواديسي ونكي نيوما يوجوان وينكوم بيكينيو يجوسين يقولوا من لم تنهاه صلاة عن الفحشاء والمنكر فلا صلاة له إنه بجاك ينوتينكي ينوتينكي وسيلو الفحشاء والمنكر يباجي atama wati oda wala solata la ukunenu la kusinto jono la nabi wa muhammad sallallahu alaihi wasallam eyin le sikini eyin le je ntin kirun ugbon ko ni awon abalabi to kusi gege bi ijoma niyan awa ni so pe ko nirun to ba ti kirun to pe bi shurutiha wa arkaniha wa wajibatiha gbogbo nti ma pe sara arun na yo kin lo pe sara re ni lada irun yen irun e si je salatun sahiha irun to to jate wo gba ni to wa dese lona bomi fa alehi wizruha ese to danye aburo ese to danye olohun sikini o olohun o kesu re fun to ba olohun o le forijin to ba si wo o le fi bilere mo ko aro ko baya ngba ti irun re o ti si lowo pe ko ma sai danye irun re o je ate wo gba la anabi o so to je ma irun yen bi ti wule o ma bakana hadisi te yin o mu wa ti o ma tako ipile etiquette bi hadisi gbajumo ti won ma so pe la mahdi illa isa wala isa illa mahdi in kan meji ni to ya lo toto ko wa ku to wa papo soju kan na bi ko si ntin je mahdi ju isa lo ko si ntin je mahdi ju isa lo isa ni mahdi mahdi ni isa eyan toto ni won to ba ti so be yen o ti se kini o ti tako akida awon mejeji na nbo lopin aye ati maadini o ati isa alayhi salatu wasalam ni won bo ni kini o won bo lopin aye olohun ni je ka wo se ku digba na to ra won kan ti won wa se kini o en to ba se ku digba na n toju akan ikure na kini o na ni o ba pade sugbon won wa tun ri le se ati isa ni o ati maadini o won wa se kini o wa tun ri le se hadithi mwa sikini ola la fiya kwa kwa kwa la mahdi ila isa kisa hadithi inyo toto ni wa la isa ila mahdi wala mahdi ila isa kusintajo anabiyo sikini anabiyo so ilinye bubu hadithi pata pata nuntati kini nuntati ba unani sira alfawadil majmua sira ba washa ukani si usi kolon kubani ke bubu wa mwafana na awa te fi ape akesi pasi kini repercussion tin ben bi lilo hadithu dhaif kini repercussion ti kini o tin ben bi lilo hadithu dhaif un la fe pe awa sini sin ta ba ni kanu lo hadithu dhaif tabi hadithu mawdu awon nkan ti o nbe lawon egun ti o da
sọpé o lè mú abọ́ sínú kíni o o lè mú abọ́ sínú nǹkan míì lára rẹ̀ òun náà la fẹ́ máa gbọ́ yìí alákọ̀ọ́kọ́ òun náà ni ìdíkálù amúre mínà ìmáni láyé sàtìmínú hù fífi nǹkan tó jẹ́ pé a kàkún ara ìmáni kìí sì síkíni o kìí sì sara ìmáni káàsì síkíni o tá a sọ pé a fi ń sẹ̀sìn lọ tá a pa a fi ń bá a fi ń jọ́sìn fọ́lọ́mọ̀ ọba náà náà ni tí ò sì síkíni o tí ò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí ó bolùwátọ́ ní mínà ìmáni ó bolùwátọ́ ní mínà ìmáni nínú ìfẹ́ ìlú ẹni nínú kíni o nínú ìgbàgbọ́ lọ́wà tí ló bá jẹ́ ìlú kẹfìrí nǹkan tí ló bá jẹ́ kẹfìrí tó yẹ pé ìlú kẹfìrí ni ṣe áfíríkà ní ìfẹ́rẹ́ náà ara ìgbàgbọ́ lọ́wà la a ti ṣe kíni o a ti ṣe ìdíkàlù ntí ìsara mọ́ni a ti fi ntí ìsara ìmọ́ni nínú ìpìlẹ̀ ìsinsìn ní ìmọ́ni wa ntí ìwà sára rẹ̀ a ti fi wọbẹ̀ pẹ̀lú pé ọlá tó ti nífẹ̀ẹ́ ìlú rẹ̀ náà arapo fínu arapo onígbàgbọ́ náà náà ni bí àáfàá kan tó ka orin tó kọ orin ó ní bí láàdúkà kọ́dímù alákúlẹ̀ mi latin ìlú rẹ̀ ó ní òfin síwájú gbogbo ohun tó bá ṣe lẹ́sìn pátápátá wàmín ajiliha after wàmín ajiliha sunni nítorí ìlú rẹ̀ o lè torí ẹgbà àwẹ̀ ẹ̀wọ́sẹ́ mẹ́wá dèkìlẹ̀ àwẹ̀ kan ní ẹ̀sìn àwẹ̀ tó ò mọ ìpìlẹ̀ rẹ̀ ẹ̀wọ́ ẹ̀sìn tí wọ́n kàn dèkìlẹ̀ rẹ̀ báyà láti fẹ́ dra mẹ́wá ní ẹgbà àwẹ̀ lónìí o ó ní kíni o lè gbà àwẹ̀ papọ̀ òfin nífẹ̀ẹ́ ìlú rẹ̀ ni ẹ̀wọ́sẹ́ ọwọ́ ni salamun ala kufri wahidu bainana kọ́mọ̀ sí kíni o àlàáfíà ọlọ́run kọ́mọ̀ jẹ́ ti ìlànà kẹfìrí tọ́jọ́ dàwọn pọ̀ òun náà sì ti mọ kíni o ó ti mọ pín ó ti mọ ibi tí ó gùn lẹ́sìn ó ní fàálà ní wàsálà bàdáhù bíjà nàmà ẹ̀wọ́sẹ́ nítorí náà tó bá ti di àlèkìámà maria bá já nàmà ọlọ́run ó fi ṣe kíni o tí ó fi ṣẹ̀san fáwọn maria bá já nàmà sí kíni o ọlọ́run ó fi ṣe ẹ̀san fún àwọn gbogbo nǹkan àti láyé ní kíni o àwọn sì kíni o à ń nífẹ̀ẹ́ ìlú tí ó jẹ́ pé ìlú kẹfìrí ní láyé tó sì pa àwọn láṣẹ káwọn ò ṣe nǹkan tán àṣìṣe náà ó ní kíni o à ń gbà pé àwọn fi léyìn hàn sí kíni à ń fi súnmọ́ lọ́wọ́ bá à ń sì gbà pé bọ́lá jẹ́ pé jáàdá mọ́ra ni ó jà sí kí jáàdá mọ́ ọmọ bọ̀ tẹ́rí pẹ́mi àwọn èèyàn ti di ṣáájú ọlọ́run kó sàánú wa o bákan náà nínú àwọn kòtóra ewu tí ń bẹ lórí ká máa lo kíni o ká máa lo àdéhùn dọ̀yìn fún àlùmọ̀ọ́dọ̀ àdéhùn mọ̀ọ́dọ̀ òun náà ni pé kíni o tàṣílò òṣòlè mùkálífà lè ṣẹ̀ríà tàṣílò òṣòlè mùkálífà tí ń lè ṣẹ̀ríà ká tó máa gbé ìpìlẹ̀ míì a tó ti gbé ìpìlẹ̀ míì tó yá pa sí ṣẹ̀ríà a tó ti gbé wá nìyẹn ara àwọn ègún tàbí ewu tí ń bẹ lórí pé à ń lo àdéhùn mọ̀ọ́dọ̀ tàbí à ń lo àdéhùn dọ̀yìn fà ègún tí ń bẹ lórí pé kí a tó ti gbé ìpìlẹ̀ míì wọlé sínú ṣẹ̀ríà tí èsì sara ṣẹ̀ríà gẹ́gẹ́ bí adé sọ pé ìkìláàfù ummati rahma ìkìláàfù ummati rahma ìyapa ẹnu láàrin àwọn àlùmọ̀ mi ìkẹni tí ìyapa ẹnu bá wá jẹ́kẹ̀ kí ni àfẹnukọ ọjẹ sẹ́yà ni àfẹnukọ ọjẹ nígbà tí ìyapa ẹnu àìfẹnukọ táwa náà rí nǹkan dálẹ̀ tí tó ṣàràdà mùsùlùmí ṣàràdà wa yìí táwa ní ìkìláàfù ummati rahma ìyapa ẹnu láàrin àwọn àlùmọ̀ mi o ìkẹni eléyìn a ti ṣe kíni o a ti gbé ìsúlùmí aṣùlùmí ìpìlẹ̀ míì a ti fi lélẹ̀ nìyẹn nínú ṣẹ̀rí àti èsì ṣe kíni o tí èsì ṣe ara rẹ̀ wàhálà mi ní after the call nínú ọ̀rọ̀ tó burú jáyìn jù tí ọ̀yẹ́ kéèyàn ọmọ gbọ́ngbòrò ẹnu òun náà ni afáwà abdul hasim ó ní wàhálà mi ní after the call ya kú ònu aláwájú ilẹ̀ ard ọ̀rọ̀ tó burú jù lórí ilẹ̀ onígbélò kan lè tẹfà kò sọ́kùtọ̀n tó bá jẹ́ pé ìkẹ́ òun náà ni ìyapẹ́ ẹnu àwọn àlùmọ̀ jẹ́ a jẹ́ pé ìfẹnukò wọn kọ́ sọ́kùtọ̀n a jẹ́ pé bínú ọlọ́run nù ṣé bẹ́ẹ̀ sì lórí bí kò rí bẹ́ẹ̀ náà bákan náà nínú tó tún jẹ́ ègún tàbí ewu tí ń bẹ lórí alhadith al-mawdu tí ó dàlẹ̀ o ni ixtiraw usul fil jazaa wal hisab ka tun se adaro ipile mi ti o tun mo je pe a tun gbalada nbe olorun san ale san nbe tabi yo fun ani
ìṣòro dáadáa kan bẹ́ẹ̀ fẹ́ pé kò sí kí ni ọkọ̀ wà nú àdìsá ní gbọ́.

ولا إلى أجسادكم كنوا يسبودي كنوا يسبودي بس كنوا بس داتو وسجملة وهيج بس كنوا وفاين ولا هو نوا يسي ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كان يلون في وقت كنوا أتسي يسي ولسي إلى أي إن تامانة تلون كنوا تيانا بيسوكي ولا هو في جوج كنوا يو في جوج يوم هذا نواتي واني إن الله لا يؤدب ب إن الله لا يؤدب حسان الوجوه ọlọ́run bo ni je awon ti ba fine ti an so ọlọ́run ti ko ni je won ya je pe o ti fe gbe ipele mi kale to pe esan to n be lori re nu ya to sin ti an bi so to lalafia yi ko ni je kini o ko ni je agbawole lara won ni to je egun tabi ewu ti n be lori keyan ma si kini o keyan ma se adadale pe ko ma ro adisi on encaro che mino usul el etiquet encaro che mino usul el etiquet mo ti menu ba won le kan ti e oni keyin o deny nkan kan ninu nto je file sin wa to ti lara akida ni kini o ara akida lo wa oni ru ti la mahdi illa isa wala isa illa mahdi olon ye taku ntana bi so nipa mahdi ati anabi kini o ati anabi isa alayhi salatu wassalam won wa ni ototo o na ni baka na ile awon ewu ti tun be lori kiyan ma se agbele ro ade o na ni tahrimu ashiyain halalaha allah tahrimu ashiyain halalaha allah ki e yo so di ewo awon kan to nsi ni eto ka wa se kini o ka se di ewo fun ra wa are o tin be nbe ade fun oju niye pe ni o lilo re tabi no asi ki o mi ma believe pe adisi ni e bi adisi to pe to so awon eran lamul bahir to so di ewo taba adisi to pe tazawwaju wala tutalliqu fa inna talaqa yahtazru arshur rahman e se ema fayawo ni o ema ko derin le o fa inna talaqa yahtazru arshur rahman wuri pe ki ko derin le alára ṣe ọlọ́run bá máa ń mí jigijigi nígbàtí àwọn aláṣẹ kìnìyàn tó bá kọ obìnrin lẹ̀ ìmọ̀lẹ́tìrí pa sóhun rí òun rí alára ṣe ọlọ́run bá rí ọmọ bó ṣe bí ọmọ bí ọ wà gan tó bá ṣe pínpín kó tó yọ pé kí ni ó mí jigijigi lórí pé kí ni ó kéèyàn kọ obìnrin lẹ̀ so nítorí wọn ṣe ní ẹ̀tọ́ sísọ bí ìwọ rẹ̀ ọ̀nbẹ̀lára ká máa lo alhadith almawdu tọba wa ribe kí wá ní mokiful muslim ní àdé ti mọ̀dúwà alákọ̀ọ́kọ́ ní sókí nígbàtà tí randolph ó ní kí ni ó pé láyà jùsù làmàlù bí ha láyà jùsù làmàlù bí ha àdé ti mọ̀dú gbogbo ọ̀nà tó gbà rí kí wọ́n gbélé ọ̀rọ̀ nínú àwọn oríṣiríṣi àwọn ọ̀nà tá a gbà fún sọ pé wọ́n máa ń rọ yẹn àti tí wọ́n sokùnfà rẹ̀ gbogbo ọ̀nà tó bá rí kí wọ́n gbà àdé ti mọ̀dú láyà jùsù làmàlù bí ha a gbọdọ̀ sí kí ni a gbọdọ̀ lo ẹni tí sì ń sọ fún yàn náà mo sọ ṣáájú pé kí ni o sísọ táà sọ àfi ń pera wa ṣàkíyèsí pé kí ni o kọ̀ dá ni kì í ṣe pé a sọ pé kí ni o àwọn àdéhùn yíyí o nítorí ká máa lò ní wàlátàs díẹ̀kù ha a sì gbọdọ̀ gbà lódodo wàlátà àlẹ́mù hálì náà a sì gbọdọ̀ mọ́ fi kọ́ àwọn èèyàn ilà àdéhùn ti tàbí rẹ̀ mí ni ha àfi kọ́ láti pé kí ni o àfi ń sọ àwọn èèyàn lára pé ẹ sọ́ra o ẹni bọ̀ sínú gbogbo àdéhùn yíyí o irú eléyẹn lágbà lè máa sọ̀rọ̀ àdéhùn bákan náà táwa sọ̀rọ̀ agidi mokíbulù muslim nìyẹn o àwa tá a jẹ́ mùsùlùmí tá a fẹ́ gbàgbọ́ yìí ẹ̀sìn wa kí ni stand wa lábala àwọn àdéhùn dọ̀ ifá tìmọ̀ ọdún ayé aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́kẹ̀jì òní pé àtàfẹ́bùtù mìíràn àdéhùn láti yẹ sùnmọ́ ọ̀há ìkótùbà fi jùmọ̀ àwọn dúróòs gbogbo àwọn àdéhùn tá a máa gbọ́ yálà nínú kótùbà jimá ni tàbí nínú kí ni o tàbí lẹ́nu àwọn àfọ̀níwàásù ká máa rí pé kí ni o à ń ṣe tàfẹ́bùt ìkákòyàwó ìwádìí ọ̀fìn tó tó rẹ̀ pé ẹ̀dákùnmọ́lá ti lè rí kíní yìí o ẹ̀rí pé nígbàtà ń dárúkọ àwọn àdéhùn tí ọ̀dà náà sì adákọ̀ tíra tá a ti lè kà á bẹ́ẹ̀ pé àlè rí àdéhùn ìtẹ́yọ kan tó dáná tíra yẹn pé eléyìí dá o ìtí wọn sì ṣe fún ni pé ká lè bá a mọ kó lè bá a fọ alára sí pé kí ni o ẹ̀mí sùn mọ́ gúdẹ ni tíra eléyìí o lábala àdéhùn o ẹlẹ́kejì tàjẹ́ níbùlù kótóbùlù gbẹ́rù mọ́hákọ̀kọ̀ àwọn tíra tí ó ti pọ̀ rẹpẹtẹ tí wọn ò ní ẹ̀ déètì tí wọn ò ní ṣe tàkéèkó ẹ̀ ká jìnà láti máa kà

papa julo fa ta ba ma ta ma ona ta ma dictator ma da dictate adi to padi se le o sikini o koda bakana su'alu an lil ilmi asiyati al ahadith wa dhafiya kama ma bi awon afa lere ipe kini o kama bi awon afa lere ipe adith bayi ta gbo irakun kini eleri npa re nbo lati lere kini mada sihare bo lo se authentic to bo lo se da to bo ni se da to kama kin kama bi awon ta ba ri pe won bi afa lere bakana kawa ma ka al iktaru min qira'ati sahihain kama ni pa nkan sahih bukhari ati sahih muslim sahih al bukhari wa sahih muslim e jama ni pa nkan dada awon mejeji yi baba wa bukhari ati muslim awon ni won so fun wa pe ma katabtu fi kitabi hada illa ma sahha en kon kaka sinu tira mi yi yo afin to la lafia wa taraktu min as-sihahi akthar subun bo to fo ko pa hadith mi na le to la lafia ti nko khashiyata tatwil ki tira mo ba sikini o kon ba jagun repete idan en un ti a ko sinu tira won ati bukhari ati muslim hadith to so la to la lafia ni to pe tala qatal ummatu bil qabul awon afesi won ti gba wole towo tese ẹni kan olóde ní ìsìnkú àwọn akọ́ẹ̀sẹ̀ àti fáìlì buhari àti muslim kápé ń sọ̀rọ̀ ọkàn jẹnu ẹ̀yà ni pé inú buhari àwọn àdìsí kaná wọ́n sì kíní naam a sọ fún ọ pé naam ṣùgbọ́n léyìn ẹ̀kọ́ nínú iṣẹ́ ọmọ ẹ̀dá léyìn nínú iṣẹ́ ọmọ ẹ̀dá tó pé láyàhlù àni nax ọlọ́run nìkan ló pé inú ẹ̀ ni ṣùgbọ́n tó pé àwọn tí wọ́n ju àwa lọ àwọn tá ń bẹ ní ìfihàn jù wá lọ wọn ti tẹwọ gbà tọwọ tẹsẹ tí ò sì pé bọyá wọn sì kíni o wọn bẹsẹ wọn wò tala kọtíl ummatu bil qabul tíra àwọn méjèèjì bukhari àti muslim àwọn àlímù ń ṣe ọlọrun wọn sì kíni wọn ti gbà wọlé láti ìgbà tí tọgbọn ti níyì táwọn tí wọn gbọn tí wọn ti gbọn gbà náà wọn sọ pé tíra àwọn èèyàn yìí o ẹ sáà wọn wulẹ̀ sí kíni ẹ máa wulẹ̀ dá òtí ẹ ní tẹ́lá ti bá ń bẹ̀ ẹ máa fi sẹ̀sìn lọ ní kẹ́ni kọ́ wá dé ní ìsìnkú kọjá aláìní kan ti fárí ajá kọ́wá pé wọ́n ti ní buhari náà nǹkan kan bẹnu rẹ̀ ọkàn fẹ́ máa taná wà nǹkan tí ó kíni o nítọ́jẹ́ pé kọ́ lẹ́tọ̀ sí ọ òun náà ni nítorí náà táná ọ̀pọ̀ni kíka tíra buhari àti tíra muslim gẹ́gẹ́ náà àwọn àdéhùn sílẹ̀sílẹ̀sù sọ̀híhà tí bàbá wa albani tí wọ́n ṣe ọlọ́run wà fọ́kọ̀ bàbá náà láti ṣe fárúzù àwọn àhàdéhùn tí ó sì kíni o èyí tó dáa jọ sínú tíra náà ọlọ́run dákun àbẹ̀nú ọláńlá rẹ̀ èyí tí a sọ nídìí àsìkò yìí ọlọ́run dákun mọ́ṣá sí ní ìbàlẹ́jọ́ dáadáa fún wa lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run dákun mọ́ṣá sí ní ìbàlẹ́jọ́ burúkú fún wa ní ọjọ́ tó wà tó mọ̀ ló ń wúlò ìlàmán àtàlọ́ àbíkọ́lbìn salim wassalamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh.

0: ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbana Baobab.
1: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
0: Tí wọ́n wà ní títí Layo, Egbe nípínlẹ̀ Èkó, ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
2: Imam Sulaiman Musbaudeen Akànni, láìgbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi.
0: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà, lámìyà balùṣẹ́ ilé àtọ̀yíbà. Ọlọ́run ọba ọba tó mọ̀ nì, bẹ́ẹ̀ wọn ò ní gbà nǹkankan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfi nǹkan tó mọ́. Ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wa. Torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ká tó lọ sin lọ́hun, a gbúdọ̀ wà ní ìmọ́tótó. Tá a bá tún sin lọ́hun tán, a wà ní ìmọ́tótó. Ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ. Nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbana Baobab.
1: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
0: Egbe nípínlẹ̀ Èkó.
3: Bina Bakwa Firu Bodu Bogede Bakwa Yofo Mare Rokpo Odrela Tua Odrela Sipada Si Eyine Awoma Ati Omoma Pelwebe Fiyese Ikede Adroa Inati Baba Wagba Late Alhaji Chief Akànni Sani ẹni tí gbogbo èèyàn mọ̀ sí pápá nígbà ayé wọn tí wọ́n tó jẹ́ ọ̀kan pàtàkì ní olóyè orílẹ̀ agege. Àdúrà náà yóò wáyé ní ilé wọn nọmba 25 owó labẹ́ Motor Street ìyànà orílẹ̀ bus stop orílẹ̀ agege Friday October 2, 2026 ni yóò wáyé. Iwájú tí wọ́n kọjú sí kó máa dára lọ yìí tí wọ́n fílẹ̀ kó má bàjẹ́ sanwóore o bàbá onínúure ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ pẹ̀lú ẹbí ni wọ́n ṣe lè lẹ́yìn bàbá. Olùkéde fún gbogbo lórúkọ gbogbo ẹbí ni olóyè Akeem Akànni Sani Básọrun Orílẹ̀ Agege Kingdom.
4: Akosile International Moli 2027 Alhamdulillah Zumratul Mutakukoina Fifaidotu Tijaniya of Nigeria Zawiyat Sheikh Abdussalam Akosile National Headquarters Ompe gbogbo eniyan Tibi ayeye ojo bi onise nla Molid Nabi olododun won ele titodun ima waye ni ogunjo osu kesan 28 September 2026 bere lago mejila
5: Maulid Nabi 2026 Jamu'iyyati Ansaru Faidati Awaliya International tahta ri'ayati Maulana Sheikhul Islam Al-Hajj Muqaddam Muhammadul Hadi Omatayo Muhammadul Awwal Sheikhul Bayan fi dunu bolon fi Ali Muhammad sallallahu alayhi wa sallam ti bi ayeye Maulid Nabi wa ni ojo 27 osu kesan 27 September 2026 ninu ogba osu di solo local government gbogbo eto wa yo ma bere ni deede agogo mewa aro awon yen pataki ti an reti nbe lojo na baba wa fodi lati sheik mudasir adeleke shisu amir limomirin awwalu salihin ati baba wa alhaj abdurazak akikotu lati ilu america ati baba wa bakan na alhaj olawale abdulaziz ati iya wa alhaja idiat olasunbo ali yaloja owolowo market

0: fọ́ ńlá ti ya fọ́tò ọlá ìtàn kọ́dà ẹni tó tún jẹ́ alẹ́ rẹ̀ fọ́tò mú díẹ̀ ní ara gànà ta ni kọ́ lọ mú fọ́tò ìwà fún báyìí ká gbà pé kan tàbí méjì ká tún kọjá lọ sí ilé-iṣẹ́ anímọ̀káyé 0706316196 sí bàbá ìyàwó ni kọ́kọ́ mú lẹ́tà kọ́ lọ fi fọ́tò ọmọ rẹ̀ hàn ni àbí ìyá ìyàwó ká lásìkò ká fi jẹ́ ẹsẹ̀ kan nínú ara wa náà a gbọ́dọ̀ láàdọ̀ ẹ̀ wọ́n ní grace tèmítọ́pẹ́ michael momke fún gbogbo ìjọ god sent ministry odóngúnyán ní ìlú ìkòròdú wọ́n ní ká máa lásìkò yìí ká fi máa kí gbogbo àwọn ẹ̀dà nínú ìjọ god sent prayer ministry tó ẹ̀pọ̀ wà ní odóngúnyán ní ìkòròdú ẹ̀dà akíìmù ẹ̀dà lukumanu akintayo ẹ̀dà adoni ẹ̀dà akíìmù kẹ́hìndé evangelist ibikunle pastor ay brotosin láìgbàgbé broda ojú adékọlá adégbòyega alájà kàfáyà bímbọlá adégbòyega alájà ọlábísí onítọ́kí ẹni tó dún bá tún ti bá láyẹ kó máa sọ pé eléyìí lọ́jọ́ pé wọ́n fi ń kí bàbá nínú olúwa kú palẹ̀mọ́ ọjọ́ òbí mọ́jọ́ pé yóò wáyé ìyẹn ní òjò sunday ikọ̀ àti sẹ́ríjú ọlọ́run wòlíì àti àjíǹre joshua jp ẹnukọ̀ọ́sọ ọkọ̀ àjẹ́ arógun mọ́sà wọn pẹ̀kú oríire ẹ̀sùn pọ̀lọpọ̀dún láyà sí sàmọ́dún àsàmọ́dún sẹ́mi ní agbára ọlọ́run ọba ìgbọ́dún ìdínà lẹ́yìn pé ẹ̀fìsì happy birthday to you ètò bá wà mí kàmù ọ̀tọ́ ìka kọsàn-án ní màkáyáyá.
1: gbogbo ìdílé mr michael ige àti pa isaac akínjèmí kí gbogbo ìdílé yìí wípé ẹ kú ìpalẹ̀mọ́ ìgbéyàwó tí ó ń bọ̀ lọ́nà tí yóò wáyé láàrin jíde ige àti akínjèmí kẹ́hìndé èyí tí ó wáyé ní ọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá ọdún yìí ní pópónà ìbàdàn expressway ní ẹgbẹ́ punch ọjọ́ àkórè o àmì.
0: a mọ̀ gbà pé náà lábẹ́rún bá ṣe ń wọlé ẹja péré ní part one tó bá díjọ́ mẹ́jọ tó wá sí ní part two táfin láǹfààní àti gbàgbé ṣùgbọ́n ìṣe máa pẹ̀ lábẹ́rún a máa gbé o. 0706316196 tàbí ojú òpó tiẹ̀.
1: 08020567998.
0: ẹ sì tún lè lo 08034057141 wa ọba àmọ ìpinnu production tó wà ní tèmílàdé ṣúgùlẹ oníkàwọn àṣẹ kọjá fi máa kí ìjọ kérúbù àti sẹráfù universal church palace of perfection aláṣepé ni ẹ ìyẹn ni ojúlé kẹjọ alẹ́sìnlọ́yẹ ṣe ní abúlé ìrókò ní sangota ipe sípè kàfẹ́ wọlé tó wáwọlé àmọ́ ipe ẹkú palẹ̀mọ́ ayẹyẹ ìkórè àti ìsìn dúpẹ́ apẹ̀rẹ̀ àánú tó yẹ pé wáyé lọ́jọ́ sunday tí ń bọ̀ iná ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án 26 láago méjì lọ́sàn-án ní gbàgede ilé ìjọsìn wọn ní ká fọpẹ́ fọlọ́run torípò orin rẹ̀ pọ̀ orin dáfídì 65 verse 11 olùgbàlejò ní ojú sórí wa prophet ko òní bu ọrẹ apẹ̀rẹ̀ ogó kọ́mọ wà pẹ̀lú wa hebrew 4:16 láti ṣàtìlẹ́yìn fún oníbú ọrẹ 25@gmail.com 0802934-0602 ṣùgbọ́n tó yẹ pé bá fẹ́ tari sí àpò kòwó sí wọn ẹni lówó pé wọn 802934-0602 anímọ̀káyé pàpàtàpà world wide
1: ilégbògidebede
0: ayáyà tó sọra mọ àdúrà wọn lọ àdúrà wọn sì tún lọ egbògi láti jẹ kó n fi ṣe é wòsàn ẹjá kan sí abala tiwọn náà ọyà jùlẹ.
2: Anímọ̀káyé Abba Spiritual Therapy Bàbá Tápá World Wide 61 Santos Avenue Abúlé Babostock ní ìpínlẹ̀ Èkó wọ́n ní awa líle lóògùn ọ̀rọ̀ ẹ̀dá tó bá ní àlàáfíà òun gbogbo nínú o àgbo tó gbani lọ́wọ́ àbíkú omi orí rẹ̀ kò gbọdọ̀ gbẹ o àmọ́ síwájú ohun gbogbo ẹ̀kọ́ ojú òpó yìí sílẹ̀ yóò ṣe yín láǹfààní láti pè wọ́n 0803-373-5570 tàbí 0708-927-4444 ohun tó gbà fún ìdí ẹ̀kọ́ abẹ́ owó ló wà àdára má ṣàìsàn kan ò sí ohunkóhun tó lè jẹ́ ìpèníjà fún ọmọ ẹ̀dá ọlọ́run ò ṣe bí o èyí ní ẹbẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ayé kò lè pa kádàrádà ní tòótọ́ àmọ́ látàrí agbára tẹ́lẹ̀dù àfijìn kí ẹ̀dá àwọn ọmọ adáríhun máa ń ṣì í lò wọ́n lè fi fọwọ́ ago sẹ́yìn ọlọ́run ọba àánú yóò pèsè ọmọ alárùbáríkà fún gbogbo àwọn tó sunkún àìrí bí soso ni le atare ko atare kan ki ko ti e labo fun asiri gbigba adua kala mo adua nonka le adua baba tapo world wide ke kan si ni santos avenue abule da bus stop ile ise baba tapo ni opolopo lo je aiso alalobo abi awon ilera kan tabi mi ni ba fira awon kokoro ifojuri majele oje gbogbo eyin obirin to je wipe e wa nipase onidini e jawe adubo re layo lagbara olohun oba anu eyin agan e to wa laboso fi pomo lara lori ike yesan arun alalobo aire ohun su ni iba pojupoto ni arun mo legun ni tabi fo mi ku fo ladide ki igbese aye eda ma ni itumo ko ri nkan dimu lori epe gege bi ore olohun ije ka gbere yin fo lati eyin sha ti pe soju opo baba tapo world world 0803 373 5570 tabi 0708 927 4444 alafia yin ko ni di fi afia o animo kaye baba tapo world world lo so be woni mo tete de mo rire gba mo pe leyin anu se mi e ta mara ke ko si ile se animo kaye abba spiritual therapy baba tapo world world alafia wa o ni di fi afia o e sha mi e
3: Opani folohun oba mi edumare eku le ni bi gbogbo church lanfani lati ma gbo wa lori eto yin lale eto ni kanakana mi ti de ofe mo ja tonju afi mi ti de o ki gbogbo aye omo ri mi gbangba le lode oja ni eku le o eku ise oni eku afomo niyan se yo mo da ko mo ni baje pelu ase olohun oba mi edumare Reto wae, to yon na lati deun, ile ishe Bond FM lawa, 92.9, okpene fuwa long waba midu mari. Lale tu ni, ala wan kakanta bara waso, riwane, ajaso, ajaro, kima wanle ala ntakun, alweko, benyak basi sonano. okpene fuwa long waba midu mari. Ejadu kwa la wale ishe, babani makayeti wan shoni kwa weto yi, Nebonia Kalesi, number 61, Santos Avenue, ne Abule Egba, ne Leko, ne Benua Kalesi. Ubemba, Losona, Songu, Bebati Abule Egba, Ebole, Enebi Leko Mubung, Ewe Watu, Nyechalamo Lokada. Ebo Kadambe, Elen Losi, number 61, Santos Avenue. Odo Baba, ne Makai, Nibele, Jashiga. Abika Ekpunwa, Lore Robani Soron, Ekpun number 0803 73 5570 0033 73 5570 number tefi pe won tefi gba won lagunu pe baba mo ti de be bayi mo n bo lodo yin se wa randi tori na ni mo fi ni pe kini tin jajo won na lowo kini tin bayi lokan je se lori omo se lori ise se lori ifokanbale ran won ba mi idumare ni be da yan ju oro Tori nteda fe je nle aye rawo eda bi eda nlo lola asiri ti o to fara pamọ fun ni owo alaafia ni lowa eko number nle le kan si 0033 73 5570 0033 73 5570 number baba ni makaye ni yen bi mo nlo lala chori aleke la kori eto gan Chimu mewa shori ya chuloni. Akuri ya chuchu ni. Oni mokpini. Eni agwe jokule. Chio jeni agba. Abiki mpini abama. Abama shi. Mweni. Fweni tama. Feni ya jeni. Feni taru kwekule ishi ni ninka. She imu kukuneka. Chuma kukubu wa shibi. Imunika. Imunika u. Unu wa shibi ni obo. Jele mawipe. Ogo ti eda gbe waye ojura won lo be irawo ti kaluku ojura won lo irawo kaluku po wa ma terawo elomi pa ngba ba nwe lowo lati ikoko o le ja pe irawo merindinlogun lo ma ngbe waye en ti ba we ngba mi to se loju inu mi ti won ba je ka wa ma te pa o Bila woba wa je 24 aje ko tin lo sibi ti governor abi ti president no kale ko lo ni number awon ti e nibi ti won lo ani baba n ba ni gbe ta ma wa re ni aje pe o ku die ka ato ka ba ni gbe ka ma mo wa re ni ka ma mo nu e ni aje pe ku die ka ato so ma ya meji ni o ani wa finu hara won amo mo ya wu sambe ire won ki finu hara won awon mo ya wu sa igbe aye awu sa ni won ri ni won mo gbe be ba mu awu sa eyen la won e ri pe awu sa awu sa ile kan na ni won wa sugbon won ori nu ara won owo baba mi o ke fi pa owo lo fi pa owo lo fi pa bo le meje ba rin ti won ba mo nu ara won ki won o ki sara won awon ore a ma se ra won omo iya a ma se ra won egbon saburo eje seje ibeji gan ti ajo je tawe kan iwa ma se ra won be ni sa ni mo fi so pe eni agboju oku le ngba mi ko je ni agba eyin ko yi eni agboju oku le je ni agba awu eni pe gbogbo bi te tin taja nje ni fura nbe ibi te tin sise nje ni fura nbe eni en ba gbele nje ni fura pelu e je le mo ri pe eh nti mo so fun yin jo si nipa arabirin tin wa passport ye to fi passport pamọ to wa akakire to fe travel oko re o si mu passport ye pamọ o si ba sare kakire oko lo mu pamọ o oko lo mu passport yawo pamọ o n ataburo yawo won tun lajo sepo igbon dodo baba ti ki fi robo to loju baba ni hawo passport te wa ibi bayi lo wa ibi bayi lo wa no le yin iwo ko yawo kilode to mu passport yawo re pamọ kilode asiri ogun ki bo lodo timi kilode to mu pamọ nje le mo pe visa ti wo fun yawo oride odun meji o si expire oko o si jewo wi pe emi mo mu passport e dani ngo fi travel ni abi abi ari nga se rati ti mo so fun ngba na lo iyawo oko aburo to wa nba to nba egbon lopo oko aburo ti nbe egbon re lopo to tun fe pa oko o fe poko aburo re to fa isode ti mo salaye fun yin jo o na lele ti mo ni kin tun mo wa ko ton wa la le to ni eyi ko yi ani eni a ba fe yin ti niba mi egun lo mo fi owo eni ani o fe ni loju ata lo fi senu ta mo ti ye laye o olorun oba mi odumare oni je keken ka ye o ta wa o keken ye o mo ni ta wa pelu ase olorun oba mi odumare awon ore meji bi omo ya awon ti won ti ro wi pe omo ya ni won be ba ri won ta omo ya wa ma sun le ara won wa ma jeun ara won abi kini wa je se fura won na wa ma wo su ara won eh aso kan na ni won won jo na won si rode won to de ohun de won jo rode na ma ni won jo rode ni o won rode won to dede won bo aso wi pe ka won sa aso won wa sa aso awon mejeji ni won sa aso won ti sa aso won sita ni aba jade lo ngba won pada wole ore yen to n jade pe ko won ra nkan to pada wole ngbo di role won ni won lo kaso won wa kaso won ko sinu bi ti won kaso si ngbo di jo keji ore keji ora so ti e mo ore ora so ti e mo arabirin si jenti ki kankan ko ki lo ma wa ma so lo ni boya bro mi ti mo lo school niyan mo yo ti feran re nu ewo e fi le ja e e fi le ja e opo mo alai ni la kai alai kankan ko o mo se o ase bi ti an ti fe fi ja kule ni ase bi ti an ti fe fi gbe subunu eye o mo pe aso eni ta wo ta laagu si ibe lo gbe ni nbe aso eni ta wo o ti yi ogo eni o ti pe ko o ti mu ogo eni o ti mu lare ogo eni aso ti so tele wi pe o n fe mu aso re ah kilode o nikan ni laarin gbogbo awon ta won jo rin o nikan lo n lori o nikan ni rin rin ajo o nikan ni o nikan lo woju o nikan ni o nikan lo jare yaju o nikan ni lo loko gidi so nikan ni laarin gbogbo awon sawon toku na sawon wa lori ni jefura jefura eh ore ni baba mi orun re re oloye ka ni fura baba nsale e ni lo oye ka ni fura baba nsale e ni lo baba sale titi baba de koro e fura baba sale titi o mama de koro e fura oye ka ni fura baba nsale e ni lo omo so aluwa kare baba chapa ile ise won be ni number 61 Sandos Avenue ni abule ba ni loko o ga yin ti n gba me ba ya loko

0: lọ káyé.
1: Ọkọ pàtàkì ni wọn.
0: Kí ni wọn là kọjá?
1: Kí ló dojúkọ?
0: Kí ló dojúkọ?
1: Olóhùn fún ara ẹ ti lànà àbáyọ
0: fún gbogbo èèyàn
1: láti bọ́ lọ́wọ́ ìdojúkọ ayé.
0: Èmo ṣàtìkọ̀ sí bàbá pápá.
1: Àwọn onímọ̀ káyé
0: lónìí ní nọmba 61
1: Santos Avenue
0: Abilé Gbàlégà.
1: Tàbí kẹ́ máa pe
0: 08033735570.
1: Lẹ́ẹ̀kan sí
0: 08033735570.
1: Onímọ̀ káyé
0: bàbá pápá.
1: Òkú mi ní ọ̀rọ̀
2: ṣé dáadáa ni dé.
3: Mo ní lápọ̀ ọmọ wa bí ìbọn ẹ gbọ̀n wìrìnwìrìn kí lọ ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ni máa wá sọ̀kì. Arábìnrin ní wo ọ̀rẹ́ mi fílẹ̀ jàre ọ̀rẹ́ tó má sọ iná ní ń sáré síwájú ní sáré sẹ́yìn ni àjọ ń wá sọ̀kì. Níbi tí wọ́n ti fẹ́ fi gba ògùn arábìnrin yìí ó ti mú aṣọ rebi kan níbi wọn ó ti fi aṣọ gbogbo lọ́wọ́ ẹ̀ àpọ́mọ̀ṣe o àṣẹ aṣọ ẹni tó ògùn ẹni ti yí tá a ti làágùn sí aṣọ yẹn ká máa tọ́jú ẹ̀ aṣọ yẹn ká máa tọ́jú aṣọ ẹni àṣẹ tá a bá wọ aṣọ tò dédé ọyẹ amójútó gbogbo ń tarábìnrin ìwọ lọ́jọ́ náà àtàwọ̀ tẹ́lẹ̀ àtàṣọ rẹ̀ gbogbo ètò olùsára tó lò sáyà kọmọ sí kankan tó rí mọ́ ń bẹ bẹ́ẹ̀ ni ò fura kọmọ fura sọ̀rọ̀ ara rẹ̀ ibi ẹ parí iṣẹ́ sí rèé ọwọ́ àdìpé nǹkan ń já wálẹ̀ díẹ̀díẹ̀díẹ̀ ọwọ́ àdìpé nǹkan ń bọ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀díẹ̀ ọwọ́ àdì wípé gbèsè ń wọlé ó di wípé gbogbo àwọn tó ti gbọ́jà fún ni wọ́n ń dá ọjà padà ó di wípé gbèsè wá gorí gbèsè ọwọ́ àdẹ̀ntòrù ti ń gbẹ nítorí gbèsè bẹ́ẹ̀ lárábìnrin yìí ò sì kúrò lọ́dọ̀ rẹ̀ ọwọ́ à ń bá a sáré kiri ṣùgbọ́n nígbà wọn ti lo aṣọ yìí tí wọn lò fárábìnrin yìí tán arábìnrin bẹ̀rẹ̀ sí ni máa dìde tiẹ̀ ọba filé rẹ̀ lẹ̀ kò wá wálé mọ́ ọ dànù mo bá pè kò ní gbago mo gbìyànjú ẹ̀ títí kò tiẹ̀ ní dàlóhùn ọ̀rọ̀ iṣu arábìnrin mo bá pàtì hálù ọ̀rẹ́ tá a jọ ń jẹ tá a jọ mu ọ̀rẹ́ tèmi àti ẹ jọ ń ṣe wọléwọ̀dé kí ló lè dé tí ò gbé fóònù mi mọ́ kí ló lè dé tọ́jà wípé tí n bá pè é ẹlòmíì ní gbé fóònù ẹ̀ mo wá ọ̀rẹ́ mi lọ ní wọ́n ló ti kó kúrò ń bẹ̀ ọ̀rẹ́ mi wọ̀n ni bẹ́ẹ̀ wọ́n sì ní nǹkan ti yàtọ̀ fún ó ti dínlówó òun náà ti ṣe yọ̀tọ̀ mi nǹkan ti ń bẹ̀ ó ti dínlówó jí àṣẹ wọn a máa gba ògùn ẹnìkan fẹ́nìkan ibi aṣọ ni ẹ mọ̀ ti gbogbo arábìnrin yìí nípa ìlàkàkún ibi aṣọ ni ẹ mọ̀ ti gbà á nípa ìní kankankankún ibi aṣọ ni ẹ ti gbogbo lọ́wọ́ ẹ nípa wí ọ̀rọ̀ yìí wà lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń lọ bẹ́ẹ̀ ó sì lẹ́gbẹ̀ẹ́ kan olórí ẹbí ni a bá olórí ẹbí bá wá sọ́dọ̀ rẹ̀ ń gbọ́nà lọ́hùn kí ló dé àbúrò kí ló ṣẹlẹ̀ ọmọ yẹn kọ́ máa lọ báyìí kí ló dé tọrọ rẹ rí báyìí lọ bá kó lóró lóró fún ẹgbẹ ẹ ọrẹ rẹ ò wá dà ọlọrẹ mi kò mọ wá sọdọ mi mọ mo sì gbọ wípé ó tiẹ ti travel out gan ọlá rẹ ti wá pọ sí ẹgbẹ yìí bá ní n ló sì mú dẹngbẹrẹ báyìí ọrọ ń lo mú dẹngbẹrẹ báyìí ilé tó ń kọ lọ ọta gbogbo mọ́tò ló ti tà ọkọ fi ọ sílẹ̀ ọyà lọ kò sí nǹkan kan mọ́ ọwọ́ adúró tẹtẹrẹ ó sì ń wò ọ̀rọ̀ ara rẹ báyìí ọmọ ṣe o ṣé wọn mọ̀ wípé a máa ń fọ̀rọ̀ lágbà ni a máa ń fọ̀rọ̀ lágbà ìjọ fọ̀rọ̀ rẹ lọ ìjọ òfin lọ mí ìjọ òfin lẹ́nì kankan bọ̀dá mi ẹ wò gbẹ́nu ṣé o bọ̀dá rẹ wo kí ni àṣẹ báyìí ni yèrè mọ amòràn tí orí bàbá mi pé mi mọ lájà o ajá mi mọ pẹkun wọn gbà lọ mi àfọwọlágbà ni mo ṣájà mi o ẹgbẹ ní o sì lágbà tó lè fọrọ lọ ẹ wò ẹkọ nọmba bàbá ni mọkànlélẹ 00333735570 00333735570 nọmba bàbá ni mọkànlélẹ nìyẹn ẹ tẹ́ fi wá wọn lọ́nu tẹ́ fi pè wọ́n.

ẹ̀yìn kọ́ yìí sọ̀rọ̀ ọ̀hún pẹ̀yìn náà lẹ́rìn arábìnrin yìí ń dàn báà ẹ̀ńtọ́ jẹ́ bàbá wọn ó ní ìwé ègbọ́ ni àpẹpẹ gbọ́ ni wọ́n ń pariwo arákùnrin kan wọ́n ní bàbá àfa àgbàlagbà ara wọn ni ǹjẹ́ yìí ti mọ̀ ó ní wọn mọ jẹ́ ń pè wọ́n lọ bá pè wọ́n lọ gbà wọ́n láago bàbá ni àbí tẹ́ ẹ bá yọjú sí wa o ìwọ tó ń pè nílé tẹ́ ẹ wàá dúró sójú kan tẹ́ ẹ mọ̀ pé ọmọ ṣe o aláìmọ̀ kan kárí lọ bá pe bàbá bàbá ni ẹ yọjú bẹ́ẹ̀ bá ń bọ̀ báyìí ni ẹ ṣe báyìí kàsà báyìí káwòdì wọ́n dọ́dọ̀ bàbá o ìmọ̀pọ̀ o ọgbọ́n bẹ o ẹ̀rọ ayé bà mí gbọ̀n débẹ̀ bàbá wọ̀wọ́ ẹ̀ owó orí ẹ̀ bàbá ni ọ̀kárẹ̀ ìràwọ̀ lọ́mọ ìwọ tí ò gbogbo láti orí dé ṣàlẹ̀ ta lọ̀rẹ́ rẹ tọ́ gbà sọ fún ó ní àṣọ n ò gbà sọ fẹ́nìkan n ò gbà sọ mi fẹ́nìkan ọ̀nira ni ronú sí dáadáa lọ́ba ní àfijọ́ kan o èmi àtọ̀rẹ́ mi ròde bá a sì ti tù dédé àwa sá aṣọ wa sẹ́yìn kò lè pé kọ́ gbẹ díẹ̀ ká tó ka wọlé àmọ́ ọ̀rẹ́ mi rí tiẹ̀ èmi ò rí tèmi bàbá ní gbogbo àwọ̀tẹ́lẹ̀ tẹ́ wọ̀ tẹ́ ẹ jáde lọ níbẹ̀ náà ó ní n ò rí kankan n ò sì fi ṣèbínú ẹ̀ o ò fi ṣèbínú ọ̀ka ìláyé ibi tó já ọ sínú o ǹjẹ́ lọ mọ̀ pé aṣọ ọ̀rẹ́ tọ̀ ń wá ká pẹ̀lú gbogbo nǹkan àwọ̀tẹ́lẹ̀ rẹ tọ̀ ń wá kiri ọ̀rẹ́ rẹ ló kó ọ̀rẹ́ rẹ lọ lọ fi ṣáájò ọ̀rẹ́ rẹ ló gbogbo tiẹ̀ ògùn àbáwáyé rẹ lọ̀rẹ́ ti gbà ló gbówọ̀ tí ṣiṣẹ́ fún ọ ìlara rẹ ni wọ́n ń ṣe báyìí láá ṣe báyìí kàsá báyìí káwòdì ọ̀rẹ́ arábìnrin yìí ó jókòó ògùn ń bọ́ lára ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ni máa sunkún kíkankíkan ẹ wo ọ̀pẹ́ni fọlọ́run ọba mi ìdúwàlẹ̀ ànímọ̀káyé bàbá tápà iléeṣẹ́ wọn ń bẹ ní nọmba 61 sandos avenue ní abúlé ẹ̀gbà nílùú èkó àwọn ní oṣù nígbàwó ètò yìí nọmba àwọn rèé kọ láì fi bẹ́ẹ̀ bá pè wọ́n bàbá arúgbó àfa 0033735570 nọmba àwọn ní gbogbo ẹ̀ńbà mabúlé ẹ̀gbà bẹ́ẹ̀ bá ti dé mobi bus stop ìgbẹ̀ ọwọ́ ọ̀tún ẹgbọ́kadà ẹlẹ́nlọ sí nọmba 61 sandos avenue wọ́n ó gbé ń débẹ̀ gbogbo èèyàn lọ́mọ bẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ wájú ìdọ̀wọ́ náà wọ́n jà yìí sí nọmba àwọn rèé lẹ́ẹ̀kan sí 08033735570 08033735570

0: alẹ́.
1: Ọ̀rọ̀ ìfọ̀fọ̀ rè é o.
0: Mo kí wa ní gbogbo ibi tí àtẹ̀gùn ìkànnì yìí fẹ́ dé lálẹ́ yìí, ọ̀rọ̀ ìkọ̀kọ̀ lẹ̀tọ̀.
1: Ẹ o.
0: Lórí ìkànnì Bond 92.9 FM. Ọ̀rẹ́
1: ẹ o.
0: Mo kí wa tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́, mo kí wa tológun tológun.
1: Ọ̀rọ̀ ìfọ̀fọ̀.
0: Mo kí wa ní gbogbo ibi tí àtẹ̀gùn yìí fẹ́ dé lóbìnrin lọ́kùnrin lọ́mọdé àtàgbà oyún inú àṣẹ bí gbogbo apáta ni mo kí. Mo ń kí wa lórúkọ gbogbo àwọn lọ́gàá lọ́gàá nílé iṣẹ́ rédíò yìí pátá Bond 92.9 FM ìfẹ́sowápọ̀ tó kalẹ̀ sí nọmba 1 Adékúnlé Fajue Road Ìkẹjà GRA nílùú Èkó ń bí. Ọ̀rọ̀ ìkọ̀kọ̀ lẹ̀tọ̀ ètò òun lọ̀rọ̀ ìkọ̀kọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tí mo ń wáyé láyàjọ orú èmi báyìí ní dédé àkókò yìí. Lórúkọ gbogbo àwọn tá a jọ wà nílé agbára bẹ̀rẹ̀ látòrí amojú ẹ̀rọ akéde ètò olóòtú ètò yìí lórúkọ Mayowa Adédèmbù Ghana Boy. Ilé agbára kún fọ́fọ́ lálẹ́ yìí lórúkọ Títí Layọ̀ Elúdení Raymond Ajiboye Ọlájírẹ́ Ọlámilékan Raphael Ọláolúwa wà ń bí. Oyinkansola Ayọ̀ọ́lá Ọtúnba Abẹ́wàjì Adékúnlé lórúkọ tèmi. Oṣù kẹsàn-án òní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026. Ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́, ó ń tán lọ náà nìyẹn o. Ó kò oṣù mẹ́ta gérégé àtọjọ́ díẹ̀. Tọdún ògbólògbó ọdún 2026 ó fi kásẹ̀ lẹ̀. Ìrí ayé àgbọ́sọgbọ́n lórí ètò ọ̀rọ̀ ìkọ̀kọ̀ onígbọ̀wọ́ ló lètò ètò ló lo nígbọ̀wọ́ bàbá wa bàbá àáfàá oore ọ̀fẹ́ ni gbogbo ayé mọ̀ wọ́n sí. Àwọn ni Ọlọ́run ọba gbé kalẹ̀ sí nọmba 9 Honorable Street Olówó Ọlá Bus Stop Along Glasu Ìṣẹ́rí Road Ìṣùtì Ẹ̀gàn nílùú Èkó. Ẹ o, kí ni tí bàbá yìí wà ń bẹ̀ fún àyín tẹ́ ẹ bá ń gbọ́ fúngbà àkọ́kọ́? Ọlọ́run gbé wọn kalẹ̀ láti máa gbétò àdúrà kalẹ̀ lórí àdojúkọ ìṣòrokíṣòro tó lè máa dojúkọ ẹ̀dá láyé yálà ọmọdé tàbí àgbà, bóyá àgọ́ ara ni àìsàn kan ni tàbí àrùn tó jẹ́ pé ó gba kéèyàn ó tẹsẹ̀ lébọ̀. Ó ní bàbá yìí lọ́lọ́run gbé wọn kalẹ̀ fún bàbá àáfàá oore ọ̀fẹ́ Spiritual Healing Center. Ẹ já dókè lọ́hùn lọ́dọ̀ wọn ká ilé ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lọ́wọ́ ká wá wọnú ètò fún talẹ́ yìí. Ìrẹ́ ayé àgbọ́sọ̀gbọ́n fún talẹ́ yìí lọ.
2: Bàbá orí ọ̀fẹ́ Spiritual Center orúkọ roni nítòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tí ó ń jàbí ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ rírí tàbí àìrọ́mọbí àìsàn tàbí àrùn. Agbára àdúrà Al-Quran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú. Ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà. Má jẹ́ kọ́dẹ́ rúbà ẹ́ gbé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run àlá. Ní agbára Ọlọ́run ìwọ náà yóò gbé gbà ọpẹ́. Tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ Spiritual Center tí ń bẹ ní nọmba 9 Honorable Street Olówó Ọlá Bus Stop Along Glasu Iseri Road Isusi Egan Igodo Lagos. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08128718630 láìkọ sí 08128718630 tàbí 08034962522 08034962522. Bàbá orí ọ̀fẹ́ Spiritual Center lóní kò gbé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run ọba àlá.
0: Ayé tótó fún. A kò ní lọ́nú omi ká lọ mọ́ gbébẹ̀ ìran ẹja lónibú. A sì ní lọ sórí igi ká lọ mọ́ sunbẹ̀ ìran ẹyẹ lónibẹ̀. Ojú ọ̀run òṣìṣẹ́ dúró sí torí pé àwọn ẹyẹ afòbàbà lónìí. Ilé ayé yìí náà lókè pẹ̀ náà lájọ wà. Ṣùgbọ́n kẹ́dà ó ṣe nǹkan mẹ́ta. Nǹkan mẹ́ta yẹn ni pé mo se ka mo doro ele keji ni pe mo wura re niran ito se keta e oni pe ko mo ba eleda re soro lojojumo oro le aye to be o otun ba be waji le mi nje aboro ni a ma mu wa sori eto yi to ra mo pe omo lu abi lo ngbo ikani yi asi mo pe e fi abokun odugba te eyan ba hype repete tabi te eyan ba pon eni te eyan so nipa e ya to si pe ipolowo ya to si pe eyan polowo eyan eyan polowo afa babalawo tabi woli iso owo ni kaluku na ni yo ma to leyin ero ba ni soro te le fi pe baba yi oni 081 28 718630 egbo dada 081 28 718630 tabi 080 34 96 2522 080 34 96 2522 o left lanfani ati fi pe baba ori ofe spiritual ile center lori omo lori aya lori oko lori ebi lori ololufe teyin na mo pe o ti gbianju ninu aye sugbon sibe sibe ko ti sona abayo looto elomi o ti kagba ko ti kabamo lori pe won juwe bi kan fun sugbon kini kan be o nkan meji ni ke wo e kokko wo ile ise radio te tin gbo nipa baba yi baba ori ofe spiritual healing center e wo soro soro presenter tin so nipa re ise te yan ba tin se to tin gbenu le ogbon odun o tumo si pe atayi ni ke atayi ni pada be lo mo o tun ba be waji adekunle eme oni wa so nipa eni ti o jan yin ni ponpo lori tabi ti o tari yin lo nu gbo tabi ona jibiti rara o baba ore ofe e pe won e mo flash kaadi egberun kan pere le fi gba lodo won kini kaadi yen wa fun e salaye gbogbo nte e fe e salaye nte ba wa oruko yin phone number yin won si bere si igbese te gbe won ko sinu kaadi yen toro sese ke pada wa leyin ojo to ba pe won le mo pe nte ba wa njo sire nta won si ni ke se ni e si gbianju owo lowo e mo lo lasan o e mo so pe owo card ni kan le fe mu dani tori ke ti o mo baba nte fe se e je ndoke lon le kan si ke le ni number won
2: Baba ori ofe spiritual center oruko roni nito to mo gba nipa ki agbe eto adura kale lori eyikeyi isoro ti o nja biiji aire oko tabi aya fe sise bi erin jeje riri tabi iromo bi aisan tabi arun agbara adura alquran ni won fi jagun segun pelu otito onu ibi ti ma pa wa ni ma gba o wa ba je kode ruba e gbe gbogbo isoro re wa ba olohun ala ni agbara olohun iwo na yo gbe gba ope tete yoju si baba ori ofe spiritual center tin be ni number 9 honorable street olowo labo stop Along Lasu, Iseri Road, Isu ti Egon, Igodo Lagos. E pe won sori ero abalisowo yi. 081 28 718630. Lanko si 081 28 718630. Tabi 080 34 96 2522. 080 34 96 2522. Baba ori ofe spiritual center. Loni ko gbe gbogbo soro re wa ba Olorun oba ala.
0: Oro le gbo yen o Eje ki n so fun wa pe ti presenter kan ba bo sori afefe sori radio to n polowo fun yin e kokko wo kini riri e ojo wo lo de pe eni to ba loruko re ko ni foriki ti o da ko fi ba je ero ba ni soro te le fi ba baba ori ofe spiritual center soro eyi te gbo kini ipolowo yen te ri number yen mu oya 08128718630 08128718630 tabi 08034962522 08034962522 odo baba ore ofe spiritual center le jasi ere aye agbo sogbon fun tale yi oro yoruba lo opo won ni ajumobi ko kan taanu eni tori baran si ni oun ni se ni lore sasa idile te lo ti eni ba olowo kan be koda o le pe meji o le pe meta tawon mi ju be lo te ba ri elomi ni gboro lese titi igbese aye re e ni le ronu pe o ni olowo kan ninu ebi to le se laanu ajumobi ko kan taanu eni tori baran si ni se ni lore te ba wo lo te wo elomi e mo wo pe se bi egbon re ni lagbaja se bi egbon re ni tamedun woman to wa ni junction yen woman to wa ni bus stop yen woman to wa ni osodi yen egbon re ni aburo re ni kilode to wa nkiri oja bi eleyi kilode to wa ngbegbe aye tin gbe yi alaanu kan soso bi egbegberun eyan wa o o si wa o olorun ni ko tare iru won si eyan ko tare eyan si won eledumare oba oni so kale wa latorun lati wa ran yan lowo eyan kan na ni yo ran sugbon awon kan wa to je wi pe oro won gba ki won jade ki won we ki won yan kankan kara won da saka ko lore ko ba le locate won ko lore ko ba le wa won ri eje ka doke lohun
2: Baba ori ofe spiritual center oruko roni nito to mo gba nipa ki a gbe eto adura kale lori eyike yi isoro ti o nja biiji aire oko tabi aya fe sise bi erin jeje riri tabi iro mo bi aisan tabi arun agbara adura alquran ni won fi jagun segun pelu otito onu ibi ti ma pa wa ni ma gba o wa ba je ko deru ba e gbogbo isoro re wa ba olohun ala ni agbara olohun iwo na yo gbe gba ope tete yoju si baba ori ofe spiritual center ti nbe ni number 9 honorable street olowo labo stop along Lasu, Iseri Road, Isu ti Egon, Igodo Lagos. E pe won sori ero ibalisọ wo yi. 08128718630. Lenko si 08128718630. Tabi 08034962522. 08034962522. Baba ori ofe spiritual center. Lo ni ko gbe gbogbo soro re wa ba Olorun Oba Ala.
0: Pe eni to ba loruko re ko ni foriki ti o da ko fi ba je ero ba ni soro te le fi ba baba ori ofe spiritual center soro eyi te gbo kini ipolowo yen te ri number yen mu oya 08128718630 08128718630 tabi 08034962522 08034962522 2 odo baba ori ofe spiritual center lejasi woni pe adua ni ngba agbara ko iwe esin mete ta lo fi di e mule be be tin gbo lale ibai iwe esin o ka e ma se iwe eyan ni o ka je iru ise yo o ka gbe lowo be ni iwe re sagba ohun gbogbo ninu esin abalaye iwe o sagba ohun gbogbo Iwuma Al-Qur'an na fi di e mule wipe aduha ushe ufe mumi adua oni da mumi ni inu esi kristeni adua lopa kristeni na oni uba fi sope adua lomba agbara ko eda ti wale ka kriyo eda le tiri jina elomi iti lole ausa nuri oro alajo obe elomi iti lole ibo elomi ti lo si tapa elomi ti lo si jebu elomi to ba gbo pe ah ba kan be nibe kan ni ku tonu yo de be koda o ti de be sugbon to je pe sibe sibe na ohun te lomi wa lo sokoto wa lapo sokoto o le je lu eko yi to ti wa lati bi ogun odun ogbon odun o lo bi ogoji odun to ti wa nbe o le je be na laduwa re o ti gba o loro baba yi oja owo de ni won tin taja alaji tori pe won je oni tiju won je ni ti mon tiju ni fi fe da ko won gangan tori pe ninu oja owo de onirin won loruko won loruko se se mo pe elomi wa bi awon eyan tin gbo radio bayi ti won ba gbo oruko enikan lori radio iso ti won so fe niyan bi igba ti won bo ko re je be lo ma ri le ti elomi koni ko bo lori se ko koni gbe bo lori se ko alaji ti wa ninu oja ni di ise irin tita awon yamayama na moni owo de oni ni yamayama pasi awu la won kan tun mo npe won o ti wa nbe ti pe lati igba to ti wa ni keke en ti mo so yi o ti yin for 70 lo kan bayi o mo aburo re kan wa lati lu won lati Kwara ni lu ofa omo ofa ni won o mo aburo re kan wa Seko yen na wa kose ni owo de oni ni n so ro 1987 o do wa nbe sugbon se mo pe kadara taye ato siti kande aburo re yi tete lu lo owo re jisoro ju bodare lo kí wá ní ìtọ́sẹ̀lẹ̀.

0: Isha Center, Oruko Roni Bito Tomoda, Nipaki Agbe to Adua Kale, Lori Eike Yisho, Lotonja Biji, Airi Oko Tabi Ayafe, Tise Bi Eri Jeje Riri, Tabai Romobi, Aison Tabi Arun, Adara Adura Lukuran, Ni Wanvin Jagu Shegu, Belu Otito Anu, Ibisi Ma, Paiwa Ni Ma Adda Owa, Baja Kode Ubae, Le Dodo Yoshoro Rewa Ba Olong Wala, Ni Adara Olong U, Iwono Yo Deda Ope, Tete Yodu Siba Ba Ori Ofesmi Isha Center, Timbeni Number 9, Honorable Street, Olowo Labo Stop, Along Lasu, Iseri Road, Isu Siye Gon, Igodo Lagos, Ekpo Wansu Lera Bali Soboyi, 081-28-718630, Lankosi, 081-28-718630, Tabi, 080-3496-2522, 080-3496-2522, Baba Ori of SP Isha Center, Loni Kote Dodo Shoro Rewa Ba Olong Oba La, La.
1: Ayé àgbọ́sọgbọ́n tẹ̀ ń gbọ́ lálẹ́ yìí ẹ̀kọ́ ni o fún gbogbo wa pátápátá àtẹni tí ń sọ àtẹni tẹ̀ ń gbọ́ Ajumobi kò kan tàánú ẹni tí Ọlọ́run bá rán síyàn torí bá rán síyàn ní ṣèyàn lóore. Ọdún 1987 ni bàbá rẹ̀ mú àbúrò rẹ̀ wá láti Ọfà. Òun náà fojú síṣẹ́ yẹn láàrin bí ọdún bíi mẹ́rin. Òun náà bẹ̀rẹ̀ sí tajà nínú ọjà. Nígbà tí ó fi ṣe ìyàwó tí ó fẹ́yàwó tí ó bẹ̀rẹ̀ sí bímọ. Nígbà tó di 20 year 2000 millennium gangan year 2000 bẹ́ bá ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ó ti lọ bí ọdún mẹ́tàlá tó ti dékò bẹ́ẹ̀ ni. Owó yìí ó ti dé sí lọ́wọ́ orí ọ̀fẹ́ àtàǹfààní wo ló ní ni pé àwọn ilé iṣẹ́ kan tí wọ́n ń ṣe títì tí wọ́n ń tún títì ṣe construction company àwọn Japanese wọ́n fẹ́ padà sílùú wọn gbogbo irinṣẹ́ tí wọ́n fi ṣiṣẹ́ títì yìí pátápátá wọ́n wá fẹ́ tà owó tí wọ́n sì fẹ́ tà àwọn tó bá wà nínú owó dé onírin dáadáa tí mò ń sọ yìí tí wọ́n bá ń ṣiṣẹ́ iṣẹ́ yàmàyàmà yìí ni àtàwọn tó bá ní wọn lẹ́gbẹ̀ẹ́ tí mò ń sọ ti yé wọn owó táwọn òyìnbó yẹn Japanese yẹn fẹ́ ta gbogbo caterpillar ta gbogbo iṣẹ́ mọ́lẹ̀ owó yẹn ó kéré sí tí ọjà yẹn wọ́ọ̀tì ṣùgbọ́n àbúrò Alhaji Owode ni wọ́n máa ń pe bàbá yìí àbúrò rẹ̀ tó mú wá látọ̀fà yìí òun ló ṣe kò ń gẹ àwọn òyìnbó yẹn nínú yáàdì wọn tí wọn pè é àwọn fẹ́ ta gbogbo kínní owó ò sì lówó lọ́wọ́ tó lè fi rà á lọ́dún náà lọ́hùn nígbà tí owó níyì báyìí náà o kò sígbà tó wò níyì o ṣùgbọ́n lọ́dún náà lọ́hùn iye tí wọ́n fẹ́ ta gbogbo caterpillar yẹn owó ńlá ni kò sì ní lọ́wọ́ òun lọ́ wá wá èèyàn méjì ọwá wá báyà àwọn kan bẹ nínú ọjà owó dé oní ni tọ́jọ́ pé owó ń bẹ lọ́wọ́ wọn kódà kí wọ́n fẹ́ ra ja 400 million ṣùgbọ́n àwọn lè mọ́ láǹfààní àti rí ọjà tí wọ́n fẹ́ rà àbúrò Alhaji Owode lọ́wọ́ lọ bá wọn báyà pé àwọn òyìnbó kan fẹ́ ta gbogbo irinṣẹ́ wọn mọ́lẹ̀ o iye báyìí ni wọ́n pè é àwọn òyìnbó yẹn bá ṣàdéhùn páwọn ó fún ní 20% ẹni tó lọ kó wá àwọn báyà méjèèjì náà sọ pé àwọn ó fún ní 20% owó tó rí nígbà náà lọ́dún náà lọ́hùn owó náà pọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ta gbogbo ọjà yẹn tán òun náà wá bẹ̀rẹ̀ sí lówó lọ́wọ́ láti mọ́ ìrajà ńláńlá ọdún 202 ló rán bọ̀dá rẹ̀ Alhaji Owode ló ràn ní mẹ́ka ló dàlájì wọ́n jọ lọ ni ṣùgbọ́n bùkátà ń fẹjú oníkálukú ń rí bùkátà wọlé ṣùgbọ́n ẹ̀gbọ́n yìí kò ló lọ tó àbúrò rẹ̀ ó wá di 2009 ibi tí ìjà àjálù tó lágbára ti dé bá ẹ̀gbọ́n ni pé ẹ̀gbọ́n wọn mú ọjà kan wá fún òun náà wá lówó tó lè fi rà á òun wá náà wá wá àyàn lọ tó lè rà á ṣe mọ̀ pé òun ló kọ́ àbúrò rẹ̀ ńṣẹ́ ṣojú rẹ̀ òun ló mú àbúrò rẹ̀ wá látọ̀fà wá sí owó dé onírin wá sẹ́kọ̀ọ́. Alaji wa wa gbianju gba ti o ri lai mo pe owo awon fun wa na ni o ko si awon baya to lo mu wa oko le ti ki so kekere kini won sanwo fun nje ki won lo ko gbogbo oja ki won lo ko irin ki won lo ko ti won sanwo re won debe won bank kan mo awon to lowo o da go olopa o di panti odun meta Balaji lo lati mole o je ki gbogbo nkan lo le tan pata pata ile iwe awon omo duro ba to di 2012 to de latogba to mo ko aburo yi lo fun lo onje oda megba oda megba oda megba omo yin oya iwo ba bi bayi lo iwo lo ko se bi bayi to ba ti fe se freedom oya wa sugbon gba to se be titi titi to the 2015 olon lo mo n to sele ami korira ni aba pe ni abi kini aba buro yi gbon kankan bi kankan bo se di pe o yi juda segbon re ko ba da si kankan mo lati 2015 ti ti ti to di di bi odun bi mefa 2021 egbe wa de ni to ku ni oja lowo gbe o le duro nbe mo ati ba na bo ti gbianju ka bo ti gbianju ka lati 2021 e mo Nigeria ah oda ti o ba ti simi adura ni sise tabi ajo ni sise ojo kan o ta dura o gba

bá orí ọ̀fẹ́ spiritual center. Orúkọ ronú ní tòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tó ń jà bí ìjì. Àìrí ọkọ tàbí ayafẹ́, ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ rírí, tàbá ìrọ́mọ bí, àìsàn tàbí àrùn. Agbára àdúrà Lukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun. Pẹ̀lú òtítọ́ ọnú, ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà. Bájẹ́ kọ́ dẹ́rù bá ẹ. Ṣé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run àlá? Bí agbára Ọlọ́run, ìwọ náà yóò gbé gbá ọpẹ́. Tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center. Tí ń bẹ ní number 9 Honorable Street, Olówó Labo Stop, Along Lasu, Ìsẹ̀rì Road, Iṣu sí Ẹ̀gàn, Ìgọdọ̀ Lagos. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. 08128 7186 30. Lẹ́ẹ̀kan sí 08128 7186 30 tàbí 08034962522 08034962522. Bàbá orí ọ̀fẹ́ spiritual center ló ní kó gbé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run ọba àlá.

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúkọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn. Kíkà kú àbí ríro. Gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lẹ́ ẹ̀mẹrún ẹ̀mẹfà kílẹ̀ òun tó mọ́ léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. Wá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Máa rìn ká máa mí gúlegúle. Bẹ́ bí ìtàtijọ́ ègbò náà ń dàbí ti gbà ní. Abẹ́rẹ́ gbè mí. 08062 72 95 75. Ìsàn ara ló ń gbé ẹ̀dá dúró. Ó náà sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. Gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú táìta iláàyè. Wá sì jẹ́ kí apá tẹ ẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ o. Ọ̀rọ̀ àrùn ni kì í jẹ́ kí ìsàn ó gbàdẹ̀. Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Abẹ́rẹ́ gbè mí sì mọ́ dájúdájú. 08062 72 95 75.
1: Iléeṣẹ́ bàbá ewé gbè mí wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Kétù.
0: 08062 72 95 75. Lápẹ́ àrẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
2: Ẹkú ilé làkàrà lé o. Mo ní ẹ̀rìn wọ́n là tó rọ̀nà. Kábíyèsí láti ọba Ládúlá fún. Mo ní àlejò kan ní agbára. Òbí ni wọ́n, èèyàn ńlá ni wọ́n. Wọ́n ń bẹ pẹ̀lú mi ní agbára ń bí. Ṣùgbọ́n ó tó ń pẹ́ mo gbé ọwọ́ orí ètò. Orúkọ tèmi ni Olúmìde Ọlálérè. Fẹ́ pè mí ní Olúmáìtì. Omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
3: Lẹ́rì ṣẹ́ńjẹ́ ìjù mi. Lẹ́mi yọ ẹyẹ àti bọ́lá bẹ́ẹ̀rì èsì bí mo tún gbèdé.
2: Bàbá ewé gbè mí. Bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa. Ó mọ̀ nípa ewé àti egbò kábi ṣọmọ ara ìlóore. Tó jẹ́ pé tí àwọn tó ní ẹ̀sọ̀ kan sí mí, wọ́n bá fi lè pè wọ́n. Àbí wọ́n pọ̀ sí wọn nílé iṣẹ́ wọn kó tọ̀hún máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ẹni oníkàn láti ń gbọ́kàn wọ́n, ẹni ọlọ́fà láti ń gbọ́ mọ̀tá. Bàbá ewé gbè mí. Kò bá mi gbà.
1: Ẹgbà.
2: Ẹ kí ara lẹ́sà.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Ọlọ́run kò ní gbà láfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewé gbè mí tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
2: Ọdún kèrò orí rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo nǹkan ṣègùn ìbílẹ̀.
1: Bàbá tá a bá ní fi kun 25 years ní rè
2: ọdún
1: 25 níbi iṣẹ́ ewé àti egbò.
2: Bàbá ewé gbè mí ẹ máa ń sọ fún mi pé àwọn èèyàn sì mọ̀ yín bóyá ẹ ti wá yí padà àbí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà nípa iṣu ara pé à ń tọ́jú iṣu ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. Ẹ bá ń lé ẹ tún kọ ẹ tún lọ kìlọ̀ tún ẹ tún lọ gba ẹ̀kọ́ sí i. Ṣé bẹ́ẹ̀ náà sì ní sà.
1: Ẹsẹ̀ atọ́kùn mi ò tí ì yí padà mi ò sì ní yí padà láéláé torí tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbẹ̀rẹ̀.
2: Nípa iṣan ara yìí sà kí ló ń fa gan-an lọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹsẹ̀ atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára. Ó poríṣiríṣi ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹ́nu bá díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ni ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí. Ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́. Ẹ tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra. Ó ṣeéṣe kí wọ́n ní ìpèníjà nípa àìsàn ara.
2: Àwọn tó bá ní ipò bóyá.
1: Bẹ́ẹ̀ni bóyá wọ́n sanra.
2: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fọ́ lóbìnrin náà.
1: Bí ìṣara ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
2: Bàbá ewé gbè mí ẹ bá mi tu fẹ́lẹ́fẹ́lẹ́ kí à ń pè ní iṣan ara gan sà.
1: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni. Tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ò ní àlàáfíà.
2: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo lèèyàn ti lè mọ̀ pé mo mà ti ń mú kùdìẹ̀kùdìẹ lẹ́gbọ̀n ara.
1: Ẹsẹ̀ atọ́kùn ìwọ tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ní ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ro ẹ. Ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú táìtáì ẹsẹ̀ rẹ ń kú táìtáì.
2: Ọwọ́ máa gbọ́n báyì.
1: Bẹ́ẹ̀ni àbí ìwọ tó jẹ́ pé tó bá ti ẹnu òpóná kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa ní gúlegúle. Àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ògbógun fún ẹ. Ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyì ẹ̀yìn yẹn máa bú sórí. Ẹlòmíì á ní ìbàdí bú ń so. Ẹlòmíì á ní ẹ̀wá àdí méjèèjì báyìí ń ro òun.
2: Ọ̀pá ẹgbẹ̀ mi, ṣé àwọn tó bá rìn tó ń fọ́ mú bàrá àti báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó yẹ pé ń ta gbèrègbèrègbè ṣé ká tún ní pé iṣan ara ló ń ṣúpọ̀.
1: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn.
2: Tó bá ti wá rí báyìí sà pé wọ́n ti ń kẹ́ fí àwọn nǹkan báyìí ní àgọ́ ara kí ni kí wọ́n ṣe.
1: Ìwọ tó bá ti ń ríru àwọn àpẹẹrẹ tí a dárí kọ yìí má fi ìgbàlá rẹ dọ́là yọjú sí bàbá ewé gbè mí ajo soro ti e ba ti koko de ile ise ti wa leyin te ba ti gba card 1000 a wa se ayewo fun lona ti gbalode ati ti ibile ta fi mo kini nse yin gan igba wo ni kini yi ti bere ibolode du ka to mo ogun ta wa fi se wo san fun
2: ṣugbọn mi gbọdọ ma so fun mi pe o fe le nse ayewo
1: ben o fe layewo amọ te ba ti di e gba card 1000
2: mi lo ti poju Bàbá ẹgbẹ̀rún kó tó di pé ẹgbẹ́ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yóò àti ibi tí olùlé ṣe ní ọ̀sán. Àwọn ẹ̀kọ́ máa ń sábà sọ wípé àwọn òwúrò oru sùn orí wa máa lágo. Ẹlòmíì a máa ní ara máa rú orun orí orin sùn sí gbogbo eléyìí náà ní ṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni, ó ní ṣe pẹ̀lú iṣan ara. Ṣùgbọ́n ètò tó fara pẹ́ kíní kan wà tán bàbá máa ń pè ní ọ̀fà. Ṣẹ̀lí ọ̀fà kan wà tán pè ní ọ̀fà sàkàtú. Tí ọ̀fà yìí bá wọlé sí yàn lára, á bẹ̀rẹ̀ sí ní ba omi ara. Isan ara ẹjẹ ara egungun ara jẹ ni so ti ọfà yìí bá ti wá pẹ lára ó ṣeéṣe kí ara máa ta ni kí nǹkan máa sọ kúlúkúlú káàkiri ara ẹni àbí àwọn kan wà wọn láwọn ti lọ sí gbá àwọn ti lọ sáwo àwọn ti lọ sí kòkò bàbà sásùn ó ṣeéṣe kó má jẹ san ara ni kó dé ọfà ara ọlọ́run ní fẹ́ àìsàn tí ò gbógun kò ní fi dẹ wa mọ́lẹ̀ kò sí ti ń ṣe ní atọ́kùn tí ò ní owó san orí ni kó gbé wa pàdé aláwo rẹ̀ àmọ́ téèyàn bá dé ọ̀dọ̀ bàbá ewé gbè mí pẹ̀lú òwú ọlọ́run ọba tó dá ewé àti egbò yóò rí ìwòsàn àwa kì í ṣe ọlọ́run o ṣùgbọ́n àfitọ́ ọlọ́run síwájú ọlọ́run lè fún wa sí.
0: ohun pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúkọ̀ ládìde. agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀ orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn dídákù àbí ríro gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lẹ́ ẹ̀mẹrún ẹ̀mẹfà kílẹ̀ ohun tó mọ́ ó léwu díẹ̀ a ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ dábàrà o bá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú márùn ká máa mí gúlegúle bẹ bí ìtàtijọ́ ègbò náà ń dàbí ti gbà ní abẹ́rẹ́gbè mi 08062 72 9575 ìṣàn ara ló ń gbé ẹ̀dá dúró fún ẹ̀sìn ni ọkùnrin fi ń jọ́kùnrin o gba ìṣàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú táìta iláàyè láti jẹ́ kí apáta ẹsẹ̀ kan rẹ̀ di ọ̀tá rẹ̀ oòrùn àrùn ni kì í jẹ́ kí ìṣàn ó gbàdé orí àtẹ́gbò sí lọ́kọ́ wọn abẹ́rẹ́gbè mi sì mọ́ dájúdájú.
1: iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kẹtù.
0: 08062 72 9575 lápẹ́ àrẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
2: ìjọba ó ṣèlú darapọ̀ mọ́ wa òun náà lè ń gbọ́ bàbá yóò mí láti ìpínlẹ̀ ọ̀ṣun àwọn ọmọ mọ̀ nípa ewu àti egbò dáadáa bàbá yóò mí ṣé ká ní pé iṣu ara yìí òun dọgọgọ ló gbìyànjú ni.
1: ẹ̀sìn iṣan ara gangan là ń pè ní ìdọ́mẹnìyàn òun ló gbé ara wa dúró tí ìṣàn yìí bá ti ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró ẹ rẹ lómi tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin adó ta ìṣàn ara ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn tó bá ti di pé ẹ̀jẹ̀ oríbi lọ bó ṣe yẹ kó lọ omi oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan ẹnìyẹn ò ní pè ní dá ìwọ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ó dogun fún ọ ìṣàn ara rẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan ìṣàn ló gbé dúró ṣe wá rí atọ́kùn àwọn nǹkan kan míì wà tó lè ṣe àkóbá fún ìṣàn ara ìwọ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ lè tàn bàbá wa ń pè ní òkú àtòsí ó ṣeéṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà tó bá ti pẹ́ lára yóò ti kó ba ìṣàn kò wá ní jẹ́ kí ìṣàn yìí ní agbára àti gbé n tá ń pè ní nǹkan lọmọkùnrin dúró.
2: àwọn ọmọkùnrin ní ẹgbẹ́ nǹkan ọmọkùnrin wọn kéré ju ọjọ́ orí wọn lọ́kọ́.
1: ìṣàn kan wà níbi nǹkan lọmọkùnrin tó jẹ́ pé orí ẹ̀ ni ẹ̀jẹ̀ ń gbà kọjá tẹ́jọ́ bá ti lọ bó ṣe yẹ kó lọ bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin ó máa máa sókè ni eléyìí náà bàbá wa ń pè ní àsókè.
2: ṣùgbọ́n àyẹ̀wò fínífíní ń bẹ̀tẹ̀ sí fún
1: wọn. bàbá àyẹ̀wò fínífíní wà a ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò tá a mọ ibi tí àìsàn lúgọ sí lágọ̀ọ́ ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wa ń lò láyé jọun.
2: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
1: kódà ìbánisọ̀rọ̀ bàbá yẹn pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní kan wá pé ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08062 72 9575 iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2 iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ Nikitu. Ero ibani soro baba ewe gbe mire. Le kasi 080-6272-9575.
2: Baba wegbe mi, asila kwenye wo, yige agbara. Dori isuara, olomo kwenye, lasi, sotri kwenye, okwane pa olomo kito yantansi, onfe omo kwenye, kwenye oni si dede, dodo wo. Kusofunu me komuni, aoto mo kwenye, da te lan fisha yinon li, yasi wala ti ikine oshun, yani oshun state. Baba wegbe mi, ti mi inko mi, ti otu mi isi akuba, kwenye, le si dede omo kwenye.
1: Ese atokun. Iwoto ngbo mi nile eleyi iko mo laarin an baba mi ti won ngbo mi nile okunrin to ba ti ni ifo suga oni le se daada iwo okunrin to ngbo mi nile to fo bi eme tan bi eme rin ile to mo
2: isara
1: yo se akoba lati se oju se re pelu olufe re ninu ile akoko niyan en ti ba tin to le meji le meta ki le to mo o tin to alaafia ara danu ba se nto yi ni san ara mama da se sile awon mi ti won ba ji laaro atokun ese won awu de ba fowo di bayi a ji lonu aisa kan ni abi eyin ya mi te ngbo mi nile ati baba mi to je pe odun ori lo fa isan ara ti yin ati ni awon egbogi to da fun agbalagba
2: be
1: ni ba se larugbu nile
2: odun ori na ni se pelu isan ara
1: be ni odun ori ni se pelu isan ara tori baba se ndagba si be na ni ara o se mo da se sile si ṣugbọn ati ni awọn egbogi to da fun ipenida bayi eyin te ngbo mi nile ma support lo gba o ti lo awo o ti lo koko baba asasun aisa ni gbo mi mara ki n pa loruko to n de to mi sita ki n fi esile gbogbo wa la mo bi lu seri atokun nile se baba ewegbe mi a fi ara niyan te ba ti koko dodo wa afaje koko je ni pe e koko je anfani e ti
2: discount why is she ayewo fun fun
1: ni lana ti baba wa ati ti
2: gbogbo mi baba ebe ni se le kan ni ah kin ira ti lo mo ni o mo pa dada o re ti n gba pe ni won mo ra je asodun se te ma ti dele se ni en so fun mi na en fo

0: 08062-72-95-75. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08062-72-95-75. Odi ìgbà kan náà.
1: Tó adúpẹ́ lọ́wọ́ àlejò wa bàbá rẹ̀ gbèrè rẹ̀ orúkọ tèmi ò tí ì padà lẹ́ẹ̀kan sí Olúmídé Ọlálérè ní orúkọ tèmi rẹ̀ pẹ̀lú Olúmáìtì. Omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ẹ ṣe o.
2: Ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ní kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúkọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn. Kíká kú àbí ríro. Gbogbo ohun tó bá lè máa mú ni pọ̀lẹ́ ẹ̀mẹrun ẹ̀mẹfà kí lè tó mọ́ léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. Wọ́n ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Ó máa rìn ká máa mí gúlegúle. Bẹ́ẹ̀ bí ìtàtijọ́ egbò náà ń dàbí ti gbà ni. Abẹ́rẹ́ gbè mí. 08062-72-95-75. Ìṣàn ara ló ń gbé ẹ̀dá dúró. Nọ́ọ̀sì ni ọkùnrin fi jọ́kùnrin ọ̀rọ̀ gba ìṣàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta iláàyè. Má sì jẹ́ kí apáta ẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ̀ o. Ọ̀rọ̀ àrùn ni kì í jẹ́ kí ìṣàn ó gbàdẹ̀. Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Abẹ́rẹ́ gbè mí sì mọ́ dájúdájú.
0: Iléeṣẹ́ bàbá ewé gbè mí wà ní Ketu bus stop. Ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketu.
2: 08062-72-95-75. Àlàáfíà rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.